bẹ́ẹ̀ni ọjọ́ gbogbo bí ọdún ọlọ́run ọba mi òkè òkúkú dẹ́nì kankan láti fi jìyà ìfẹ́ lọ́ba òkè fẹ́ wa. Ó fẹ́ onílé, ó fẹ́ àlejò, ó fẹ́ ọmọdé, ó fẹ́ àgbà, ó fẹ́ ìlọ́kùnrin, ó fẹ́ ìlóbìnrin. Bẹ́ẹ̀ni nítorí wípé bọ́lọ́run ọba mi òkè ṣe dá ayé ló dá ìfẹ́. Ìjẹ́ ìfẹ́ ọ̀hún náà wá ni ọlọ́run fi ń bá wa gbé látìgbà tó ti dá wa sókè pẹ́ o. Bó tiẹ̀ jẹ́ pé àwa ẹ̀dá ọmọ dámọ̀ aburú ju nǹkan míì lọ, pẹ̀lú bí ọlọ́run ṣe sọ wípé inú òun bàjẹ́ nígbà tóun dá wa láwòrán ara òun tán, síbẹ̀ náà ó mà ṣe tún fẹ́ wà. Ǹjẹ́ gbogbo etí tó lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ẹ bá mi gbé òṣùbà àràbàǹdẹ̀ fún ọba òkè àtọ́bọ bíi orí ìbà mi olóòpó àjọbọ. Ipa nínú ipa agbára nínú agbára ọlọ́run yẹn náà máa tún ni. Ìjẹ́ jẹ́ mọ̀ yìí pé a ti wà ní ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2026. Ọlọ́run ọba òkè, àyìnbó o, a kì ọ́ fóhun tó o jẹ́, fóhun tó o ti ṣe sẹ́yìn, fóhun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, àti eléyìí tó tún máa ṣe. Mo kí yín wípé ẹ káàárọ̀ sáńbẹ̀ yẹn o, ẹ káàárọ̀ máa o, ẹ kásán sá, ẹ kásán máa. Mo tún kí yín pé ẹ kú ìrọ̀lẹ́ sá, ẹ kú ìrọ̀lẹ́ mọ̀. Tó bá wá jẹ́ bí àjìnlẹ̀ yín náà wà gẹ́gẹ́ bí àwa ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, mo wá kí yín pé ẹ kú àjìn láwa o. Nítorí wípé aago méjì ó ṣe kí ni o, ó ń súnmọ́ díẹ̀ láti lù. Ẹ wò ó, ẹ kú àfọmọnìyàn ṣe, a kú ìjẹjọ, a kú ètò, ojú òkùnkùn ní tiwa. Ẹ jẹ́ rárá má gbìyànjú rẹ lọ o, ọlọ́run ọba mi òkè á dé ìgbìyànjú èmi àti yín ládé. A wá fi ohun rere, a fi dé ọdún yìí, a fi dé ní adé fún wa. Á dẹ̀ ráàánú gbà o, àánú ènìyàn àti tọlọ́run á fọhùn nínú ayé gbogbo wa. Àbọ̀ ọlọ́run á sì dájú lórí wa. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ibi tínú wọn ò ti dùn, ibi tí wọn ti dàbí ẹni pé ó ṣapá kan jàmọ́, ọlọ́run ọba mi òkè á bu òróró ìtura, á bù ú síbẹ̀ o. Ohun rere gbogbo tí à ń fẹ́ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà á dẹ̀ rí bẹ́ẹ̀ o. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dààmú o, àní rogun wàhálà, ojú ò sì ní tì wá. Splash FM náà ń pe bí 105.5 lórúkọ olóòtú ètò mi, bẹ́ẹ̀ ni ṣeun ọmọ akínọlá, ọlọ́wọ́ bọ́tùnì mi bọ̀sọ́ ọmọ aláyànde, ọ̀gá

bẹ́ẹ̀ni bí ọmọdé bá gun igi ìrókò ojú ẹ̀ ò lè ro ojú tí ojú àgbàlagbà tó máa ṣe kí ni ò tó máa rí ẹ jẹ́ kí n kí àwọn tẹ̀mí lójú òpó facebook àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ẹ o àwọn mo ti rí àwọn èèyàn bíi mẹ́ta kan bẹ́ẹ̀ni Mr. Adekunle Adewumi, wọ́n ní you are highly welcome, peace mama. Wọ́n ní God bless you. God bless you, sir. Ẹ ṣe sá o, mo dúpẹ́ ojú òní tì yín o. Àyàn gbilé Sunday Ọláwálé, wọ́n ní good morning, ma. Wọ́n ní you are welcome. Èmi náà kí yín o wípé ẹ̀ka àárọ̀ sá o, a kó àjì o, ẹ ṣe gan-an ni Afọlábí Malik Berry. Mo kíyin wọn ni well done ma ẹyin tẹ bá tún kù lójú òpó facebook ẹjọ ẹjẹ ká ṣe kí ni o ẹjẹ kí arọwọ yín ṣe rí nǹkan tẹmí máa ń fẹ kẹ bá mi ṣẹyin tójú òpó facebook ṣe rí like yín comment pẹlú share yín ó ṣe kí ni o ṣe pàtàkì ó ṣe kókó ẹjọ ẹ bá mi like program ẹ bá mi share kẹdẹ bá mi kẹdẹ jẹ kí n rí comment yín ẹ share ò ní dààmú bẹẹ ni ẹjọ ẹ bá mi ṣe sórí pé ètò yìí ẹ wò ó. Ó jẹ́ ètò tó jẹ́ pé ó ń ṣe ayé ẹ̀dá ní àǹfààní o. Aka ìmòye àwọn ọ̀dọ́ langba lọ́kùnrin lóbìnrin tí ètò àlàbọ̀rùn yìí tó ti tú ìgbé ayé wọn ṣe. Nígbà táwọn bàbá ò bá sùn táwọn màmá tí wọn ò bá sùn nítorí ètò ẹ̀gbọ́ tálágbẹ̀dẹ bá dẹ̀ ń lu irin lójú kan dandan ni ó ṣe kí ni o ti ní kókó àti pàtàkì nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀. Àwọn èèyàn mi pọ̀ lórí ètò ọlọ́jọ́ òbí àná saheed atakankan àwọn ti wá nìyẹn lórí ètò ṣé mo ti pe bàmí saheed atakankan ní àná mo ti kí wọn ṣé ti àyín tẹ ṣọjọ́ òbí lánàá wọ́n pọ̀ o àti àwọn ṣàti ẹ̀pọ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n mo ṣá mọ̀ lórí ètò àlàbọ̀rùn wípé bàmí saheed atakankan wọn ṣọjọ́ òbí ní àná ọjọ́ keje oṣù keje bẹ́ẹ̀ ni aṣọ yìí ṣàmọ́dún mo wá kọrin fún wọn ní àná mo ní. Ọlọ́jọ́ ibi ṣàmàwọlẹ̀ máa rọra saheed atakankan igbọdun ọdun kan o wàṣọpọ̀ ọdún láyé igbọdun ọdun kan o lágbẹ̀rọ bàbí òkè gbogbo ẹyin tẹ ṣọjọ́ òbí lánàá àti ẹyin tẹ tún ṣe lé ní ọjọ́ kẹjọ inú oṣù keje ẹ wò ó igba ọdún báyìí ọdún kan péré ni o ẹ ní fi ìnira lo ìgbé ayé yín inú yóò máa dùn ni o bẹ́ẹ̀ ni a máa rí yín bá gbogbo ọdọọdún láàmà báyìí ọ̀ láàmà kíyìn congratulations happy birthday to you gbogbo ẹ̀yìn ọlọ́jọ́ òbí tòní ẹ̀yìn ọlọ́jọ́ òbí tàná náà a kíyìn o àṣeyí ṣàmọ́dún ìgbà kan náà jẹ́ kí n tún ṣe bí eléyìí kí n tún kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn mo ti kẹ́ saheed atakankan bẹ́ẹ̀ ni afa asaka láti orílẹ̀ èwù bàbá péjọ mẹ́ta o bàbá ọlá ṣùbòmí láti dai will ó péjọ mẹ́ta mr fẹ́mi láti ui ó yẹ kí n pe bọ̀dá yìí omi tí ìgbúrò wọn níṣe ta tún ti bẹ̀rẹ̀ padà yìí o wọn dẹ̀ lè ṣe kán má pè máa mi ayò ìyàwó látọ̀yọ́ ìyá abẹ gangan bẹ́ẹ̀ ni o ìyá jẹ́nẹ́rà ni mo fún wọn àwọn gangan ni lórí ètò màmá ayò ìyàwó látọ̀yọ́ ẹ ṣe gan-an ni mr ṣẹyẹ láti sókà ojú òkùnkùn ní tìyín lábẹ́ àkóso bó ti wù kó rí bàbá mi olùṣègùn afọlábí láti ọmí àdìo bàbá dáadáa mike power tèmi gangan ẹ ṣe o àdúpẹ́ àwọn ni pro ẹgbẹ́ ọlọ́pàá lójú ọlọ́pàá ní real life ọlọ́pàá lórí ètò àbẹ́ẹ̀rí ẹ wo mr samuel olóyèdè láti oríta challenge nìbàdàn ẹ ṣe sister laide ẹ ṣe mr gafar akindele láti olóǹde ẹ ṣe gan ni olóyè akínkùnmi láti mọ́níyà thank you so much mọ́mí fúnmilọ́lá láti omíyalé mo dúpẹ́ mo kíyìn o bàbá adégòkè bẹ́ẹ̀ni mo kíyìn ẹ ṣe gan ọjí ọmọ west ọjí oníjọ̀gbọ̀n ọjí tó jẹ́ pé àmọ́ ngba ẹ̀yin ẹjẹ́ kọ́ lọ́n jẹ́ kó lórí ọ̀fẹ́ láti ti pè wọlé lẹ́ni ó lè ní láti united states of nbọdọ ilé academy ilé tuntun abẹ́ẹ̀rí nǹkan bí ẹ wo ẹ̀yin èèyàn pọ̀ àbámi alhaji bello bàbá dáadáa láti ìyànà ọ̀fà bàmí alhaji bello dádì mo kíyìn gan ni o mo kíyìn chifraji kodri láti apòmù mo kíyìn gangan mo kíyìn o ibrahim razak láti sanyo ó péjọ mẹ́ta náà tí bọ̀dá iná tó ti pè sórí ètò ẹ wo màámi kan tí wọ́n pè wọlé láti bóyá mo níyà bí olódó lọ́sẹ̀ tó lọ wọ́n ní kí n rántí dárúkọ àwọn o màmá ẹ wo ìwé tí mo kọ orúkọ ti jẹjọ sí òun kọ́ ni mo tún ṣe àpáwọ̀ obìnrin a máa ń di ẹrù gan ni ìwé mi pọ̀ ẹ wo jọ́tà tí mo ní ogun ò lè kó tán ẹ dákun màámi ẹ má bínú màmá mi láti jẹ̀bú màmá ibrahim
yeah, hey, lati se jebu na ni ijebu na ni ma mi e seun go ah awon temi ti mo ni kan ba mi free bread sowo won ti reyan ton ma ba mi fi ran mi okuku binu anti kinde lati gbo ora ati oko won e se o tori pe bawo ba kifun ni a kifa wo pada ni bi o ba si ti yin lori eto mo a le se to bi eh kin tun ma dara mi gbo e bakan na baba mi kan tan dara po mo wa ti o ti pe pupo lori eto yi sugbon won wa le se ni gbogbo jo mejo kan ma ki wa loju opo Facebook na won ji o e ba mi Adekunle Adewumi, thank you so much sir, god bless you e se gan ni adupe ah e wo e je ki a se kini e je ka yin se papapa na ki sare mu eh aja yi tin fo pe pe eh ki lo dede o ah e wo eh a pada se kini a manage yoku mo nbo e je se bayi na no.

bẹ́ẹ̀ ni iṣu atẹnu mọ́ràn kò yẹ kó jóná o ṣe wá tún wá rí láyé òde òní yàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ wa láyé òde òní wọ́n ti gé wọn létí lọ àti gbọ́rọ̀ wọn báyìí òbí ó mọ̀ kí gbé o òbí ò ní jẹ́ kí kò ní ṣe kí ni o kò ní dákẹ́ ni wọn ní jẹ́ kẹ́nu àwọn dákẹ́ o gbogbo àwa òbí á máa kígbe ní bàbá kígbe ẹ wo tídì bá dẹ̀ bàjẹ́ tó nídìí ló máa di o ẹ lè fọmọ ọlọ́mọ tó ṣe dáadáa ẹ lè fi ṣọmọ titiyin ọmọ titiyin tí ò ṣe dáadáa ẹ lè gbé fún ẹlòmíì so ṣe ti wá mọ̀ pé ohun tẹ́ ẹ bá ọ̀dà fún òun ni kí ni o òun náà lẹ máa ní ojú òní ti wà lágbára ọba mi ò ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ wà lójú òpin facebook mi rí like yín o comment nìkan ni mo rí ẹ jọ ẹ jẹ́ kí n rí like ẹ bá mi tẹ like like yẹn gangan ó níṣẹ́ pàtó tó ń ṣe lórí ètò ẹ jọ ẹ jẹ́ kí n rí like yín gbogbo ẹ̀yin tẹ ti wà ń bẹ àtẹ̀yìn tẹ̀ tún àtẹ̀yìn tí ẹ ṣẹ̀ṣẹ̀ tún darapọ̀ mọ́ wa like yẹn so important gan ẹ jẹ́ kí n rí like kí n rí comment kẹ wá share program yìí bẹ́ẹ̀ ṣe ń share program yìí ìyẹn ni wípé ẹ ń ṣe kí ni o ẹ ń ṣe ayé ẹlòmíì lóore ẹ ń ṣe ní àǹfààní mo mi gbọdọ̀ gbàgbé bájábá ìgbàgbé olóore pẹ́rẹ́ǹtì ẹ̀ bá àǹtí mi ṣàléwá látòrílẹ̀-èdè amẹ́ríkà àǹtí ṣàléwá ẹ ṣe gan ni dádì nǹkọ́ o ṣàlàáfíà ni àwọn ọmọ ọlọ́run náà nǹkan ọlọ́run kù tọ́jú wọn o àǹtí ṣàléwá látòrílẹ̀-èdè amẹ́ríkà màmá mo kí yín dáadáa o mo mọ̀ pé kúkú ráyè wọlé ni tẹ bá dẹ̀ ti ráyè wọlé mo pẹ́ ìfọkàn bá ètò bọ̀ ẹ ṣe gan ni ojú òní yín ti lágbára ọba mi òkè o ẹ wo ẹ ti ń ṣe dáadáa ìní ṣe dáadáa mọ́ ọlọ́run ọba ò ní jẹ́ kó tọ́ sí yín àánú ọlọ́run ò dẹ̀ ní wọn yín o kò ní fi yín sílẹ̀ o ibi ò ní ba yín ẹ̀ ní dáàmú gbogbo bí ẹ ti gun bàálù dé lágbára ọba mi òkè ẹ ní ṣe kí ni ẹ ní padà rin ìṣẹ̀dé bẹ́ẹ̀ o mo rí ọwọ́ bàmí sáìdì atakankan bí wọ́n fẹ́ sanwó o orin tí mo ṣe fún wọn sáìdì atakankan ìgbà ọdún kan o bóyá tó bá jówó orin ṣé kí n ju èwo ní kí n jù mbẹ́ ṣé o pa àbí o ẹ o sáìdì atakankan thank you so much mo appreciate yín ẹ kú ọdún nǹkan tẹ jẹ kò fọdún tó bá ìṣẹ́kù o ẹni ṣe kan bá ń wọ́ọ̀mù rẹ̀ ni kò sí tí fi ṣe ni iye bóúnjẹ náà ni ẹ ṣe gan ni ẹ wo like mo need like lórí ètò yìí ẹ ṣe gan ni ẹ jẹ́ kí n ṣe báyìí ká wá tètè wọnú ètò náà lọ ń bọ̀.

0: can't understand. Even my son is a good name, you're a good one. And we're going to long time. When we're going to long time, if I know you're good to Moses, you are a yes, if that is so, I could know it too. No, yes. But you go well, you may see, only there, we all need to little. What do you call me?
1: No way.
0: Then, you don't bring any basketball watch, you say already, she said to the low way. So, when they say, be all right to you, say your calling you by divorce, even with divorce, or my Benny Egger. I want to suffer, or no one a young
1: Benny, Benny,
0: Kaki Bell.
1: I didn't know by nonsense.
0: Until that nigga kids, then go to the woman, Benny, or Mamu, or Quello.
1: Hey, I'll be you. Benny.
2: Benny.
1: Thank you so much. Ese ologun oni mo loye na ngbo ikonni Splash FM ti wa ni bi ah mokin eseun oju oni tiyin la bi akoso bo ti wo kori fun fa ni eyin te fe pese oju eh ti e fe ba wa soro 0706949300 eje kin se bayi na hello en to wa nbi hello ma erama Benny.
3: And it's all your coffee soon. No, no, she's so
1: Wani ati wipe ko de tun bere more advice lowo awon ore okunrin yen woni otito ma fi ara han so let's are not okay woni ki arabirin woni ko ma fi ise yen sile o woni tori ise won gidi gan ni Abuja ti an so yi o woni ko lo Wani ko lo bere lodo awon family arakunrin yen woni so that lati le ran lowo lati le wa ojutu si oro to oro nipa igbeyawo arakunrin yen ehe oju oni ti wa lagbara oba mi oke e seun sa adupe o Mr. Adekunle Adewumi enikan wa loju opo nbi hello en to wa nbe ma She is a little daughter. Rara, she am up with one issue. She any bad, don't be. Ni one long by Lua Mokuni, if it's up with Jacon, Cookofi, and my parent, to one in bad. He shall put it at the deed, Muaga, oh no, that's ill on my way, yoy.
2: Thank you so much, Grandma.
1: Fun fani eyin ti e fe pe te wo koju opo wo ni awon eyan pe si 0706949300 eni kan be loju opo ti bi hello en to wa nbi e ma ka ro ma yes ma anti kind abi e ma se daddy nkan be e seun
4: Olowo
1: jo gbogbo tolo ro le yi. O
4: alagbara bayi o. Mo ti so lataro ohun na ni be ko te ni di ko te wule lo mo family oko kokan rara. Traditional marriage o ni reje. Cause we reje. Mo tun di boss ara won. To ba so mo pe divorce lo fe ko si boye fe divorce won ma e tori ko si Nigeria.
1: Bene.
4: Ti e ba de fi pada de o possible ko lohun fe oko. pada ko ma se un le lo be rara o ye ba fun oko yen to ba ti ye ba fun ohun lo ni se nkan fa awon parent e
2: ese se dadi wa nbe kan ba wa dasi o ya dadi o. Hello sir. Hello. Won da se wa loju opo. Hello en to wa network ni o. Iya network ni. Oda e se o mo dupe mo kiyin ejo ni tiyin. Gbogbo en toju opo Facebook o tun ba bu e se ngo ni. Eni kan tun se wa loju opo nbi. Hello en to wa nbi.
5: Hello ma.
2: Yes ma. Olorun lo nso ruko yin ma.
5: Mrs. Adebo lati odo.
2: Mrs. ni ilu wo ma?
5: Ibadan.
2: Ibadan bi ese ma. Amoran yin fun arabirin ma, odomobirin.
5: Seri amoran mi fun arabirin
2: yin. Be ni ma.
5: Seri e je ko gbe ma yin si condition. O ma lo sodo awon eyan amini ma yin because isisi ta lo ma gbe. Then o ma fi ifise yen sile.
2: Okay. Eni kan na so be.
5: Se wa ri kokoko won tun fi ore esina adura. Adura. Adura to le gan show everything. Ko tun fi ore lu awon to ba je bi awon aladura bi abi church to nlo awon iya church awon baba to
2: tun
5: ore na so adura.
2: Okay.
5: Then ekeji. Ko wa fi ma yen gangan second dish ati ba be.
2: Okay.
5: E to fun yin lowo. I pe ka ni obirin ti o fe yen. Ati lo se proper divorce laarin odun kan. Fun yin ma. Laarin odun kan. Be ka no ba ri se o ma fe e de mo pe ka ni ma yen ona e o mo si yawo ti won jo divorce ara won. She understand within a year. Be ka so pe ona ma ni o mo. A do bere yen kan travel ni ki se ko won divorce abi ki akekere ni. So o pe si condition yen.
2: Okay.
5: That time ko fare sadura olohun to sona olohun a to sona
2: amen
5: ko je bi lo titi
2: e
5: ko se find it se ko to mu lo si le ni America o de ma foro e to ye then back to our friend cherry ibi to re yen na mo tun ri ilara o le possible ko se pe awon yan former wife gan o le ma no ko se ke boya ilara lo ki se pe won lowo ma fe o
2: pe boya tori po joga nbi ise.
5: So ojú rẹ̀ sínú àdúrà ọlọ́run á tọ sọ́nà àti yẹ ọlọ́run àti yẹ ni àwọn tó lè help ẹ nínú ọ̀rọ̀ yìí.
2: So
5: kó dẹ̀ má ti ìfiṣẹ́ sílẹ̀ náà bá ti sọ pé kó dúró fún rẹ̀ kó má ti ìfiṣẹ́ yẹn sílẹ̀ then kó fi máàyàn àti bàbá àti ẹ̀gángan kó fi wọ́n sí condition pé ká ní òwúfẹ́ ìyàwó ti bí yẹn mọ́ ẹ ṣe proper divorce.
2: Tó
5: yẹ yín kó má lọ sílé àwọn family máàyàn ẹ o kó má tún gbére sí ayé mi
2: lọ́wọ́
5: then tó bá dẹ̀ tún possible fún tó bá lè ṣe finding sí ẹ
2: ní
5: àwọn ìyàwó tí wọn lọ pọ sílẹ yẹn
2: mo
5: ṣe secret finding sí ẹ tá fi mọ kókó nǹkan tó ń ṣẹlẹ láàárọ bí
2: kọ́ṣẹ́ gangan
5: ó ń bẹ lájà fún ìyàwó o tó ń ṣẹlẹ láàárín ìyàwó ìyàwó ti bí yẹn àti máa yẹn o
2: ṣé
5: ọ lọ́sàn
2: bẹ́ẹ̀ ni
5: ṣe gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run á tọ sọ́nà.
2: Àmì ẹ ṣe ma God bless you ma mo kìyìn ẹ ṣe gan ni. Ẹ wo Splash FM na ń pe bí alábọ́run lórúkọ ètò nílè mú ìpele kẹta wá fún wa lénìí tá a bá wojú aago wa rí pé aago mẹ́ta ó kò ìṣẹ́jú bíi méje bẹ́ẹ̀ ni aago mẹ́ta kò ìṣẹ́jú méje bẹ́ẹ̀ ni nígbà tá a bá máa fi rí pa gbé ìpè bíi mélòó kan sínsìn á kàn rí pé aago mẹ́ta ti lù nígbà kẹ́rù mi ó di ẹ̀lọ́ ẹni tó wà ń bí. Ta ni? Ṣé tún fẹ́ dé láti United States of Academy yìí tẹ wà ní?
6: Nítorí tí mo lè wálé náà.
2: Ẹ tún wá bẹ́ni tó tún wà ní ilé aláwọ̀ dúdú wa ń bí. Ẹ tún wá bá a lọ. Àti wípé gan ẹ tí lè dé tágo mẹ́ta ó fi lù. Ẹ tí lè dé láti ìlú Èbó yín lọ́hùn. Àwòtọ́ ni ọ̀jí. Ta ló wá bá wa jí ọ̀jí lẹ̀ báyìí torí ọlọ́run tá a bá wa jí lẹ̀. Ó yá ń gbóyà ẹ̀ sọ̀rọ̀ ẹ dá sí ti bẹ́ẹ̀ lẹ̀.
6: ni yo ko ba gbo bita baba yi fuwa lagba
2: baba yawo bo bita ami
6: owo ti e owo ti sara to won gba lo ma ni owo to do lo mo e duro lo ungo gode le ku ma to mo iso na oluwa to be si omo ilona
2: agbo ti ko ma ba fa tapa
6: ojo to do lo ojo wa ju je lo ko lo de ba wo iko ti baba e je fohun lo ko ma je koko lo do won ojo to lo ojo wa ju je na se koko imo te mi re fun ni ye
2: e se mo dupe oji
6: ta tun le leyo ba se ba din gbe ewi lo tin te lo e ko akoko ni dadi
2: o okay ah e se o mo dupe eyin da a jo lo ni aleyin na e tele wa ẹyin lẹ ṣaaju ọjí ti yin bayin ẹyin èèyàn wa mo fẹ jẹjọ jẹ ká sáré fojú wo kini láàrin ìṣẹjú mélòó kan mo ní ìṣẹjú bíi mẹta péré sí nígbà tí à ń sọ wípé ṣe mọ pé arákùnrin wa láti lójú òpó facebook mr adewumi wọn ní kí ọmọbìnrin kó ṣe findings ẹ dáadáa ní fámìlì arákùnrin ṣe mọ wípé ọrọ tún wà ń bi nǹkan tán sọ yẹn o kó má jẹ pé nínú ìlara ni ọ̀rẹ́ ọmọ yìí ṣe mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ fún sìn tó fi gbọ́ ṣùgbọ́n pé olówó níyà ìyàwó tán bá gbé ẹ ẹsẹ̀ òní balẹ̀ kiníkan kìnìkan igbá kan àwo kan ṣe mọ̀ pé lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀ yẹn tó sọ̀rọ̀ kò réyàn kankan bi nípa arákùnrin yìí mọ́ ṣe dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ òkèrè ni tí ò bá lé kan á dì kan màmá wa kan sọ̀rọ̀ sìn tán pè látòdo ọ̀nà wọ́n ní ó lè jẹ́ pé láti ara ìlara òun ni arábìnrin ló ti sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé wo ó jẹ́ má débẹ̀ lóòótọ́ àgbà pé ọ̀rẹ́ sòótọ́ pé ó ti níyàwó ó ti bímọ lóòótọ́ àgbà pé ọkọ̀ náà lòun ò pa ṣe wedding aláriwo ṣùgbọ́n pé bóyá kò wá tó gbogbo bó ṣe wá mú yẹn bóyá kì í ṣe ọmọ olówó kan ni àbí ẹ tún ní kí ni mo wí ṣe mọ tó bá pé ìwé mímọ gan ni lẹni ẹlẹrìí méjì àbí mẹta láàfìdí òdodo múlẹ ṣe mọ ń sìn ó tún lè jẹ pé tọmọbìnrin bá tún ṣèwádìí lọdọ ẹlòmíì ọrọ yẹn á tún yọra yàtọ díẹ ṣe pé tó bá tún ṣèwádìí lọdọ ẹlòmíì ó tún lè rọra yàtọ díẹ ṣùgbọn ju gbogbo ẹ ẹnìkan pé tẹni lè lo ìṣẹjú kan péré ẹjọ ìṣẹjú kan péré mà àbí sà yẹsà gbogbo ayé ń bọ yín hello
7: ma tẹ̀rí tó ṣe pàtàkì jùlọ ńbẹ òun ni ti wẹ́dìntàn ni wọ́n ṣe yẹn ìyẹn ó ti béèrè lọ́wọ́ ọkùnrin pé ṣérú wẹ́dìn táwọn ṣe nìyẹn lóòótọ́ tọkùnrin bá dẹ̀ lọ pé yes irú wẹ́dìn tán ṣe nìyẹn wọn ò dẹ̀ sí divorce ara wọn pẹ̀lú lánàá òfin
2: ṣùgbọ́n
7: mi ní tèmi o ìyá lówó ìyá ní kinní bó lọ́rọ̀ èmi ò tẹ̀ kò sí èdókèmí pẹ̀lú gbogbo yẹn so ti yin so yen o ni tumo ni won igba do ija si pe won ti ko le se bi won o fe ki omo won o fe ra won ni won se ran mo lo lu igbo to ja won lo lo to so mo di lowo pe ko ma ba ri yin to so yen na won le tun se iwaji ko to pe pe si waju si ko mo je ore nikan gege bi ore to ti mo pe o ni la re na tele ba ki ke mo so yen.
2: God bless you, Baba Said Atakankan. Oju oni yin ti labi akoso bo ti ko ri. Sejo kan pere ni mo ni si. Arabirin yin mo mo pe o ngbo wa lowo bye bye. Ohun gbogbo ti won ti so yi. Ohun na ni ki o tu iwadi se to ba ti je pe igbeyawo oni court ni make sure wi pe ori wi pe o divorce won jo divorce ara won ko to di wi pe o fe. Ti o ba de se be o dabi eni pe o si le wa oko ti e si waju oju oni ti wa labi akoso bo ti ko ri ni o se olobe ise gbogbo en toju opo Facebook mo kiyin o ojo mejo la mo akotun eto ta pe ni alaboru wa fun yin princess adenike olowo kire loruko ti mo nje oju opo ta o pe mi siri eyin te ba ni ohun ko te fe ba mi so abi te fe ka ba yin gba oro yin yewo lori afefe 080 28 94 08 39 mo kiyin o iri atayo ko ma ba wa lo o dabo.

ní òkè ọrún àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹ mà tún kú ojúmọ́ ní ọjọ́ òní gbogbo ẹni tó ń gbòhun olúwa lẹ́nu mi mo gbàdúà fún yín ní orúkọ olúwa ọ̀sẹ̀ yìí yóò sàánú yín mo gbàdúà fún yín ní orúkọ olúwa oṣù yìí yóò sàánú yín mo gbàdúà fún yín ní orúkọ olúwa ọdún yìí yóò sàánú yín mo gbàdúà fún yín ní orúkọ olúwa ọjọ́ òní yóò sàánú yín mo gbàdúà fún yín o lórúkọ olúwa wákàtí tó ń bẹnu ọjọ́ òní máa sàánú yín mo gbàdúà fún yín lórúkọ olúwa gbogbo ìṣẹ́jú tó wà nínú ọdún yìí yóò sàánú yín mo gbàdúà fún yín o lórúkọ olúwa ẹ báànú ọlọ́run àti tènìyàn pàdé mo gbàdúà fún yín o lórúkọ olúwa gbogbo ohun tí ẹ bá ti náwó sí nípa orí ọ̀fẹ́ ọlọ́run àánú yóò sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn méjì kan gbàdúà fún jésù nígbà tó wà ní kókó ìkíní wòlíì ni anna olórúkọ rẹ nínú ìwé lúùkù chapter 2 láti verse 33 ìkejì simoni olórúkọ rẹ simoni yìí òun sọ fún ọlọ́run pé òun ò ní kú o ọ̀ntì tó ń bá rí mẹ̀sáyà ní ọjọ́ tí wọ́n bí jésù ó gbé jésù lọ́wọ́ ó súre fún ọmọ náà káì ènìyàn ń súre fún ọba àwọn ọba ó súre fún ọmọ náà ó ní lákòókò yìí ojú mi ti rí ìgbàlà olúwa òun lè wá kú báyìí nígbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ fi ìdá rẹ̀ lélẹ̀ tó kú ò láyé nígbà tó súre fún ọmọ Màríà tán ẹni ẹ̀kejì anna lórúkọ rẹ obìnrin ni bíbélì sọ pé ó ṣègbéyàwó ó bá ọkọ gbé fún ọdún méje lẹ́yìn náà ọkọ rẹ̀ kú òun wá sọ pé òun ò gba tọkùnrin kankan mọ́ o bíbélì sọ pé ó wà ń gbé nínú tẹ́ḿpìlì luke chapter 2 láti verse 33 to verse 40 ó wà ń gbé nínú tẹ́ḿpìlì ló gbé o títí tó fi pé ọmọ 84 years bíbélì sọ wípé ó ń gbàdúà láàárọ̀ ó ń gbàdúà lọ́sàn ó ń kọrin ìyìn lọ́gànjọ́ òru fún 84 years irú obìnrin yìí ló wá ó gbé ọwọ́ lé jésù ó náà rí ìgbàlà olúwa ó náà sọ àsọtẹ́lẹ̀ nípa ọmọ náà fún Màríà màmá lọ́nìí èmi náà wá mo wá láti súre fún yín gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ mo wá láti súre fún yín gẹ́gẹ́ bí ìdarí Ọlọ́run ẹ gbọ́ ohun àkọ́kọ́ tí n ó sọ fún yín lónìí gbogbo ẹ̀dá tó ń gbóhun olúwa lẹ́nu mi láti òní lọ lórúkọ Jésù ò ní jẹ tán àlọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ti ń bẹ ní orí rẹ lórúkọ Jésù ò ní jẹ tán wọ́n á wò nìyàn wá ní ẹ̀ ọmọ ti jẹ́ tán ó ti tán lọ́wọ́ ẹ lórúkọ Jésù ò ní jẹ́ tán gbogbo ìṣẹ̀dá tó ń gbóhun olúwa lẹ́nu mi gbọ́ àwọn eré méje tó lúwa ṣètò yìí nínú oṣù yìí fún ọ lórúkọ Jésù ò ní jẹ́ tán ìrì àkọ́kọ́ ò ní grace ìwé mímọ́ sọ́nu luke chapter 2 ní verse 40 lẹ́yìn tí wọ́n súre fún Jésù tán bíbélì wípé sì kíyèsí ọmọ náà ń bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú ọgbọ́n àti òye àti orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé rẹ̀ ó sì ń pọ̀ sí bó o lẹ́sẹ̀ ní kórí ẹni tí ìyá tí ò fọwọ́ kan obìnrin tó fi pé 84 years tó súre fún báwo lẹ ṣe ní kórí wo àdúà tòní náà yóò ṣẹ lórí rẹ mo gbàdúà lórúkọ olúwa ẹ̀gàn ayé rẹ kú o lórúkọ olúwa grace ọlọ́run orí ọ̀fẹ́ sí ó yá kó bọ́ sí orí rẹ ẹlẹ́ẹ̀kejì ìrànlọ́wọ́ mo gbàdúà bó o bá nígbàgbọ́ nínú ọlọ́run ìrànlọ́wọ́ látòkè ó yá kó dìde fún ọ báyìí nípa ìgbàgbọ́ ni ìrànlọ́wọ́ fi máa ń lè ìwé ẹbẹ́rù chapter 11 ó mà sọ ó ní verse 1 ló ní ìgbàgbọ́ ó ní ìdánilójú ohun tá à ń retí ìjẹ́rìí ohun tá ò rí lórúkọ Jésù mo ló má jẹ̀mú tí ń bẹ ní ògbàgbọ́ fún ọ lọ́sẹ̀ yìí ayé rẹ yóò ní mínì lọ́sẹ̀ yìí ayé rẹ yóò ní ìtumọ̀ lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ yóò dìde fún ọ so mọ̀ pé nǹkan méje ni ìgbésẹ̀ tó máa mú kó o bọ́ sínú ìyanu ńlá àkọ́kọ́ ni grace orí ọ̀fẹ́ ìkejì ni faith ìgbàgbọ́ ìkẹta ni wípé kó o convert kó o jẹ́wọ́ kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìkẹrin ni pé kó o repent pátápátá kúrò nínú ẹ̀sẹ̀ rẹ according to the book of act of apostle chapter 3 verse 19 tó sọ pé ẹ ronú pìwàdà kẹ ẹ yí padà ká lè pèsè ẹyin rẹ kákòkò ìtura kó lè síwájú olúwa wá lẹ́yìn tó ti ronú pìwàdà tó jẹ́wọ́ ẹ̀sẹ̀ oku baptism lẹ́yìn baptism John chapter 3 láti verse 1 Jésù wí fún Nikodemu bàbá baptism rẹ ó lè wọjọ́bọ̀ ọ̀run o ẹ̀kọ́ ti pọ̀ lóde lónìí tí wọ́n ní ká mọ̀ sí baptism mọ́ ṣùgbọ́n bọ́ọ̀dá Jésù ó tọrọ fún ọ o a

Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹfà, o gbọ́dọ̀ rìsífù agbára ẹ̀mí mímọ́. Kí ìlérí ó lè ṣẹ ní gbogbo eléyìí, according to the book of Acts of Apostles, chapter 2, verse 38. Ẹlẹ́ẹ̀keje, oh my God, o wà ní ìfaradà, o wà ní sùúrù, o ní ìpamọ́ra láti máa bá ọba àwọn ọba rìn. Màmá nípa bẹ́ẹ̀, ìrànlọ́wọ́ tó o retí, àánú tó o retí, yóò dẹ̀ mọ jáde sí ọ lójoojúmọ́. According to the Rome, chapter 5, verse 3-4. Gbogbo ẹni tó ń gbọ́ Olúwa lẹ́nu mi, mo gbàdúrà lónìí, gbogbo agbára tí Sàtánì fẹ́ lò lórí rẹ lónìí, agbára yẹn bàjẹ́ láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrórò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 sí agbogbo 5:00 ní ìdájí, mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok, ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Gbogbo iṣẹ́ tí ọkùnkùn fẹ́ lò lórí rẹ, iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀ yìí. Ẹ tẹ́wọ̀, ẹ gbé ọwọ́ sí àyà, ẹ máa sọ eléyìí tẹ̀lé mi. Nínú ìgbàgbọ́ ni kẹ́ ẹ ti sọ, nínú ọkàn kan ni kẹ́ ẹ ti sọ. Number 1, ẹ máa sọ wípé ìlérí yóò ṣẹ fún mi. Ẹ máa sọ wípé láti òní lọ, ọwọ́ mi yóò pàdé àánú, aláàánú yóò pàdé mi. Ẹ máa sọ pé ìrànlọ́wọ́ ojoojúmọ́ yóò dìde fún ayé mi. Ìrànlọ́wọ́ gbogbo ìgbà yóò dìde fún ayé mi. Ìrànlọ́wọ́ oṣooṣù yóò dìde fún ayé mi. Ìrànlọ́wọ́ gbogbo wákàtí yóò dìde fún ayé mi. Ẹ máa sọ pé áńgẹ́lì ẹ̀mí mímọ́, áńgẹ́lì Olúwa, dìde láàkò yìí o, kò wá ràn mí lọ́wọ́. Ẹ sọ pé láti òní lọ, mo jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà ọkàn mi. Pariwo pé láti òní lọ, mo jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Èmi kì yóò padà sẹ́yìn, mo ti di ti Olúwa. Èmi kì yóò padà sẹ́yìn, mo ti di ti Kristi. Ẹ pariwo pé láti òní lọ, èmi kò ní forí balẹ̀ fún òrìṣà. Láti òní lọ, èmi kò ní forí balẹ̀ fún èrè. Láti òní lọ, èmi ó máa fi orí balẹ̀ fún Ọlọ́run, ẹni tó ṣẹ̀dá mi. Èmi ó máa forí balẹ̀ fún Ọlọ́run, ẹni tó dá mi sáyé. Ẹ pariwo pé láti òní lọ, gbogbo ilé mi mo di ti Kristi. Ẹ pariwo pé láti òní lọ, ẹ̀jẹ̀ Jésù máa sàn lórí mi. Ẹ sọ báyìí pé àti èmi àti ọmọ mi, a jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ẹ pariwo pé májẹ̀mú orí àgbélébú wá wò mí sàn. Májẹ̀mú orí àgbélébú wá ràn mí lọ́wọ́. Májẹ̀mú orí àgbélébú wá gbà mí là. Ẹ sọ pé májẹ̀mú orí àgbélébú la ọ̀nà àbáyọ lórí ayé mi. Ẹ sọ pé áńgẹ́lì Olúwa dìde nínú agbára rẹ, wá sọ mí di mímọ́. Ẹ sọ pé adé ẹ̀gún dìde kó o jà fún mi. Ẹ pariwo pé ọkọ̀ ẹ̀gbẹ́ dìde kó o ràn mí lọ́wọ́. Ẹ sọ wípé èso tọwọ́ àti èso tẹsẹ̀ dìde kó o dá mi láre. Ẹ sọ wípé láti òní lọ, ẹgba tó o jẹ kó dìde lónìí, kó ràn ayé mi lọ́wọ́. Ọ̀rọ̀ méje orí àgbélébú dìde láàárọ̀ yìí, kó o wò mí sàn. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa, màmá bó bá ń gbọ́ mi láàárọ̀ yìí, tó bá wù ọ́ láti fi ayé rẹ fún Kristi,
ọpọlọpọ n tẹriba fún ere ọpọlọpọ n tẹriba fún irun mọlẹ ṣùgbọn èmi ń fi ọlọrun àlàyé hàn ọ láàárọ yìí wípé lẹyìn rẹ kò sí ọlọrun mi mọ lẹyìn rẹ ó nìkan ní ọnà ó ní èmi ní ọnà òtítọ àti iye kò sí ẹnikẹni tó lè dí ọdọ bàbá bí òrìṣẹ nípasẹ mi màmá tó ń sàmì yìí èmi náà tí mò ń sọrọ yìí mo ti wà nínú ìdálẹbi ẹsẹ tẹlẹ èmi náà ti mu ẹsẹ gẹgẹ bí ẹni mọ mi tẹlẹ èmi náà ń gẹsẹ tẹlẹ bí ẹni gẹṣu kó tó di pé kristi ó pàdé mi ní kété tó pàdé mi mo sunkún fún ẹsẹ mi ní kété tó pàdé mi mo ronúkúwàdà ní kété tó pàdé mi mo wá sọ fún yín pé mi ò ní báyé jẹ mọ ṣùgbọn láti ọjọ yẹn mo bẹrẹ sí máa tún ayé ṣe màmá láti ọjọ tí mo ti fi ayé mi fún kristi títí di òní mi ò kábàámọ gbogbo àwọn tí wọn mọ mi sí kàsímù bí mo ṣe ń sọrọ yìí àlẹ́ àwọn tí wọn mọ mi ń gbà yẹn dáadáa gbogbo àwọn tí wọn mọ mi sí kàsímù bí n tó yí padà lọ́dún náà lọ́hùn wọn mọ̀ pé àgbákò ọmọ ni mí lọ́dún náà lọ́hùn ṣùgbọ́n àgbákò ọmọ ẹjọ́ kínní àná òun ló wá di àmúyangàn ló dọmọ ológun broda ó tó pẹ́ jù ó ṣe yí padà láàárọ̀ yìí tí wọn náà fi ayé rẹ fún jésù kristi ọmọ aládé àlàáfíà ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ǹjọ́ jẹ́ mọ̀ pé jésù kristi kò lọ́wọ́ nínú ìtàjẹ̀sílẹ̀ kankan rí o àní lọ́jọ́ kan wọ́n fẹ́ gbèjà rẹ̀ ni pétérù bá mú idà ló bá gé etí ènìyàn fà yìí jẹjẹ ó ní rárá ó lè mi ìtàjẹ̀sílẹ̀ o ó dẹ̀ mú etí ẹni yẹn ó dẹ̀ fi etí rẹ̀ padà síbẹ̀ ó ní àmọ́ mi láti wá tàjẹ̀sílẹ̀ pétérù idà rẹ̀ bu àkó padà ó dórí àgbélébu ẹnìkan fún ní 45 mo fún lẹ́fàsẹ̀ kàkà kó bẹ̀rẹ̀ sí sépè ṣe ẹ̀gbọ́n tó sọ ni ó ní bàbá mi dáríjì wọn wọn mọ tí wọn ń ṣe ni bí wọn bá mọ tí wọn ń ṣe ni wọn à ní máa fìyà jẹ èmi tí mo wá láti rà wọn padà lẹ́yìn ẹ̀ ni gbogbo ayé tó mọ̀ pé àwọn ti pa ọmọ ọlọ́run ọ̀gá ògún broda bí ò bá ti yọ máa bọ̀ sínú pàdé láàárọ̀ tọ́sì àtàárọ̀ sunday oh my god ọ̀sẹ̀ tó máa lágbára sáàbà mi mú bọ́tù wọ̀tà kan lọ́wọ́ bọ́tù wọ̀tà kan bá mu lọ́wọ́ èmi náà wà nílu canada bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé èmi àti yín bóore ọ̀fẹ́ ọlọ́run bá gbà mí láyè tọ́sì eléyìí I'm telling you àjọṣe program yìí ni sẹ́ èmi náà ń sa gbogbo ipá mi kí n lè mẹ́tọ̀ mo wá gbàdúrà lórúkọ jésù àánú ó sọ̀rọ̀ lórí rẹ sọ orílù tí mo wà yìí tí mo ti ń gbàdúrà yìí ránṣẹ́ sí ọ yìí gbọ́rọ̀ olúwa láti ìlú yìí ilẹ̀kùn ìlú yìí máa sí fọmọ rẹ ó sàmí ilẹ̀kùn ìlú yìí máa sí fún ọ ìrọ̀rùn ló máa bádé fún ọ àánú máa sọ̀rọ̀ lórí rẹ bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣẹ̀bẹ̀ o láàárọ̀ ọjọ́ tọ́sì tẹ́ ẹ bá ti dé challenge nìbàdàn ẹ wọ mọ́tò tó ń lọ sí Malete ẹ sọ kalẹ̀ ní no more war lọ́dọ̀ bàbá Eke 47 láago méje àárọ̀ sí agogo mẹ́wàá àbọ̀ láàárọ̀ ìwọ náà mú bọ́tù wọ̀tẹ̀ yọkan tàbí ordinary water pure water máa mú bọ̀ sínú àdúrà yẹn mo respect yín gan mo respect àkókò yín mo dẹ̀ fi yí ọ wípé o ò ní waste àkókò yẹn èmi ti kára mi ò ní fi àkókò yín ṣòfò wo tó bá tún wá di ọjọ́ sunday èmi ò tún ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ wà nílùú ìjẹ̀bú òde ìjàrí la ti ń pàdé ní CPTech ní ìjàrí la máa ń ti ń pàdé láràárọ̀ ní ọjọ́ friday ní every week àtọjọ́ sunday mo gbàdúrà o gbogbo ẹ̀dá tó ń gbọ̀n mi irí ò ní sá fún ọ àánú ò ní sá fún ọ ẹ ríran lọ́wọ́ o ti ṣe bẹ́ẹ̀ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ lágbára ọlọ́run mo ń lọ sí jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀hún rí yẹ àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí à ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ káwọn òbí rí ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríire kó o ràn lọ sí jerusalemu oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mú òróró méjì lọwọ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalemu wọn ò jọ èmi mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ oore ràn lọwọ oore rẹ o ṣe bẹ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08066481455 08066481455 Bàbá àdúrà Eke 47 gbàdúrà fún ọ lónìí o ìrànlọ́wọ́ dìde fáyé rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o Jésù olúwa wa àmì ayé kan tó wà yìí ò ní jẹ̀bi níbẹ̀ o no more war Jesus is coming.

0: teens and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo? Ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mí ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
3: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
5: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
6: Airtel.
7: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

0: gbà àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa splash fm pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday tí ẹ̀kẹ́ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹ́fà ẹ wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe mitre chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní trinity hall nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa.

0: issues.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ló ń tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa j

àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí

ló bá ń pè yín ẹsẹ̀ gírì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ ọ̀ọ́ni ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: Prepared for global opportunities.
4: Study at Trinity University, Yaba, Lagos.
3: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
4: We equipped you with skills the world demands.
3: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
4: cybersecurity, computer science, accounting, economics, marketing,
3: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
4: Trinity University, building on the rock.

0: Net. Kamọ Sunate, ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí. Genit Pharmaceuticals Limited ló ń ṣalágbàtà ẹ̀. Tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta, jọ̀wọ́ lọ rí dókítà rẹ kó o sì ka ìwé pélébé inú rẹ̀.
1: Gbogbo ọ̀nà ni Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Splash FM 105.5.

0: So, akinyo wipa akojuma o akojuma akojuma ma. Kabo, sorry, akotun ti fun te doro yin. Lori kani asiwaju Splash FM 105.5. Gege ba ti fikale sile fofo alagbala okin. Ikani aladani akoko.
1: Oh, yes, guy.
0: Nepele Oyo ta wa yi. Ta ba tun soro nipa Open University aladani akoko na ton ni.
1: Beni.
0: Gege bi oba wa kabiyesi ti wa oba Murtala Adebayo Akande volunteer ni ki won tun lejo kan si loke pelone
1: awa mo dupe
0: a to fi nsope o wi pe igba odun ojo kan na ni o mo je fun kabiyesi oba Murtala Adebayo Akande emefa
1: ami ami
0: lagba lowo lo ko baba la fi ki gbogbo wa pe e ma flenjo
1: oh yes ge
0: e ma je tinu eyin lo
1: oh my god
0: e kan ma se kini
1: e ma de pe
0: inu we bi ni e ma de pe si
1: oh my god
0: e ma da si oju titi
1: o yo da o yo da
0: e ma da sori ibusun
1: no no no no
0: e si ma da nu le inu bi ti o ba ye ke da si gangan
1: ene
0: ke ma da si edumare yo ma wa pelu wa
1: ami
0: bayi ti se ndara po pelu wa ina ni ke ma lo soju opo ibanidore Facebook ko alagban Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan na ni oju opo te ti le ma darapo lati wo wa be si ni ke ma gbianjo lati comment e share ke wa gbianjo lati ti ma like e lapa be anu olohun ati ifokanbale ti o legbe to fi ma abo e to ni pon jewure lo yo ma dabu wa leni ati lojo gbogbo
1: ami o
0: kunle o ma ni fowo se na lo ko temi e garo o aku ojo ma nbe o
1: o de oni ti se ojo kejo osu keje odun 2026 o je ojo kan pataki o je ojo nla ojo iseloko ojo eleyi ti abi eni ti se alase ati olidasile ile ise West Minnan Communication iyan ba Murtala Adebayo Akande MFR
0: ikoko be ti wa no
1: kere olubadan ti le badan oje ojo to lapere nu aye won ojo bi baba ti anu ba se wa nse ojo bi ohun loni an ki gbogbo eyan lolufe wa nikan ni omo luabi Splash 105.5 FM ile funfun bala ofelele nilu ti badan pe eku dede asiko yi
0: e ma wule jeun ko le
1: e
0: ma jeun ko le nobody should eat from
1: home e fokan bale e ba ti jeran 1 le e wa jeran 2 ran 3 ran 4 ran 5 ran 6 ran 7 ran 8 ran 9
0: anything
1: e je dori 10 nbi ko si wahala ko si ti fi se
0: bo je pepe bo je pepe rata rodo ki lo sele
1: o tun le je pofu
0: ko ibe
1: pofu pofu
0: gbogbo anything je ebu e ma jeun ko le
1: e wo enu yo ni ko yo mo ba in la mu ko ni gbodi lara yin an ki ka bo sori royin le ita pe ni ti fun tedo royin eleyi to ma jade fafefe lati ikanni omoluabi ni Splash 105.5 FM awon we ran jojojumo lewa won to lowo wo o the nation wo mi emi na wo punch wo mi emi na wo vanguard wole guardian wole o nigerian tribune na nko ogbori wole news telegraph na ogbori wole gbogbo awon royan won lo wa se wa ni kami kami ko tutu mi ka o awo se kini yen fun yin la ro toni iroyin ni o yo bayin lara mu ko ni gbodi lara yin e dagiri wa ke lo sita kan e jara eleyi to je ti ikanni omoluabi Splash FM 105.5 e ki baba wa nbe o e kan si wa lori royin ti fun tedo e like e ke love e ke ma share e ma tatakuto e sawon elomi ko le ma je anfani fun ko wa wa ni o iya adini yin na ni o Aminat Adetun Badmus on loruko temi mo tela yin eleyi to se be nkan mo mo o se dada
0: Aya je agbera pa ka lo si akata iroyin loloko ojo kan to je ti akori ta bere cinema dabole se ti gbo gbogbo eyin lolufe wa patapata be ti se ntele wa agbon bola ba ti bere bayi sugbon iroyin to je gbaju gbaja teyin omo Nigeria na sin reti e wi pe bawo igbawo na ni iwadi yo bere baba lu ti soro are orilede Nigeria ti pase o fajo ICPC lati tonawadi ile ise o to je oluwole to je genje ti won sikale si akata agbonrin ijoba ni ibi cement gbedule are ni laarin ogbon ojo pere ICPC won gbodo se kini ṣe ìwádìí nígbà tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà wọn ni kẹ́nikẹ́ni má di ẹ̀bi ru àwọn o kẹlẹ́rù oyè agbẹ́rù rẹ̀ ẹni ọba lẹ̀bi ni kò gbé e. Adéyẹmí gangan fúnra rẹ̀ náà sọ̀rọ̀ ó ní òun ṣetán láti jọ̀wọ́ ara wọn sí àkàtà àjọ ICPC kódà kó jẹ́ àjọ ti DSS ni òun ṣetán o láti jọ̀wọ́ ara wọn fún ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò àbí ìfọ̀rọ̀pọ̀ ni nífúnpọ̀ tí ó bá yù kan fẹ́ ṣe lórí ìwádìí tí ó fi ìdí òkodoro ọ̀rọ̀ múlẹ̀ ọmọ nàìjíríà ń retí o ibi tí ọ̀rọ̀ yóò padà bá yàrá já lápá abẹ yẹn.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ já lọ tààràtàrà sọ́dọ̀ ẹni tí ṣàì lórílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìwé ìròyìn The Nation ó kọ̀ròyìn lórí wọn láàárọ̀ yìí o wọ́n ní bàbá fọwọ́ gbàyà báyìí pé ẹ lọ fọkàn balẹ̀ bá a ṣe ń wí àwọn ohun amáyédẹrùn eléyìí tẹ́ ẹ ti ń fojú gan ní nílùú Àbújá wọ́n ní gbogbo àwọn ohun amáyédẹrùn ọ̀hún òun náà ni ó wà ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbo ni bàbá ti bugbó lò jáde kí ni tó fa sábàbí ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní àmọ́ṣáró eléyìí ní ṣe lálàyé o pé if you tackle me I will tackle you bẹ́yìn bá sọ pé ẹ̀yin kan obedient ẹ̀yin wá fẹ́ ṣetán ẹ fẹ́ máa tákù Tinubu aṣíwájú làwọn ò fi tákù tiyín náà wọ́n ní ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òde nílẹ̀ yìí ìyẹn Dave Maye lọ́mọ gbégbóná ọ̀hún kalẹ̀ kí wá ni tó fa sábàbí ọ̀rọ̀ gbogbo eléyìí tó ní í ṣe pẹ̀lú mímọ́ agbógun ti àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó fi ilẹ̀ South Africa ṣe ibùgbé léyìí tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu wọn ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà ti ń hẹ́ báyìí o lórí ọ̀rọ̀ ọ̀hún léyìí tí wọ́n ṣe lálàyé pé gbogbo ìbáṣepọ̀ tí bá ń bẹ láàrin àwa orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ South Africa ẹyọ abẹfẹ́lẹ́ ẹyọ tí ẹ gé kó já kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀fọ́n ti tọ̀ ọ́ gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá nìní níbo gan ní ti gbogbo lòun jáde kí wá ni tó fa sábàbí ti fún tẹ̀dọ̀mọ́nì ẹ gbọ́ o láàárọ̀ tòní.
0: ọyọ́ o ẹjẹ́ tó gbéra pa ká tó mú àkòrí ìròyìn míì tí ọmọ nàìjíríà tí ẹ tó láǹfààní àti jẹmọ̀ kan tún ẹ̀ wọ́n ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Tinubu ló ti kéde orúkọ Gbàjàbí Àmílà àti ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n máa rí sí ìfẹsẹ̀múlẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀-èdè ti nàìjíríà tá wà yìí o bí ìròyìn sì ti ṣe jáde lápá abẹ yẹn náà ni atúnláǹfààní láti rí àkòrí míì eléyìí tó ń sọ̀rọ̀ lórí El-Rufai wọ́n ní El-Rufai tí ẹ wòye àjọ ICPC lójú di mímọ̀ wípé ó ṣi àǹfààní tí àjọ ICPC fún ó mà ṣí lò mọ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ti ní dókítà o wọ́n palẹ̀ dókítà mọ́ kí ni àǹfààní tó ṣì lò ṣùgbọ́n ìyàwó El-Rufai ó ń sọ̀rọ̀ sí àkàtà rẹ̀ Bọ́lá Tinubu wípé ṣe bójú ṣe rí rèé tá a fi jobi lọ́jẹ̀dẹ́ ṣé ẹ̀sán tó yẹ kí àwọn ó rí gbà rèé lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí àwọn ti polongo fún un láti wọlé ipò sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yẹn nu ọlọ́ọ̀nà aya El-Rufai òun náà ló ṣípayé ọ̀rọ̀ jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ní kìmí tó jáde láti àkàtà àtọ̀dọ̀ tiẹ̀.
1: ó dáa bá a bá lọ tààràtàrà sí ojú ìwé kẹrin ìwé ìròyìn The Nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní ìròyìn kan ọmọ sódò sọ́wọ́ ìsàlẹ̀ ń bẹ̀ ìròyìn ọ̀hún ló máa ń sọ̀rọ̀ láti àkàtà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga èyí tó jẹ́ ti lásù èyí ti ń bẹ nípínlẹ̀ èkó ni o
0: ọlágbára
1: léyìí tí wọ́n ń pariwo tantan pé bẹ́ẹ̀ bá igbégbèsẹ̀ láti dá ọ̀jọ̀gbọ́n kan eléyìí tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún padà wá sí ilé ẹ̀kọ́ náà torí pé wọ́n pilẹ̀ ti júwe ilé fún wọn ni ẹ wo nǹkan ò ní fẹ́ẹ́ fara rọ nílé ẹ̀kọ́ ọ̀hún o kí ni tó fa sábàbí tẹ́ fi gbégbó lòun kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ bá ti tó ní àmọ́ṣá ẹnìkan eléyìí tó ti gbà kan rí jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ ọ̀sùn Ọlátúbọ̀sún Oyin ti lóye bàbá oníbàbá ọ̀nìyàn lọ́nìyàn ọmọ tí bóde eléyìí tó sì sọ̀rọ̀ o ǹjẹ́ kí ni gbólóhùn tó bóde lẹ́nu wọn
0: wọn
1: ní iṣẹ́ rí ọ̀rọ̀ kan eléyìí tí ẹni tí í ṣe aya rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé jáde pé ẹ lọ máa dín kúlíkúlí ẹ máa dín ìtà ẹ máa dín àkàrà ẹ máa dín ìtà ẹ máa yan àgbàdo yíyan bẹ́ẹ̀ lè yan yíyan ẹsẹ̀ sísè ẹ tàá fáwọn èèyàn oníṣẹ́ rí ọ̀rọ̀ tó bóde lẹ́nu wọn kì í máa ṣe pé wọ́n fi ń fojú kéré àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà àbí wọ́n fẹ́ wọ ọkọ̀ wa sẹ́yìn onírara wọn ní gbogbo àwọn èèyàn kan lè tó jẹ pé wọn ò níṣẹ lọwọ oṣooṣù ń dìní ẹgbẹdá ni ó yẹ kó ti yé yín o irúfẹ àwọn èèyàn báyìí wọn lè máa ṣe àwọn iṣẹ kéékèèké ọhún kí wọn sì máa rí ọwọ mú lọ ẹnu níbo gan ló ti gbogbo ọhún jáde ọrọ gbogbo tó níṣe pẹlú ìkọlù alágbára èyí tó wáyé lórí àwọn ààrẹ èyí ti bẹ nílẹ south africa ó mọ tó ń tẹ síwájú nínú ìwé ìròyìn daily post lẹyìn tí wọn ṣe lálàyé o pé ẹ wo àwọn okòwò eléyìí tó jẹ ti ilẹ south africa ti ń bẹ nílẹ yìí kí wọn tún dúró ṣe ẹ sọ fún wọn kíkọ owó àwọn palẹ ẹrù wọn mọwọ mọ ọrẹ lé wọn èyí wọn ṣe látàárọ tó ilé tó lọ ilé ìgbìmọ asòfin lọrọ ọhún tún ti rò ẹ níbo wá ló yọrí sí ẹyìn ọmọ gbọ láàárọ tòní ti fún tẹdọròyìn gbáà ní ṣe.
0: ká tó lọ sí ẹ̀kàtà òbímbìm ká tó lọ láti lọ polówó ọjà wọn ni àwọn gómìnà tí wọn ti láǹfààní àti gbẹnu sí ní sáà kọ́kọ́ o nínú ẹgbẹ́ òṣèlú ti apc náà ni wọn ti ń sọ wípé ààrẹ bọ́lá tinubu o sáà rẹ yóò tún kọjá ọdún 2027 gẹ́gẹ́ bí ẹ ti là á kalẹ̀ sápá abẹ yẹn ìròyìn jáde o bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ń fìdí múlẹ̀ lápá abẹ lọ́wọ́ yìí kálù náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kálù wí o ó ń ṣe lálàyé wípé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu òun náà ló ń ṣe bẹbẹ lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí sáà rẹ̀ yóò sì tún kọjá ọdún 2027 ìròyìn balẹ̀ ẹbẹ o nígbà tí adéyẹmí tó sọ̀rọ̀ wípé ṣe rí ìṣúná ti iléeṣẹ́ tí òun wà yẹn wọ́n ti pe amọ gbogbo ọ̀rọ̀ lórí ẹ̀ tán yányán kódà lásìkò ìgbà tó òun fi wà ní àhámọ́ ó ní ọ̀rọ̀ yẹn lọ padà jáde daily post òun náà lọ gbé e èyí tí àwa fi máa palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ni ti ọba wa tí í ṣe aláṣẹ àti olùdarí ìkànnì ọmọlúàbí tá a wà í splash 105.5 àti lágelu fm tí mo splash abẹ́kúta ọba murtala adébáyò àkàdé mfr gẹ́gẹ́ bí ayẹyẹ orí kádùn wọn bó ti kò lónìí wọn ni kábíyèsí ń sọjọ́ọ̀bí àwo sì bá kábíyèsí yọ ẹ bá wa ṣe kábíyèsí forí adé o.
1: kábíyèsí o.
0: a jẹ́ wípé afẹ́lẹ́ yìí a fi kí ọba murtala adébáyò àkàdé wípé ẹ̀kọ́ ayẹyẹ orí kádùn eléyìí tó tún kò lónìí ká lọ sí àkàtà òbímbìm ká lọ polówó ọjà lákàtà àtọ̀dọ̀ tí ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.

0: Okay, aki yin ka bo pada. E seun gan pupo pupo gbogbo eyin ololufe patapata porongodo. Ti e lanfani lati ma darapo pelu wa lawon ojopo ibanidore Facebook. 13 tele wa ise gan. E ja wole kole bayi. Ko se duwo wo mo. Papa julo lati no we iroyin The Punch. To jade fun to woro igaga. Are orilede Nigeria Bola Tinubu lona ti se ojo Tuesday. Lo ti pa ase alagbara si akata ajo aladani to ntanawadi iwa ibaje ati awon esun mi to fara pe to fara jo tan fi wa jora won ICPC lati se iwadi to gbangba dada lori awuyewuye iroyin to jade lori ile ise ajo ijoba apapo kan ti won pe ni oluwole ijoba papa julo genje ile ise are ile ise to wa labe agba ijoba apapo orilede Nigeria pelu bi won ti ni pe o kere to gbajo o abo iwadi gbodo jade lori re eni ti se olubadamaran pataki si are lori oro royin ati atugbogbo bayo onanuga lo sipaye oro yi gege bi o ti pe oro na jade wi pe are Bola Tinubu o won ti pa ase alagbara jade bayi fun ajo ICPC lati se iwadi si ekata ile ise eleyi ti a mo si ajo ti o ri si ipologo ijoba ti n be lode bayi fun awon oludokowo nile okere lati le yan ile yi laayo onanuga salaye wipe ase alagbara won o na lo waye lati akata ile ise are gege bi won ti soro wipe awon o mo si be si ni ile ise are o darufe ile ise be sile ko si ohun to ni se pelu agbara kankan ni ati akata be wọ́n ní ààrẹ Bola Tinubu àṣẹ tó pa yìí eléyìí tó ń pa láṣẹ wípé ìwádìí alágbára kò fìdí múlẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ń sọ wípé ẹnìkan tó gborúkọ ara rẹ̀ ní Adéyẹmí Adéníyí Matthew tó ń pera rẹ̀ ní olùdarí àgbà ní àjọ yìí ìfòǹtẹ̀lù táàmà sí signature ìbuwọ́lù eléyìí tó ń gbé kiri hun olúwọlé ni gèǹje ni bẹ́ẹ̀ sì ni kì í ṣe ojúlówó pínpín àtàwọn òwe lónìrànran ti ń jáde láti akata ẹ̀ pẹ̀lú àṣẹ alágbára tó wá jáde látọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ yìí wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà náà ti tú bàbá Adéyẹmí lẹ̀ wípé kó máa lọ lé o láyò àtàlàáfíà lẹ́yìn bí wákàtí gbé wákàtí pọ̀n tí wọ́n fi ọ̀rọ̀ pọ́ bàbá yìí lọ́fọ̀pọ̀ wọ́n ní ẹnìkan tó jẹ́ olùgbé ní akata mọ̀lẹ́bí yìí tó sọ̀rọ̀ lórúkọ ìlànà ẹnàdàkọ mi ó ṣe àlàyé wípé lọ́wọ́ yìí wọ́n fi ọ̀rọ̀ pọ́ bàbá yìí fúnpọ̀ o kódà fún wákàtí gbé wákàtí pọ̀ ni àmọ́ lọ́wọ́ yìí bàbá ti padà sílé láyọ̀ àti àlàáfíà tí wọ́n sì bí bàbá lẹ́rẹ̀ níbo lọ́mọ rẹ wà kódà ẹni tí ṣe gbajúgbajà agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó jẹ́ agbẹjọ́rò fún olùjẹ́jọ́ yìí Fẹ́mi Fọ́lànà SAN ó ti bu ẹnu àtẹ́ lu bí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ti lọ gbé bàbá Adéyẹmí o lẹ́yìn tó sì ń ṣe àlàyé wípé ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ àti ìlànà ìdúnkokò ìfúngunmáni mọ́mọ̀lẹ́bí àwọn èèyàn wọ̀nyí òun náà lélẹ́yìí tọ́jọ́ o nítorí ìdí èyí ìlànà bẹ́ẹ̀ kí wọ́n tú bàbá Adéyẹmí lẹ̀ láyò àtàlàáfíà bẹ́ẹ̀ sì ni iléeṣẹ́ ilégbèmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ Tuesday làwọn náà ni in tí wọn ò bá pè èèyàn sí èèyàn kì í dá sí o àwọn ò tí ì rí ìwé ẹ̀sùn kankan gbà láti ibikíbi láti sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí ìdí èyí in tí àwọn ò bá ní mọ̀ nípa rẹ̀ àwọn kì í dá sí i rárá bó ti wù kọ́ mọ́ o.
1: ó dáa tó bá níbẹ̀ ẹja lọ sínú ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tàárọ̀ tòní wọn ní ẹni tí ṣe àìlú léde wa nàìjíríà síwájú bọ ahmed tinubu òun náà ló mọ̀ ti ṣèlérí o pé ṣe rí àwọn ohun amáyédẹrùn kan èyí tó dúró tán tó namú tán eléyìí ti ń bẹ nílùú àbújá wọn ní ṣe rí ọpọ rẹ òun náà ni ó padà jẹyọ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ fọwọ́ ọ̀dánilójú ọ̀hún sọ̀yà léyìí tó ṣe lálàyé pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o ìṣèjọba tòun yóò rí dájú wípé àwọn iṣẹ́ ìdàgbàsókè eléyìí tó namú tán òun náà ni ó mọ fojú bàdé káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ọ̀rọ̀ yìí òun náà ló jẹyọ o lásìkò ìgbà eléyìí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn ọ̀nà ńlá méjì kan èyí tó ṣe bẹ́ẹ̀ jára wọn nílùú àbújá nígbà tí wọ́n mọ tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ lásìkò ìgbà tí ẹ ṣe ìfilọ́lẹ̀ ọ̀hún láti àkàtà ẹni tí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Goodswill Akpabio ẹni tó ṣojú fún ààrẹ ilẹ̀ yìí ó níṣẹ́ rí ó kù níbọn rò òun náà ni àwọn iṣẹ́ àkànṣe èyí tí ó mọ namútán tí ó mọ jáde láti àkàtà ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí gbogbo àwọn àkànṣe iṣẹ́ yìí èyí tó dúróore tó namútán tó sì jẹ́ iṣẹ́ ìdàgbàsókè òun náà ló ń jẹyọ láti àkàtà ìlànà àtẹ̀lé eléyìí tí ààrẹ tinubu tó gbé kalẹ̀ èyí tí a pè ní renew hope agenda ṣé wọ́n wá ní tó dùn ni náà ní máa pọ̀ lọ́rọ̀ ẹni ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni ìròyìn eléyìí ìlọ́dálé lórí o wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yí pé ilẹ̀ ti ń lọ yìí báyìí bẹ́ẹ̀ ní sì ń gbóná mọ́ àwọn kàràbà ní ẹ̀dá eléyìí tó jí àwọn ọmọ ọlọ́mọ tó ń ti àwọn olùkọ́ wọn gbé ìyẹn ní yáwọ́ta ilé ti ń bẹ ní oríire nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yí pé iṣẹ́ takuntakun èyí tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò ó ti mú kí àwọn kàràbà ní ẹ̀dá ọ̀hún kí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ yọ̀ǹda àwọn ọmọ ọlọ́mọ tó ń ti àwọn olùkọ́ eléyìí tí wọ́n jí kò ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o láti bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà ni ẹ ṣe lálàyé pé gbogbo bíi kọ̀rọ̀ kọ́ńdú eléyìí ti ń bẹ nínú igbó tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ wọ̀ òun ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ti láǹfààní àti gbé dìgbàna rẹ̀ báyìí léyìí tí kò sí ọ̀nà fún àwọn kàràbà ní ẹ̀dá náà láti lè tọ pọ́rọ́ débi tí wọ́n sá lọ ẹ ṣèyìn ò lé ní àwọn tí ẹjọ́ òṣìṣẹ́ elétò ààbò eléyìí tó ń ṣe takuntakun ṣùgbọ́n tí wọ́n fi orúkọ wọn sí ìgboro ayé nígbà tí wọ́n mọ ṣàlàyé ọ̀rọ̀ wọn ní ṣe rí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń gbé lórí ọ̀rọ̀ ọ̀hún kò kéré o àwọn ìgbésẹ̀ èyí tó ń ti àkàtà àwọn òṣìṣẹ́ elétò ààbò bóde bẹ́ẹ̀ ni kò kéré wọn ní ṣe rí àwọn abala elétò ààbò kan eléyìí tó jẹ́ pé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n yàn láàyò wọn ní gbogbo àwọn kàràbà ní ẹ̀dá kan èyí tó jẹ́ pé wọ́n kóra wọn jọ níjọ níjọ wọ́n kóra wọn jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n wá fẹ́ sọra wọn di kanra jẹ́ pọ́sọ́ orílẹ̀-èdè wa nàìjíríà látara ìjínigbé yìí wọ́n ní gbogbo wọn ni ẹ ti ṣe ìdánimọ̀ wọn o léyìí tí ẹ sì ń sọ fún wọn pé àwọn ọmọ yín tẹ ẹ níwọ́ lọ́mọ da ìpínlẹ̀ ọ̀yọ́ láàmú ẹ gbúrò gbọ́ láìpẹ́ yìí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé torí pé wọ́n ti ṣe ìdánimọ̀ ibi tí wọ́n ti wá pẹ̀lú ìwà burúkú ti ń bẹ lọ́wọ́ wọn kò jẹ́ kí ọkàn tí wọn náà balẹ̀ mọ́ ìyẹn nínú igbó eléyìí tí wọ́n wà wọ́n lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí ohun tí wọ́n ń bèèrè fún ni pé ẹ sádákun ẹ jọ̀ọ́ àwọn ọmọ tá a jí kóhun a kó wọn lẹ̀ fún yín ṣé ẹ wá rí àwọn èèyàn tàwọn èyí tẹ́ ẹ ti mú jù sí àhámọ́ lọ́dọ̀ tiyín gẹ́gẹ́ bí ìjọba ẹ bá ni tú wọn lẹ̀ wọ́n ní náà ni gbólóhùn tí ń bòde lẹ́nu wọn bẹ́ẹ̀ bá wá rántí bẹ́ẹ̀ bá gbàgbé pé àwọn kàràbà ní ẹ̀dá yìí ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ni wọ́n lọ sílé ẹ̀kọ́ baptist nursery and primary school eléyìí tó wà ní yáwọ́ta àti àwọn ilé ẹ̀kọ́ méjì kan èyí tó wà ní ẹ̀sí ẹ̀lẹ̀ ìyẹn níjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ léyìí tí wọ́n sì jí àwọn ọmọ ọlọ́mọ kó ẹ̀ tún fẹ́ mọ ibi tíṣẹ́ dé dúró orúkọ àwọn kàràbà ní ẹ̀dá tí wọ́n bèrè pé kí wọ́n túlẹ̀ ẹ fẹ́ mọ̀ wọ́n ẹ lọ tààràtàrà o sí ojú ewé kẹta ìwé ìròyìn the nation kẹlọgbà balance ẹ ń bẹ.
0: ẹ já wa lọ sí àkàtà bímbọlá sadiq ká lọ láti lọ polówó ọjà lọdọ ẹ ní kété tí a bá darí padà dé látẹka ìpolówó ọjà tífútẹdọ ròyìn yóò tún máa tẹsíwájú lẹẹkan sí ẹkú kalẹ.
2: flash fm 105.5. Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. How bad? You know they tire.
4: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself dey follow ya like you.
2: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk they go.
6: Ẹ kúlé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
7: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
6: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. mo fe ko sokutu o ko gba yagiyagi mo si fe ni kiakia se le se sa
7: be ni iya mi Golden Penny Noodles lo le se
8: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun Golden Penny Noodles
6: o se won oko mi bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi
7: iya to yayi to si mo tojo omo ni
8: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja nitosi re bayi
9: In the West Midlands Communications Calendar, the month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Happy birthday. 19 years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. The 87th birthday celebration of the Akeni Olubadan of the land, Oba Murtala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. This lecturer, a former police chief and criminologist, just watch out. Chairman of the day, Mr. Biodun Ladepo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July, 2026, at Trenchard Hall, University of Ibadan. 11 a.m. as the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
10: Celebrate good times. Come on.
11: OneXBet. It's time for bonuses and wings. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet. Bet responsibly. 18 plus.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
2: And this time, it's not just watching, it's watch and win.
1: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
3: StarTimes, enjoy digital life.
4: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one how far at a time.
5: You won't believe what happened yesterday.
6: Seriously. And good morning to you too.
5: Sorry, I forgot. Tea before tea.
6: All right then, spill.
4: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
7: In the West Midlands communications calendar, the month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Happy birthday. 19 years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. The 87th birthday celebration of the Ekene Olubadan of the land, Oba Murtala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, rising insecurity in the land, what the stakeholders must do now. This lecturer, a former police chief and criminologist, just watch out. Chairman of the day, Mr. Biodun Ladipo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July 2026, at Trenchard Hall, University of Ibadan, 11 a.m. as the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
8: Ngbogbo ti gbowo lori bayi. Eh, de beta naira, 500 naira. Ko kan kankan lati ra mo.
9: Kaka lo so be fun e ore wa. Emi ma ti chopa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
8: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí i.
9: Àfi bí ẹni wí bí àná ni ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ̀ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ̀. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 mílíọ̀nù náírà, 50 mílíọ̀nù naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ̀ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣàgbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló yóò máa dá àǹfààní ọgbọ̀n táyù kan dá àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
10: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè náà ṣe lè ta.
9: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

0: tintin ló wà láwùjọ ìròyìn eré ìdárayá nlẹ̀ yìí. Adéronke Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jàwọ̀sí on Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rí bàrà lọ rí yẹn ni. Lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sports tún ti padà ní lápọ̀tò. Ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gbogbo ààrẹ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre gi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹ̀sìn galo ẹ̀ má fọ ẹ̀ jẹ́ amúra wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: firiya o na na pada pare sinu pupa won fun rara won won de le le ri o won de buti ogo won mu owo ara won bayi won e se ra won se ri awon player egypt yen latori salaja ki onirun sorry o ti gerun abi ebo akube ko ye kan je won cairo o ye kan da won pada airport ni olohun gbo airport oko lo ye kan so mo won kan so pada bayi atawon ati osama san coach won e mo to tun fo ni ibeji ni team director won yo iko agbojo le de egypt ibeji la won mejeji ati head coach ati team director se mo pa mo so pa won beji a mo salakisa do n gba aso ni ibeji ti won won sala so egypt won so won dalakisa tori wipe go meji sodo ti won fi n le waju o sonu lowo won o sonu lara awon omo egypt o to de je pe ateyin ohun na eni argentina ati Lionel Messi se rawon aja argentina ni won je gidi ni ewo aro 200 yards mo bale won je fun ogbologbo musu tin ko kan je iyen Lionel Messi ati argentina won je dele fun won a de pada lateyin remontada le confirm ki se pe won so fun yan won ni won pe remontada to waye ni to sele ni remontada to yato si remontada ohun na na se iyen fun lede egypt tan de pada wa gberu won latẹyin tan fowo si ju won ta an so won nu ewo loro kan egypt na ga musoro nu dije feya agbaye argentina ja won ami ayo meta si meje idije feya agbaye o si nta lenu ewo ta ba yan kan ba ni were la fi wo were kaluku si wa ne ja boja kan kaluku si kakule mo na ja were lo olorun lo le mi ero e ko ojumo e ko ojumo e ko ojumo mo ni wo wo mi te tin gba ikan ni splash 105.5 fm ile fun bala egbe felele nilu ibadan ile baba kan de gangan ile oba kan de ti o pe meji lori eto ja won si iroyin ero idaraya lati ese kuku orilede nigeria ile adulawo ati jakejado agbaye loruko lowo botini fun owuro toni abin bola sadik oke to gaju oke oke to plenty oke to yampia o a straight bishop ni gbogbo e pe sibe o rhyme o complete Sunday Olawo Ale Sexy lolooto eto ja won si Aderonke Adesola loruko temi olori sport olori iroyin ere idaraya Ibadan ka ma vinga ti yin gangan eyin temi oni lojo ru Yoruba tun ma da pe lojo an lojo te bi ba n pale ani sin le lojo te bi ba n pona ani ri lona la se Ledumare o ti wa shojo e ni kan kuje ni gungi are e ni ma yan fona o ya lo ni komo komo lo ni were were lo ni ki amasa lo ni waran sasa se ri ngba ti mo so pe le baba kan de gangan ile oba kan de gangan mo si mu bo tori pe le ni gan e duro mi introduce ara mi dada oruko mi ni omo oba Aderonke Adesola Akande yes ke tori wi pe ni gangan lojo bi oba Adebayo Muritala Akande MFR oba Akande gangan baba to ni Washington DC kan soso to wa lolede Nigeria to wa kunle oyo to wa lu Ibadan mo ba keeper DFA so gbo oni lojo bi daddy wo lojo bi grandpa Kilian so de ni tanti Kilian ba ti portrait won kan wa ni lobby splash ti Kilian ba ti kiki oni mommy ti grandpa e ma ni grandpa e ni gbo wa lo mo daddy olorun lo le mi a si n bo la pa be yen o ase samodun igba odun odun kan be e jan wa lo iyen soju opo kaase mo mo po ro owo lo bo e ti ganu si radio e ti geti le owo ina ni leyin owo owo tun ni *347*1004*1#. Emi na mura yin wa laaro to ni mo fe buwo ta mo fe dawo ta fun yin sugbe mo pe ni lati ta lati je oju opo kaase aka kisapa ko fe ka ti cruise gini mo ni o mo se mo ni o mo kaase e ti bo soju opo kaase ko ta lati je a je nje tun je ni *347*1004*#. Abi www.cashe.ng www.cashe.ng. Ohun na le fi ta lati je iyen ni oju opo yen to je ori e ba wa labi odun 18 dagun mo kan lu kaase e dakun mo de be rara o ni tule kan da mu kan ni di omo nu agolo soro *347*1004*#. Odun 18 soke ohun na lo ni code yen e ta lati je ma buwo ta laaro tun ni ka to po lori eto ja won si iroyin ere idaraya bola la fowoju sajo basketball ohun na ni ma ti mu se mo pe mo ni iko di Tigers orílẹ̀-èdè nigeria ìyẹn junior d tigers wọ́n ń kópa nínú ìdíje afro basket qualifiers fun awon odo to jori won wa labi odun 18 to da je pe fi gbagba awon akoko Benin Republic won le mi ana piano de ni di Tigers se awon pe Tigers ya won je yakuya ni 96 points at 35 points in gbori laye basketball pe won ma so pe je ma so pe team kan ti enan kan ni 10-0 abi 7 awon yo ni se basketball se ere le basketball gangan ohun ni tori Nigeria won school won ni pe ye mumu e mo da won de gba lowo won tori pe won mo lo 96 points 35 points o le de Nigeria ni won fi na won okay e kan wa lo sinu idije mi ni ere idaraya ori odun tori team Nigeria ninu idije ele ti won ti lo kopa iyen under 18 under 20 athletics championship to waye ni Dakar lo le de Senegal o le de Nigeria ti pada si ilu Eko aromi sale gbelegbe o won de se daada team Nigeria awon gangan ni won duro tan lori akaba tablet fun ni ipo akoko meda meta le ni ogun na gbapo o le de Nigeria ale ana oke ale ojo Monday ohun na enu won bale papa sere monitor la Mohammed to wa ni ilu Eko the athletics federation of Nigeria ka to n sere daraya ori odun lo le de Nigeria won fi idunu won lori bi awon le re daraya ori odun yi bo ti se se daada awon na na leke tente tabili ye fo le de Nigeria to de je pe meda meta le ni ogun ameye metalelogun 23 medals won gba fun orilede ni inu royin to ni se pele re daraya ori odun na ni mo mo awon le re daraya ori odun le de Nigeria na ni won wa ni Edmofi Classic na ti ma kopa nbe iyen ni ojo eti Friday ose yi ibi ta ti ri ese Brume Ruth Usoro to fi mo Chukwuebuka Ebuka Enekwechi ohun na ni won kopa ni Edmofi Classic iyen lorilede America e to tun ma ti wi pe o gba awon DJ yi ni Sata wa yi ohun na ni gbogbo awon elere daraya orilede Nigeria na ni won kopa nbe ele o tun fun won lanfani lati ri daju wi pe fọọmu won o ta lẹnu o ta gan ni ṣaaju idije Commonwealth won wa ipose to koja po Fountain Classic ele ti han ti kopa kan isola ajayi o kan isoro awon orilede Nigeria Chukwu Ebuka Enekwechi ere daraya short put ni ese Brume ere idaraya fifo ọlọgbọnran gandan to fi mọ Ruth Uzoro atohun ati temi tope adesina na na mo kopa orilede Nigeria e gan wa seri wale si ese kuku iyen ni ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ìdíje honorable Ọlálékan Ahmed Adékúnlé football competition tó ti ń láǹfààní láti máa wáyé wọ́n tààgì ẹ̀ ni Mora Anugba 2027 náà ni wọ́n tààgì ẹ̀ ṣùgbọ́n honorable Ọlálékan Ahmed láti Akinyele 2022 òun náà ló ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn eléré ìdárayá lẹ́sẹ̀kùkú ìyẹn ní ìjọba ìbílẹ̀ Akinyele láti mọ rí dájú wípé a ní kéré ìdárayá gbogbo ẹ̀ka lòun táwọ́ sí wa mẹ́kẹ̀rẹ́ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kò tún gbọ́ lọ rélẹ̀ gbogbo àwọn ọmọ tán wà Lakinyele 2022 yẹn tán mọ bọ́ọ̀lù gbá nígbàkúgbà ẹjẹ́ mọ gbá àwọn díje kalẹ̀ táà fi mọ ṣàwárí wọn táà fi dògo ìpínlẹ̀ Ọ̀yọ́ táà sì tún wá dògo orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lápapọ̀ lẹ́yìn tó bá tún wá jẹ ogun Akinyele rántí orin yẹn pé ogun Adékúnlé irọ́ ni kò ní kú ogun Akinyele irọ́ ni kò ní kú òun náà lélẹ̀ ìfigagbága wọn ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó ti wọ ìpele ẹlẹ́ni 16 round of 16 ó dẹ̀ jẹ́ wípé Lágbèjà FC pé àwọn ọ̀rẹ́ ni gbèjà wọn ni kò ti ẹ̀yẹ wa BG FC ó ṣàpọ̀dọ̀ mọ́ wọn lórí mẹ́ta sí òkè méjì sódò òun náà fi nà wọ́n mo fẹ́ bá wọn fi kan kùn bẹ́ẹ̀ eléni ìfigagbága ń tẹ̀síwájú Ṣáṣá FC àwọn àti Golden Arrows náà mọ̀ mú ọfà alẹ̀ ṣara wọn ṣàkúṣà náà mọ̀jọ fà sí àwọn ńlá dédé aago mẹ́rin nírọ̀lẹ́ òní tó bá wá di lọ́la Dabiri Ogo FC àti Greatness FC wọ́n mọ̀ ti yàbọ̀ra wọn gògóńgò ìyẹn ní dédé aago mẹ́rin gẹ́gẹ́ bí àwọn tó ṣe àgbékalẹ̀ ìdíje ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ kí ó di mímọ̀ bóni kálukú mọ̀ ṣe fọwọ́ sí ẹ mọ̀ pé àjọ tó dẹ̀ ń rí seré ìdárayá lẹ́sẹ̀kùkú lẹ́ka Graftadine náà rí seré ìdárayá lẹ́sẹ̀kùkú lẹ́sẹ̀kùkú Graftadine lábẹ́ olùkọ́ni Àyọkúnlé Ogundélé lẹ́ka Akinyele Graftadine kánsẹ̀lọ̀ òkè àwọn tí wọ́n rí seré ìdárayá lẹ́sẹ̀kùkú látàpàdé òun náà ni wọ́n fi eléyìí ni wọ́n fi ń tomi létí òkè je kun be kin lo saarin gbogbo lede Nigeria tori wipe league orede Kenya laye wa bayi iyen fun Victor Mbaoma toro ti darapo mo eko egbe agbobodo Tusker FC fun sa 2026-2027 iyen ninu league won won gba pe agbowo waju yi sa to koja ninu ko egbe agbobodo Remo Stars ohun na lo ti lo to de se daada fun won sugbon go re ko to won o lati mo lo re lige ninu league agboje olede Nigeria o do wa lara awon ti won mi awon ju lo iyen ni sa to tenubodo ninu league orilede Nigeria Mbaoma ohun na lo ti wa darapo iyen mo Brewers pelu ade won dun kan na lati wa nbe na iyen fun sa 2026-2027 iko godi igle to lede Nigeria invitational tournament eleyi ti won lo gba lede China iga gbagba won elekeji o waye loni 2026 China invitation international youth football tournament ohun na ni won ko n gba ipo lede merin ohun na lo n kopa iyen nibe iga gbagba won akoko won fidi re ni sowo ojugba won sugbon won mo wo lati tura won se ni nigba to ba ko ju orilede Australia eleyin to lede Tanzania ati na won pelu ami ayo meta si meji eyin Charles Sports Center Stadium ohun na ni o ti lanfa lati waye fun iko jewewe ojo ori won wa labi odun meta dilogun fo lede Nigeria the governor balogun tele fun iko Super Eagles lede Nigeria Ahmed Musa ohun na lo ti dash iko dash na la pe okay o fun iko Flying Eagles olede Nigeria iyen ni million meji naira ipe egba e mo ba seyin lo owo yi ohun fi se ranwon fun won ni ohun de tun fi se support fun won saju idije Wafu be under 20 championship eleyi ti won ma gba to ma bere iyen ni pari osu keje eleyi ta wa yi to de ma pari ni ojo kejan osu kejo odun 2026 Ahmed Musa ona lo je ko di mimo ipe eleyi qualifiers won mo ko ni o mo duro gege bi qualifiers fun idije ifeyele adulawa won odun to jorun wa labi ogun odun odun 2027 oni ki korea won si ti bere iyen latakoko yi orilede Nigeria ki won le se daada iko bayana bayana olede South Africa yen ko agboje obirin won ohun na labi oluko ni won Desiree Elise ohun na lo ti fi oruko awon agbabolu mokanle ni 30 sita saju idije ifeyele adulawo ele eto ma waye re pe ninu mokanle ni 30 ni won ti mu merin le ni 20 ele eto tele won lo sinu idije ifeyele adulawo o da je lo sinu royin to ni se pelu idije ifeyele agbaye tori wipe Amadu Onana agbabolu agbowarin omo orilede Belgium oni royin ti je ko di mimo ko ni lanfani lati tesiwaju pelu won tori baba ti ya ACL o ti ti ACL yo mo ko won gbe jade lasiko ti Belgium ti won fi yaje orilede America ni ifigagbaga won ipele eleni merin lo round of 16 ande ja rugby pelu ami ayo merin si eyo kan en to wa je team doctor ko agbojo orilede Belgium Ibrahim Asine o je ko di mimo wipe idije feye agbaye koda ko orilede Belgium ba yo ni pele to kan oni lanfani iyen lati gba ifigagbaga won sugbon oju e ti Friday ni won ma koju orilede Spain ewe ajo to nisbolo alafesegba dakejadu agbaye ajo FIFA awon na ni won ti kede awon adari ayo de epo ti oro yi ti mu lobolobo Daniel Faluku tin gbojo ke gbojule ni awon adari ayo ti won dari ifigagbaga la ni orilede France ati Morocco fun ipele eleni ipele eleni mejo iyen quarter final idije feye agbaye o ile to ma waye iyen ni orilede America na ni won ti ma gba ifigagbaga iyen ni Boston Stadium awon adari ayo ile ti won da ko won yi latori adari ayo ti o wa laarin gun papa ni en ti o mo se ranwo fun ni en ti o wa ni ki fun ran tin se ranwo fada ye adari ayo VAR gbogbo won pata omo orilede Argentina ni Juan Belati atun ati Gabriel Chad ni won mo ran adari ayo Facundo Tello ni won mo ran ni owo oro yi o si ti mu awon o ti da robolobo le loju opo ayelujara ikma to mi lara ban kawon ara lila ro tun ni
1: akojuma ara le akojuma to
0: Abdulkadir Adirogba Alafida won
2: akojuma to kan pelu ara
0: okay den bere latodo Kodri ajo FIFA boya ni ojo aje Monday la so wipe opolopo awon eyan oro lo tin jade lori didari ayo ninu dije feya agbaye odun yi koda dije feya agbaye ti o ba je muske oti kininu tan ajo FIFA díẹ̀ ni ó kù àbí kó yẹ kó tiẹ̀ ti ń jẹ́ bẹ̀rẹ̀ torí pé kíni láti bẹ̀rẹ̀ òun náà ni ọ̀rọ̀ kan ti mọ lọ́yìn kó ti máa ṣẹlẹ̀ igbá kan awo kan yóò ti máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tá a rí ní òdíje fẹ̀yà àgbáyé tọdún tá a wà tó yẹ pé láti òkè délẹ̀ orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè kan péré ni ó wà nínú ìfigagbága kan tó ní wọ́n mọ́ mix ẹ̀ tẹ́lẹ̀ ni ó lè jẹ́ pé bóyá ọmọ france méjì ni ó wà nínú bóyá bí àwọn mẹ́fà ilé tán bá fẹ́ lọ àbí márùn-ún ọmọ ọmọ orílẹ̀-èdè bóyá tó bá yẹ pé bí nàìjíríà àti morocco ló fẹ́ kópa ní sínú ìdíje àgbáyé wọ́n lè mọ ọmọ orílẹ̀-èdè france méjì kan mú ọmọ ivory coast kan kan mú ọmọ argentina kan bọ́n ṣe mọ́ mix ẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ilé all argentine ni gbogbo ọmọ pátá orílẹ̀-èdè argentina ni ṣé kò túmọ̀ sí nǹkan kan àbí káwọn èèyàn kan àbí àwọn èèyàn kan over react lórí wípé kí ló tí fífà fi ń ṣe nǹkan báyìí ṣé wọn máa ń tán ṣe mọ ni.
2: Ṣẹ́yìn lápọ̀dọ̀ tèmi ohun tí fífà ṣe yìí tá a bá sọ pé lóòótọ́ bóyá àwọn ṣe ń tiwọn ṣùgbọ́n kan gbé sísòrò wípé ojú wo ni àwọn èèyàn lágbàáyé fẹ́ fi wò ṣe rí tí bọ́ọ̀ tó bá ń fẹ́fọ́ alátakò tó bá ń fẹ́fọ́ ẹni tó wà lé inú wọn dùn ni bọ́ọ̀ tó bá fẹ́fọ́ wọn inú wọn ò ní dùn àjọ fífà kò yẹ kó jẹ́ pé ìlànà báyìí ó náà máa gbé kalẹ̀ ṣe rí ìlànà tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀ pé ó yá o ká mú méjì láti orílẹ̀-èdè morocco ká mú méjì láti orílẹ̀-èdè spain èmi rò pé ó ló yẹ kó ṣẹlẹ̀ pàápàá jùlọ ẹ mọ̀ pé ìdíje tá a bá pè ní ìdíje ìfẹ̀yà àgbáyé competition tó lágbára jù tó ìdíje ìfẹ̀yà àgbáyé kò sí so láti wá jẹ́ pé gbogbo àwọn officiating àwọn official tó máa darí ìfigagbága ó wá jọmọ orílẹ̀-èdè kan ìyẹn kọ́kọ́ rọ́ǹgì rẹ̀ lápọ̀dọ̀ tèmi náà torí ìdíje yìí ìrí ẹ̀ kó jẹ́ tó yẹ pé fí àǹfí ẹni ló yẹ kí ìdíje jẹ́ tá a bá sì wò dáadáa sí yìí ó ní ẹ̀yìn àwọn òwú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá táwọn yẹn pariwo wípé orílẹ̀-èdè egypt orílẹ̀-èdè argentina adarí ayò ó gbè lẹ́yìn wọn ká má fi sí ìṣirò pé ìfigagbága tó wáyé tó máa wáyé lénìí pé bóyá orílẹ̀-èdè ká wá ní pé bóyá orílẹ̀-èdè morocco ó padà fìyà jẹ orílẹ̀-èdè france ọrọ̀ yóò tún padà wú jáde yóò tún wú jáde mọ́tànà
0: pé
2: wọ́n fẹ́ jẹ́ kí france padà orílẹ̀-èdè argentina
0: tó
2: ṣe rí gbogbo kíní yìí calculation ló yẹ kó jẹ́ fún àjọ fifa kò yẹ kí wọ́n ṣe báyìí tẹ́ bá tiẹ̀ ní pé ẹ mú argentine méjì ẹ wá lọ mú portugal ẹ mú bóyá brazil ẹ mú méjì ó jẹ́ mẹ́rin ẹ jọ papọ̀ mọ́ra wọn ẹni kan officiate ìyẹn ṣe é fetí gbọ́ ṣùgbọ́n gbogbo àwọn eléyìí argentine ni o ni àwọn tó darí ayò so eléyìí tó túmọ̀ sí wípé àjọ fífà gan fífà jẹ́ pé àwọn gan ń fara wọn lẹ́sẹ̀ àwọn gan wọn fẹ́ jẹ́ kí kíní yóò clear wọ́n ń fara wọn lẹ́sẹ̀ tó wá dẹ̀ fi ṣe báyìí lọ kò ní pẹ́ tí àwọn èèyàn fi máa fi ojú pé aláìda wọn àjọ fífà so ó yẹ káwọn náà ti ó yẹ kí wọ́n ti kán ti gbẹ́dùn gbọ̀ kábàá yìí lọ torí bó o lẹ́sẹ̀ mú àwọn ọ́fíìsì tó jẹ́ argentina
0: bí ìgbà tó yẹ pé àwọn èèyàn kàn
2: tẹ̀ dáadáa sínú àpẹẹrẹ lórí ọ̀rọ̀ ọ̀fà sínú ẹni tó máa borí lára méjèèjì yìí o ní lọ kojú argentina.
0: ó bẹ́ẹ̀ni
2: ìlànà láàrin okolo switzerland àti argentina náà pàdé ara wọn so ẹ tó bá borí lẹ́nìí
0: ní semi-final láàrin kan náà yẹn náà jọ wọ ojú ara wọn.
2: so ẹ lẹ́tọ́ túmọ̀ sí wípé ó yẹ kí àjọ fífà náà ti mọ̀ pé nǹkan báyìí
0: ò bọ́ ẹ ṣé wọ́n fẹ́ ní pàtó wọn yàfẹ́ lájọ fífà ò mọ̀ tẹ́lẹ̀ torí pé kí ni draw yìí àwọn náà ṣé àwọn náà tó wọ́n ti mọ́ bọ́ ti ṣe tó nǹkan wọn kó má lọ máa jẹ́ kó gbogbo àwọn ọ̀rọ̀ ilé táwọn èèyàn tún wá ń sọ ẹ̀sùn tó ti fi ń kàn wọ́n
2: ó ti wá
0: ó ti pọ̀ lórí wọn.
1: ó dá ìkan lára àwọn ọmọ agbábọ́ọ̀lù egypt lánàá ó sọ ti gbàǹkà ti
0: bẹ̀rẹ̀ síta ọ̀rọ̀ wọn ni a máa lọ báyìí
1: wípé ẹ̀hún kí argentina
0: ẹ̀kú gbé trophy fún
1: pé wọ́n kú oye tí wọ́n ṣe kí ni tí wọ́n gba world cup ní kí ṣe kí wọ́n jáwé olúborí ìfigagbága tí wọ́n gba world cup.
2: kódà olùkọ́ni orílẹ̀-èdè egypt gan látàlẹ̀ ìdọ̀rọ̀ oúnjẹ ti bẹ̀rẹ̀ sí.
0: ọ̀rọ̀ olùkọ́ni ṣẹ́ni orílẹ̀-èdè egypt àwọn ni màá díẹ̀ bíi àti olùkọ́ni wọn lánàá lákọ̀ọ́kọ́ ná nǹkan kan la mọ̀ wípé ṣé ojoojúmọ́ òní ni a ti máa ń sọ gbá tirẹ̀ fún ìmọ̀ lẹ́yìn ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni ó ti mọ́ pẹ́ta ti máa ń sọ nítorí ẹ̀ máa ń dùn mí jùlọ ọ̀rọ̀ àwọn adarí ayò yìí tó bá lọ sínú àwọn ìfigagbága ẹni wípé ẹ ti mọ gbọ́ táwọn èèyàn kan ti ń kọ̀ǹplé o bóyá ẹ sọ di no room for racism àbí black lives matter báwọn yẹn ṣe máa ń ṣe láwọn líìgì ó lẹ́ padà sọ́ọ̀dì láwọn tọ́námẹ́ǹtì pé free and fair officiating tẹ́ bá lọ àwọn press conference ẹ máa sọ pé ẹ wà ní panupọ̀ ẹ̀ ní sọ tó bá ti wá ó ti wá dìgbà tí kíni bá wá bá yín lórí àbí tó bá yín lọ́mọ kẹsẹ̀ ẹ wà mọ́ pariwo èmi ò dẹ̀ rí nkankan kádàrí àyò àná ṣe tó rọ́ǹgì àkọ́kọ́ ẹni tó ṣe tó rọ́ǹgì wà tó pọ̀ nínú ìfigagbága yẹn ṣùgbọ́n orílẹ̀-èdè egypt gangan àwọn fọ́ra wọn ṣera wọn ó mú 2-0 lead ó mú wọ 80 minutes kí ló wá tún wá ń kó àwọn òǹkó màmúùsì wọlé
3: òǹgbà àwọn àtàkà òǹgbà wọn wọlé kí lọ ṣọwọ ẹyìn ẹ tó lọ di ipa kí lọ mọ ẹ tó pàkì bọ sí kódà nígbà tí ska lóní tó jẹ olùkọni argentina tó ti come back tó ti ṣe mẹta sódò ó kọ àwọn agbọwọ wájú jáde ó kọ àwọn agbọwọ ẹyìn kó wọn wọlé ni kí ló ṣẹlẹ̀ sí fight to finish kí ló ṣẹlẹ̀ sí pé níbí lè nìṣẹ́ ẹ fẹ́ ẹ̀ la ẹ dílé pa ẹ mú ẹ tí àrùn ṣẹ́ ṣàrùn pé láàrin 10 minutes àbí 15 minutes ó kú tí fi gbagbaga yóò fi tan ilé lè fẹ́ dí wọ́n tún náà yìí tún wà lọ́wọ́ ó tún yọ midfield àbí defender ló yọ ọgbà tàkà wọlé practice lásán ó ṣòjòrò forílẹ̀-èdè egypt
2: lánàá
3: ká kọ́kọ́ yọ orílẹ̀-èdè ká kọ́kọ́ yọ ọ̀rọ̀ adarí àyòkú bẹ́ẹ̀
2: Ivory Coast ti sẹ̀ tí ẹ ló tiẹ̀ tí wá wọ́ọ̀sì jù ṣẹ́yìn kankan bá áfíríkà jẹ́ àwọn áfíríkà national team wa tó yẹ pé mi ò bóyá ó yẹ kí àjọ caf gan àbí àwọn tó bá sàmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ní orílẹ̀-èdè káàkiri ó yẹ kí wọ́n ti kan ti máa pè wọ́n ṣàkíyèsí ẹ pé in tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè Ivory Coast nígbà tán kojú Norway ẹ play Norway wọ 78 minutes láàrin 78 minutes yẹn ẹ wá struggle ana dialo ẹ mú gò kan wá di 1-1 Africa the same Africa ẹ ti pressure orílẹ̀-èdè Norway lẹ́yìn tẹ wá sukọ ọkàn tó yẹn ẹ wá padà sẹ́yìn fún norway tó yẹ pé bóyá ẹ lose sọwọ́ norway ẹ dúró àwọn ẹni o tó yẹ pé pressure kẹta lórí norway ẹ wá padà sẹ́yìn bẹ́ẹ̀ ṣe padà yẹn láyé wọ́n yá fi attack yín ní 85 àbí 83 ní padà sukọ owó tó fi di 2-1 the same thing senegal nígbà tí senegal kojú belgium senegal ó wà ní good form ju belgium lọ ní time game yẹn but senegal náà azọs wí pé bóyá tó ní pé wọ́n ti sáré score 2-1 ẹ̀rú ti bá yín láàrin 85 minutes kéèyàn score 3 goals láàrin 5 minutes òní belgium fi score 3 goals tí wọ́n ní tó tún wí pé áfíríkà rà wípé nǹkan kan bóyá bùtù kan ti dún ara
1: wọn bẹ́ẹ̀ wọ̀n ní confidence confidence torí pé ó rò pé bóyá táwọn bá ti báwọn ṣe ń play argentina yẹn táwọn ṣe score yẹn bóyá ẹ̀rù tún bá wọn tọ́bí àti ń wìn gan ẹ̀rù ń bá wọn ni ẹ̀rù sì tún bá
3: wọn bọ́ṣẹ́ wí confidence ẹ̀ wà
1: lórí
3: ẹ̀jẹ̀
2: ẹ̀jẹ̀
3: ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ

0: Today go dey mon game quite well.
1: My own self.
2: Mommy, mommy, you try. But I beg, suffering with this milk.
1: No be me, oh. Na the Golden Mon 3-in-1. It don't get milk inside.
2: Milk inside? Get Golden Mon 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Golden Mon, make every day golden.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: 105.5.
1: Padà látọjú ọ̀dà ìkànnì Splash 105.5 FM òun náà lẹ́wà ìyẹn lórí ètò já wọn sí ẹ má gbàgbé pẹ̀lú wà níkànnì ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn ẹ fèròǹgbà ìṣọwọ́ ìyẹn lórí ìfigagbága tí ó wáyé lálẹ́ ọ̀la France àti Morocco ẹ̀mí pé kò sì já wọn sí lọ́la bẹ́ẹ̀ ìfigagbága orílẹ̀-èdè Egypt ní tẹrù ìyẹn lórí ìfigagbága náà kò ṣe olùkọ́ni ló fọwọ́ rẹ̀ ṣera rẹ̀ ni àbí adarí ayò òwúlẹ̀ ti ṣe náà lẹ̀ kóun náà kó tó wá kó sí páńpẹ́ adarí ayò Lionel Messi ó ti ní go mọ́kànlé ní ogún nínú ìdíje ìfẹ́ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ ìyẹn ní àkókò lẹ́yìn ìgbà tó mi àwọn kan lánà tó dẹ̀ tún ṣe ìrànwọ́ kan ìyẹn fún orílẹ̀-èdè Argentina tán dẹ̀ ti wọ ìpele lẹ́nu mẹ́jọ nínú ìdíje Wimbledon Novak Djokovic ìfigagbága tí àkókò tán fi gbà tó pọ̀ jùlọ ìyẹn lérè ìdárayá bọ́lá fi gbà lórí kan kéré ìyẹn ní All England Club lórí grass ìyẹn nínú ìdíje Wimbledon wákàtí márùn àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni wọ́n fi gbá ìfigagbága yẹn Félix Ọgà-Àsímẹ̀ òun náà ni wọ́ọ̀dù nọmba 3 ọ̀hún òun náà ló náà tó dá padà ìyẹn sí ilé dádì rẹ̀ bóyá máa gbà lé ẹ lọ òun ò gbọ́ nǹkan kan tó dẹ̀ yẹ pé Yannick Sinner ni ó kojú ìyẹn ní ìpele eléyìí tó kàn lẹ́yìn ìgbà tí Yannick Sinner ok ẹjẹ́ ń sọ tí Novak Djokovic tó na Félix Ọgà-Àsímẹ̀ méje sí mẹ́fà mẹ́ta sí mẹ́fà mẹ́fà sí mẹ́ta mẹ́fà sí méje àti méje sí mẹ́fà òun náà ni yóò fi na Yannick Sinner ni ó dẹ̀mọ̀ kojú nípele tó kàn lẹ́yìn ìgbà tí Jarlena Strove tó forí ko lọ́wọ́ Yannick Sinner méje sí márùn méje sí mẹ́fà àti mẹ́fà sí mẹ́ta òun ni ó fi na Yannick Sinner àti Novak Djokovic náà kò jára wọn ìyẹn ní ìpele tó kọ́kọ́ sí àṣekágbá semi final kókó golf òun náà ni ẹni tọ́jú oríire ó kéré jùlọ láti fún ìgbà àkọ́kọ́ látọdún 2007 tí ó wọ gbogbo ìpele tó kọ́kọ́ sí àṣekágbá gbogbo grand slam eléyìí tó wà látòrí ọ́ sí open nítorí roland garros us open àti ìdíje wimbledon lẹ́yìn ìgbà tí kókó golf tó fi ìyàjẹ́ jessica pegula àmì mẹ́rin sí mẹ́fà mẹ́fà sí mẹ́ta àti mẹ́fà sí mẹ́ta òun náà ni ó fi na gbogbo ìdíje ìpele eléyìí tó bá kàn ìyẹn nínú ìdíje ìyẹn tó kọ́kọ́ sí àṣekágbá semi final all american semi final òun ni gbogbo ọmọ orílẹ̀-èdè america ni wọ́n wọ semi final nínú ìdíje wimbledon lẹ́yìn tí naomi osaka òun náà rí àyè wọn kábá nàìjíríà nínú ìdíje náà carolina mochova òun ló ná àmì méje sí mẹ́fà mẹ́fà sí mẹ́rin ló ná osaka ẹ̀jọ̀ nígbà tó osaka mọ̀ pé òun jà kí ló ná sàbàlẹ̀ ń ká jáde sí kí ló ná ló sàmọ́ jẹ́ mọ́ gbé fake life eléyìí tí irun fake life osaka òun ló ń fún wa Serena Williams òun náà ni olùkọ́ni rẹ̀ ó ti jẹ́ kó nímọ̀ pé ẹni ọdún mẹ́rìnlé ní ogójì ọ̀hún ó ṣeéṣe kó wá sí US Open kò wá kópa ńbẹ tí ìfarapa eléyìí tó ní lẹ́yìn tó gba ìdíje Wimbledon tó ba láǹfààní ìyẹn láti tètè lọ ẹ mọ́ gbàgbé pé òun àti ẹ̀gbọ́n ẹ̀ Venus Williams ló yẹ kí wọ́n jọ gba doubles ìyẹn nínú ìdíje Wimbledon ṣùgbọ́n kò láǹfààní láti gba lẹ́yìn ìgbà tó rí àyè lọ́wọ́ Maya Joint eléyìí tó ná nífìgàgbọ́gà rẹ̀ àkọ́kọ́ nínú ìdíje Wimbledon tó fi wá já lọ lé olùkọ́ni rẹ̀ ti wá ní bó bá ṣe dáadáa ó ṣe ṣe kó jẹ́ wípé ẹ padà rí ìyẹn nínú ìdíje US Open Grand Slam eléyìí tó gbẹ̀yìn ìyẹn lọ́dún padà sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìdíje ìfẹ́ àgbáyé ICMA tọmọlára France àti Morocco wọ́n kojú ara wọn ìyẹn ní ọ̀la ìfigagbága yẹn aago mẹ́jọ lálẹ́ ọ̀la aago mẹ́sàn-án lálẹ́ ọ̀la
2: jùlọ ṣẹ́rí ìfigagbága yẹn a rí i pé èmi lè sọ pé alágbára méjì náà torí pé oníkálukú ló lágbára ní ààyè rẹ̀ tabadẹ̀ wọ ilẹ̀-èdè Morocco a rí i pé
1: dáadáa tó ṣe bọ̀ láti
2: mi ò wọ́n ti ẹ̀fìdí rẹmi rárá ni wọ́n jáwé olúborí ẹ̀kan náà dẹ̀ ti ta omi pẹ̀lú orílẹ̀-èdè brazil ṣùgbọ́n ṣe rí ìfigagbága yìí èmi kódà pé ìfigagbága ti o ti láǹfààní láti wáyé ìyẹn ní 2022 wọ́kọ̀ tí wọ́n pàdé ní semi-final náà pàdé ìgbà náà so orílẹ̀-èdè france àti morocco gbà yẹn wọ́n pàdé semi-final ni òfin láǹfààní fún orílẹ̀-èdè morocco wọ final ọ̀ṣẹ́ rí ìfigagbága yìí mi pé ó kálukú àjọgbọ́n tó wà lọ́wọ́ ara
1: wọn. Kí náà wà gbẹ̀wò náà jọgbọ́n tó wà lọ́wọ́ ara wọn.
2: Ẹ̀jẹ̀ òun ni wọ́n wà gbálẹ̀ ọtí ilẹ̀ yé
1: bí orílẹ̀-èdè france bá ṣe score lọ́nà orílẹ̀-èdè morocco bá score. Torí paraguay tàbá wò paraguay ó bá france ó bá wọn mú nǹkan lẹ̀ tí ó dá àmọ́ aláfìdá ni orílẹ̀-èdè morocco lè gba world cup díẹ̀ ń lọ sọ́dọ̀ tí ìrìnà kì í bọ́ ní tí ó sàn.
3: Lápọ̀dọ̀ tẹ̀lé táwa wo ìfigagbága france àti morocco yìí táwa tẹ̀ wo last 5 games àwọn méjèèjì gan a rí i pé france borí márùn-ún morocco àwọn borí mẹ́rin àwọn ta omi kan àwọn náà ti jà á láǹfààní láti fìdí ẹ̀mí ṣùgbọ́n ìtọ́ka bẹ́ẹ̀ ni pé tá bá wo àṣẹṣe máa ṣe bọ̀ àwọn méjèèjì ẹ̀kan náà ti pàdé nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ ìgbà yìí lọ́dún 2022 tí france fi àjẹmọ́ pẹ̀lú àmì ayò méjì sí odò eléyìí tó túmọ̀ sí wípé tá bá sì gbé wọn sórí òṣùwọ̀n á rí i pé france onílò sí ń léke ṣùgbọ́n tá bá wo dáadáa sí tá bá sọ pé òkè lọwọ bayi Africa versus Africa ni bẹẹni tori majority awọn to jẹ majority awọn to jẹ agbábọọlu fun yin ko ni France Africa
2: ni mi ma mi men to ba mi so boya bro mi lo ba mi so le wipe ki France ba wa ka awọn mọle adulawọ pada o ipo ti won ba fi le to work up yi gba World Cup for Africa. Ma,
3: Africa na lo fara dominate. Awọn na lo dominate yin o le France.
2: Trophy wa pada o awa la ni.
3: Fun de le ta ba si wo performance won ninu DJ gegeta wa. Ole de France o perform jo ole de Morocco. Emi ka ri pe ife ga gbagba yen o se se ki go mo pon be. Sugbon mo ja gbo kankan o sin be. France o fi ya je Morocco.
2: Okay, France o na Morocco. Ah, Morocco ba wo cup mo ni Alafida.
3: E mo re mi o mo pe ibi ton ma sun delele.
0: Olopo e.
2: Ojo na ti ji.
3: Mo
2: boya ka ni bi
3: ti sa. Mo ro boya se ri intimo ko boya o di boya bi ase kagba.
2: Ka to wa ni. Ero e ka aro iseju kan. Hello e ka aro ise ta ka se laaro iya mi.
0: Hello.
2: Hello e ka aro ise ta ka se laaro yin. Hello, se n gbo mi.
0: Hello.
2: Hello. Hello ise ta ka se laaro yin. Oruko yin ati bi ti mo tin pe yin.
0: Oruko mi ni Tolai Adesegi.
2: Lati bo.
0: Lati Akara.
2: Oda, e ti je 25, e ti te, e ti je 25,000 laaro e lodo cashier. Awon customer care wo pe yin lati beere account details yin.
0: Eyin
2: ami ko ni baje yin ti cashier yin ti yin se. Oda,
3: adoko nigba ti a bere idije fe agbaye, e ri pe beere beere kan lo wa pe sale mo awon ti o gba favorite. Mo daruko France, mo daruko Portugal ngba yin. So
2: Portugal ti ja
3: si ka ja. Ja. O lẹni ọsẹ keji. A ti ni ojo bi France. Wo ni lo wo le jo pade ni mo time yi.
2: Eni ko France ko soro. Ko le blue ko soro.
3: Sugbon to ka be ni pe ta ba wo performance won o le de Morocco. France perform ju won lo. Sugbon ife gbagbaga yen goal mo po nbe. Sugbon France.
2: Ko je pe France won yoyo. Se eri ko wa sibiti France. Eni ko France wa ko soro Celestin Amarilla ti senator mo le di Paraguay to lo ya lu Mbappe. O tun ko soro.
4: Oko.
2: Tori into e wo into emi o mo nto. Into ju e ri bayi. Olorun lo le mi ero. E ja lo si e kere da bola la fese gba iroyin to ni se pelu katakara. Tori pe Alvaro Abella o iko Fulham won ti gbe gege bi oluko ni e wa mo to wa to wa e mo to funny ju oni pe figa gbogbo akoko Chelsea ati Fulham Xabi Alonso ati Abella awon olu awon ore meji won ma pada dota inu league ile Gẹ̀ẹ́sì e won jo koju ara won be Paris FC e atana ni didi yen ti lo to ti gbe Liam Rosino oluko ni tele fun ko egbe agba bọọlu Chelsea Veruni laarin iseju kan ka so re o so wi pe te ba woju Bellingham dada ise si Roy Keane ati Steven Gerrard o wa iyen ni inu isowo gba bọọlu re o si nse iyen fun three lions ni kokan ti mo pa won yen underrate ninu kini won soro npa won ko sari o da pa won media won gan ti kogbon ko sari wo ko si
3: laola won to ma se gba yen
2: o ma se se yi three lions kama shock you ma lo ma final fe na we se ko si we nbe yen
4: ati le so ona we ji o
2: eri kani o
4: ona we ji o won ti no
3: we o temi kan re pe pa ona we ati England ni pe te ba wo in ta won meji jump parade bi agbabolu kan na ni awon agbo mo leje leje gan lo le de no we non parade ta ba si wo England na awon ta won non parade lo wo eni so ifi gagbaga won se se ko je pe ifi gagbaga ti o le gan ni
2: ti o ta le ko da yo so le di France ato le de Morocco lo o iko agbabolu Arsenal na je ko ni mo mo garojaje awon foju awon sara agbabolu na awon fe ji o wu ni ka je ran pe lenu ofo na fun yen stop ko ni ju ba lori eto ja won si aro Tony, happy birthday to you, Oba Adebayo, Murita Lapade, MFR, Chiama Westman and Communication, Lagilu Splash, Abelu, Amanani, Iba Odun Odun Kan, Kepa Uke Firi Gijobi, Amari Yiba, Ari Yipa, Emi Nyogun Koni Gungun Ya, Lashe, Ledun Mari, Adi Ope Lori Kibata, Ope Lese, Kashi Ope Lenu Kani, Oba Adebayo Akande, Ade Ronke Adi Shalari Ruko Temelo Respons, Motin Gala Tori Miofo, Ema Kanami Ne, Bioku Ni, Ingba Timba Fi, Timba Di Debay, Temila Adi Aloko Leo Wale Lori Eto, In Looping Re, Ema Yiko Mbe, Ire Un.
5: Flash FM 105.5.

0: bẹ́ẹ̀ ni o, ẹnikẹ́ni tó bá ti ní wípé obìnrin bó o ní titi ẹ ṣe jẹ́, ẹ jẹ́ ká bí ẹni náà léèrè wípé bó o ní ti ẹ ṣe jẹ́ o.
1: ẹ bá dákun kẹ wá ṣe tèmi sayọ.
0: torí èyíkéyìí àwùjọ tó bá jẹ wípé à ń dàgún ńlá sí obìnrin, àwa náà mọ ohun tó mọ ń gbẹ̀yìn irú àwùjọ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀dẹ̀dẹ̀, tá a bá ń sọ̀rọ̀ nípa àwùjọ, àwa obìnrin náà la dì mú. ìdí sì rèé tí wọ́n fi máa ń sọ wípé bọ́ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí. ẹ ṣílẹ̀kùn fóbìnrin kẹ jẹ́ kóbìnrin ó rọ́nà wọlé. ẹ yéé máa sọ wípé bó o ni tóbìnrin ṣe jẹ́. tá a bá ní ká wà àwùjọ wa lónìí, a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń di ipò ńláńlá mú. inú mi ti ẹ̀dùn wípé a ti rí àwọn obìnrin tí wọ́n ń di ààrẹ orílẹ̀-èdè gbogbo. èyí náà ló sì ń sọ fún àwa obìnrin wípé kẹ́ ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó tẹ́ḿbẹ́lú yín tàbí kẹ́yìn gangan fojú tẹ́ḿbẹ́lú ara yín. eléyìí tó wá jà jùlọ náà ni kí àwùjọ àwa obìnrin fúnra ara wa ká gbéra wa lárugẹ. mo ń kí wa káàbọ̀ sí àkọ́tun ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. tèmiládé àlòkọ òun lorúkọ tèmi o. ṣàlàáfíà ni mo bá yín. ṣọwọ́ ṣẹ́yà níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. ẹ láǹfààní láti máa wò wá kètekète lójú òpó facebook wa at splash fm 105.5 ìbàdàn. tẹ́ ẹ bá fẹ́ máa rí wa wò kètekète, ẹ fi ìbàdàn sí lẹ́yìn. bákan náà ni mo ń fi àsìkò yìí mo fi ń kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn ìyá lọ́jà àti gbogbo àwọn ọlọ́jà pátá lọ́jà bòde. mo ní wípé a ní rírú ẹ̀ mọ́ o nílẹ̀ ìbàdàn àti níbi gbogbo jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́. ọlọ́run á fi òfo rẹ̀ ní o. gbogbo ìkólọ yín pátápátá náà ni elédùmarè yóò bá wa dá padà. gbogbo ẹ̀yin ìyá lọ́jà ẹ̀ kú ìpamọ́ra. torí kò tún ṣerú àsìkò yìí ló yẹ kéèyàn máa pàdánù dúkìá rẹ̀. ibi téèyàn ti ń rọwọ́ mú lọ sẹ́nu kò ń ṣerú àsìkò yìí ló yẹ kí irú nǹkan báyìí kó mọ̀ ṣẹlẹ̀ sí wa. ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àlágbára lórí ẹ̀ tó bá jẹ́ pé tó bá ti dé èyàn ó gbà fọ́lọ́run náà ni. elédùmarè yóò tù yún nínú o. tọ́ ẹ káàbọ̀ sórí ètò ìlúbìnrin lẹ́ẹ̀kan sí. lónìí yìí kò ń ṣe lọ́wọ́ líle líle lọ́wọ́ wọ́ọ́rọ́wọ́ ni. mo mọ̀ wípé mo wípé akílódé tí mo fi sọ wípé lọ́wọ́ wọ́ọ́rọ́wọ́ ni torí wípé àjọ fẹ́ dìjọ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú àkòrí eléyìí tá a mú wá lónìí sórí ètò ìlúbìnrin. mo sì mọ̀ wípé gbogbo wa náà ni a ti ṣetán ṣùgbọ́n mo wá tún fẹ́ kí gbogbo wa ká tún ìjókòó wa ká tún jó ká gẹ̀rẹ́ ẹ̀sìn rẹ̀ pàápàá jùlọ àwọn ọkùnrin. ó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ àwọn obìnrin ni ṣùgbọ́n ó ní í ṣe láàrin ọkùnrin pẹ̀lú obìnrin. lẹ́nujọ́ mẹ́ta yìí mo ṣalábàápàdé fọ́nrán kan ní orí ẹ̀rọ ayélujára látọ̀dọ̀ bírọ́dà mi tàjọ wa látàgbègbè kan náà lọ́hùn-ún eyín ni tẹ́jú baby face. ibẹ̀ náà ló ti wá ń sọ wípé ẹjọ́ kí ló ń ṣe wá ná nílẹ̀ Yorùbá. ó dàbí ẹni wípé a ti fẹ́ mọ gbàgbé àwọn nǹkan kan, a ti fẹ́ mọ gbàgbé àwọn àṣà kan o. kí ni àwọn nǹkan náà ti tẹ́jú baby face wá ń sọ. ó ní wípé òun rántí nígbà tí òun dàgbà ní àjàwà ní agbègbè ògbómọ̀ṣọ́ lọ́hùn-ún ni wípé àwọn ìyàwó tí wọ́n bá fẹ́ wọlé àkọ́kọ́ ná wọn èé pọkọ wọn ló kọ mọ̀nkẹ́lì tó ń gbọ́ o. àkọ́kọ́ wọn èé pọkọ wọn ló kọ. ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n wá tún bá nílé bóyá àwọn àbúrò ọkọ àwọn ọmọ ìyáálé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níwọ̀n àgbà tí wọ́n bá bá àwọn ọmọ yìí nílé kó tó di wípé wọ́n fẹ́ wọn wọlé wọn tó bẹ́ẹ̀ kí wọ́n pè wọ́n lórúkọ. wọ́n lè mọ̀ ní bọ̀dá lágbájá o, wọ́n lè mọ̀ ní àǹtí lágbájá o, ṣùgbọ́n ó ti ní àdàpè eléyìí tí àwọn ìyàwó tí wọ́n máa ń pe àwọn tó bá jẹ́ àbúrò ọkọ wọn bá ó tẹ̀ dí dandan wọn ò lè pe ẹ̀gbọ́n ọkọ wọn ní ókọ náà kódà láyé ìsìn náà bá a ṣe sọ páṣà tí ó ti ń dojú délẹ̀ àgbọ́dọ̀ dẹ́yìn wò. ṣùgbọ́n àwọn tó wá jẹ́ bí àbúrò ọkọ àwọn ọmọ ẹ̀gbọ́n ọkọ gbogbo àwọn oríṣiríṣi tí téèyàn bá ń lé bá wọn ó ní àdàpè orúkọ tí wọ́n máa ń fún wọn. nikan ni akowe ibadi aran eleyinju ege ojuloge elomi tele ni oluko ti sa nkan kan baun sugbon lodi oni ati bi nbo ki lo sele won le ti dayeru ko si wipe ati eko ti e si respect mo obirin mi gan ti o ba poko e ba yo ni baby Eh ni baby orisirisi oruko la rin nisin ti awon obirin pe oko won eran orisirisi elomi le ni honey elomi le ni sweetheart darling dear mo gbo ademi oh my god ademi o je ki ran ti skit kan na ademi ifemi ayomi ayomi orisirisi bo se sile je pa atoko ati iyawo na ni won mo pera won baun ah sugbon ohun ti teju baby face wa so ni pe ah ki lo wa de to je pe ko te wa si respect mo ko si nkan kan mo emi wa wo wi pe o da o ah ni pe ko si respect ah ni ko si nkan kan uke elomi gan yo tun ma lowo foko re foran ma je ke gbo o elomi o ma lowo foko re kaka ko lo e ko se kini kan nkan kan baun ah mo wa joko mo wa ro mo wa ni egbo na se ti mo ba poko mi ni ti mi ba lo ko mo lori ti mo kan boya mo wa bi mo se respect e daddy wa kankan ba pere se ti setan te ma jeun instead ti ma so pe so ti setan se ti setan te ma jeun se ti se kini kan orisirisi pe se yun gangan ni ibowo fun oko ni ibi ta lo gangan nu lori eto loni ta ba soro nipa bibowo fun oko eni bibowo fun ana eni bibowo fun awon aburu oko wa se o ni se pelu ba se pe won tabi ba se pe oko wa bo gangan la si le se apejuwe ibowo fun oko respect ibowo fun ra eni ninu igbeyawo ibowo fun oko ninu igbeyawo gege bi iyawo ki la le toka si gangan wi pe eleyi only respect ninu marriage se ngba ta ba da oruko e pe ni tabi ngba ti a ba la oruko mo lori pe we wa le wa nbi tabi elomi elomi te tun mo so elomi le so pe wa le ejo e wa abi ko so pe michael ejo bawo ni ejo ehe ba yo lo yo la ko mo yo si lo he egbe won ni se yo ni bada michael ni sugba je kin se fi foran ohun sita na ke gbo ah ma wa se oju opo sile ta ba si ra won to fe egbe ni si mic do ko si wahala sugba je kin fi foran na sita ke yan ara le ke gbo ko to di wipe a jo da si eto na teju baby face ohun na lo soro ohun
2: I'm from Ajawa not once did I hear my mother refer to my father or call my father by his name. Eh? It was always a term of endearment. And then she would say, eh, sheti jeun, sheti ready. My mother never said to my father, shoti jeun. And I used to think that that was old-fashioned, especially as I grew older and I got closer to marriage. I used to say, no, that was old-fashioned. Why should your wife be calling you eh? It should be oh-oh. And I remember uncle of mine used to say to me, don't worry, when you turn 40, you will suddenly discover that you have a desire and a need to be respected, not only in your own house, but also by life. You will start to place a lot of emphasis on respect. Because there were a few men in my father's generation too, whose wives used to call them, oh. He said, when we are together in public, tibogwa bajo wapapo, and all our wives show up and start saying, ah, sheti jeun, sheti jeun, sheti ready. And then his own wife shows up and says, eh, shoti ready. He said, it's julo manje, it's embarrassment, it's shame, but you know, Paolo, if I change it, it's too late to change it and all of that. And of course, I know somebody will say in the comments that it doesn't matter. It is respect that matters. Your wife can call you eh and still disrespect you. That is true. But your wife can call you oh and still disrespect you. And then your wife can call you eh and still respect you. Is it that in the immortal words of Kola Ogunkoya, it is that once romance enters, you have lost all right to respect as a man.
3: I have a friend who is actively dealing with this right now. They're having friction in their own house. He wants his wife to, you know, put some respect on his name. He says he cannot understand how his wife will call his own younger siblings, his younger brother and sister. And then she turns around the way he said it was. Oh man, turn around. Oh, they malaru come me lori. So she calls his younger siblings brother and sister, but she calls him by name.
0: Mm.
3: And of course, in Yoruba culture, and probably in greater Nigerian culture, that is how it is done in marriage. Even if your husband's siblings are younger than you are, unless it is ridiculously younger, but most of the time, even when they are younger than you are, you still call them brother or sister. But here's the question. If those cultural tenets in marriage did not bind a woman, are you saying that a woman would call her husband's siblings who are older than her? Are you saying you're going to call them by name the same way you call your husband by name? Have we lost something in our westernization and adoption of marriage practices from the West? Have we lost something African, or it doesn't matter? If you are a man who has suddenly determined that it matters that your wife cannot just be calling you by name, and you tell her and she refuses, now that you have been married for 7 or 8 years.
0: Ohun ti mo fe ki adasi lori eto ohun na le ti gbo yi wi pe se a tin so asanu ni wi pe ki obirin ki o mo la oruko mo oko re lori abi bawo gangan ni ibowo fun oko eni e je ka sare de ojude oja na an padabo

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: 2 years ago, the biggest radio raffle hit Oyawa Zoro.

0: ta e ka bo pada eto ilubirin ohun na ni ongore afefe bayi ni ikani omoluabi splash 105.5 fm sugbon iroyin kan leyi to nte wa lowo ni yajo yajo bayi ohun na ni a fi npe akiyesi le se olopa te ipinle oyo ni agbegbe ojo o dabi eni wipe ohun kan eleyi to ni se bi wahala na ni o ti fe ma waye nbe a se nfi asiko yi pe awon ajo eleyi toro ba kan pe kan jo ki won dakun ki won tete ba wa tara sasa ki won jigire lo si agbegbe Strabag ni ojo edakun ko to di wipe nkan ti aro yo mo waye nibe agbegbe ojo agbegbe Strabag ohun ni isele ohun won lo ti nwaye o se ti fe mo di eleyi ti o fe mo feju keke ni agbegbe ohun ile ise olopa ipinle oyo ile ise civil defense ati gbogbo awon ajo eleyi ti oro abo to ba gbero jakejado ipinle oyo ati ilu ibadan edakun e ba wa gbe igbese eleyi to ba to a tun ma fi to awon eyan leti gege bi eto to ba se nlo baba si tun gbo nkan mi eyin te ba si wa lagbegbe ojo na te ba n gbo wa ta ba ti fi number sita edakun e pe wa ohun ti e ba mo to n sele lagbegbe ohun e je ki e je ka gbo hello e ka ro
1: hello
0: e ka ro o dabe ni wipe oju opo ohun oto lekan se ilese olopa ati awon ajo eleto abo mi agbegbe ojo ohun na ni won ni wipe isele ohun o ti n waye nbe eto abo wa o se pataki ni ilu ibadan ati ni ipinle oyo o ya je ka tesiwaju pelu eto ilu birin orin eleyi te gboton ohun na ni kola ogunkoya eleyi to n soro nipa sisi eleyinju ege ohun ta se n boju wo hello agboyin o agboyin ohun na ni ibowo funra eni ninu igbeyawo gege bi teju baby face gege bo se so ohun na ni wipe asa ile yoruba ohun ni ki obirin ki o mo lo e fun oko re a egbo wipe omo yoruba omo obirin yoruba ta ko to gbe ko yo mo poko re baby abi yo mo la o wa lanu baka wa mo poko e loko bo ti en se je bimbo awon ti mo ba fe ton fe ba wa da soro loni tori mo ri pe bi mo se soro yi oro n gbe awon kan ninu bi igba ti oro n se won gbe fuka fuka la bi aso ni
2: o ti ti da
0: na lo n gbe awon kan ninu
2: mo da seun e wa jeun
0: oga
2: mo da seun se gbo response won ni se mi n bo da re Ten bo won se mi boda re se boda re lo se mo pe o fe mo poko re boda
3: abi boda re lo fe mo bi mo
2: abi se boda re lo fe mo bi mo fun abi se Mr. Loma poko re nu ile
0: boda bo wa le yo se pe
3: orisirisi oruko wa teyan le pe oko sweetheart darling
2: Ademi Ayofe se mo tun bage ni se mo dadi ma pe ni se okay boda seun e wa jeun ewo le wa fe nbe
0: bibo awon gan na te ran mi leti kankan ni isin yo ba ma so wi pe alaseju yawo ti poko baba
2: iwa ni ka peyin bale mi
3: abi my lord
4: ori re o koke ba run
3: abi my lord
4: no o se edu arifini ki iyawo poko re loko ile yoruba
0: o ni pe
4: loko e wo so pe ki o da yen pe ni
2: se bale mi si wa
0: da e bo nu baby
4: baby ke o ye wo fun food wa na wa ke baby e fun food e je fun food
0: ki la wa pe yin
4: eda oko yin pe
0: bi kini
4: yin
0: bale mi
2: bi oni temi
4: bale mi da
0: ma wa de
4: oni temi da
3: ade awujo awon loba loba ma ni
2: bale mi
4: e ri yo ba ni
2: sile te pe
3: se awon awon je ti awon se bale mi edo
4: kido doti ninu bale mi
2: bale mi a le fi se oko mi abi
3: o ka fi ska fi
4: owo ori mi
3: ta ba fe go british a le ni my lord abi
1: my
4: lord. I said, Jimmy. I said, Jimmy, my lord. Kiri te fe pa ilana wa da yobin yi
1: se mo pe tin ba wa ta ba wa le ti mo lo ofo
4: emi soro oko ati yawo ni o
1: ori re tun wa
4: ori je mo mo lo ofo mi o le lo ofo mi
0: alo oko ibile sugbon se ba se pe oko wa yi tabi ba se lo e tabi ofun se yin lo tumo si bi pe abowo fun ni
4: nle yoba se wa nle yoba ibere ke yoba wo fun yan ni pe ko mo pe lo oko re
1: Ko tumo si bi pe nti yo ba fenu.
0: Flash FM 105.5.
5: Baba Segun ṣàlàáfíà ni emi ló dé kí ló ṣẹlẹ̀ ojú rẹ yóò burége o ṣe ń wo bí ọmọ tí wọ́n gbẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀
6: o ti sún mi o Rasaki onílẹ̀ mi tó ti dé o nígbà mo wọlé yìí ní ọdún méjì sẹ́yìn mo san ẹgbẹ̀ta ẹgbẹ̀rún náírà 600,000 naira lọ́dún tó kọjá wọ́n tún gbowó lé mo bá tún san ẹgbẹ̀rin ẹgbẹ̀rún náírà o 800,000 naira nígbà yí ẹwẹ̀wẹ̀ alábòjútó ilé bá tún ṣẹ̀ṣẹ̀ mú ìwé pé owó ilé ti di mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba náírà
5: mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba náírà kẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan náà kí ló dé tí ìwọ náà fi ń jìyà lọ́wọ́ àwọn onílé tí ò láàánú lójú nígbà tí ìwọ náà lé ní ilé tirẹ̀ nípa dídàpọ̀ mọ́ National Housing Fund NHF àjọ elétò ẹ̀yáwó ilégbèé lábẹ́ ìjọba pẹ̀lú fífi ìdáméjì àbọ̀ 2.5% nínú owó oṣù rẹ̀ ṣe àfikún o lè rí ilégbèé aláàdọ́ta mílíọ̀nù náírà 50 million naira látọ̀dọ̀ Federal Mortgage Bank of Nigeria yálà láti kọ́ tàbí rà.
6: Àfihàn ò sí o lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa lọ sí ọ́fíìsì Federal Mortgage Bank of Nigeria ó sún mọ́ mi kí n lè lo àǹfààní yìí.
5: Ẹ̀ka Federal Mortgage Bank of Nigeria wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣàbẹ̀wò sí ẹ̀ka tó bá súnmọ́ yín tàbí kí ẹ pè sórí 0903-633-2566 tàbí 0902-323-9419.
7: Federal Mortgage Bank of Nigeria ló ní pé ká ní ilé lórí kì í ṣe ìwé nìkan.
8: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General. National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja. Or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
9: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
10: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
9: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
10: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
9: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
11: 2 years ago, the biggest radio raffle hit we always won.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Kí ni gan ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kó oorun gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní royal foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Ọ̀dà ẹ̀ka àbọ̀ padà ètò ìlú mìíràn náà ló ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ̀yin ti wá lójú òpó Facebook mo mọ̀ wípé ẹ̀yin náà ti ń bá wa dá sétò ẹ̀ sì ti ń gbọ́ bó ṣe ń lọ. Kó tó di wípé máa ṣe ojú òpó sílẹ̀, mo fẹ́ ká fi ẹnu ọ̀rọ̀ jóná báyìí. Ọ̀gá wa Ṣéun Akínọlá àwọn ti padà sókè, ṣùgbọ́n ó dà ní pé wọ́n ti wá gbẹnu àwọn ọkùnrin sọ̀rọ̀ wípé nílẹ̀ Yorùbá obìnrin ó gbọ́dọ̀ mọ bọ̀wọ̀ fún ọkọ rẹ̀, ibi tó sì ti bẹ̀rẹ̀ òun náà ni ká mọ lo ẹ́ fún àwọn ọmọ àwọn tó bá ń lé àwọn àbúrò ọkọ ni ọmọ ẹ̀gbọ́n ọkọ ni àti bá ń bá ń lọ, wọ́n sì sọ oríṣiríṣi orúkọ eléyìí tí wọ́n máa ń pè wọ́n. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin bó ló ṣe yẹ ká bọ̀wọ̀ fún ọkọ wa ní tòótọ́, kí ló dé tí a yí padà nípa pé à ń da orúkọ wọn pé bóyá bíi baálé mi ìgbà wo la bẹ̀rẹ̀ aṣá ká mọ la ọkọ mọ ká mọ la orúkọ mọ àwọn ọkọ wa gan lórí. Mo ń gbọ́
1: ẹ ṣàfẹ́ gba ẹ fún wọn ní pàpàkó
0: rárá òmìnira ọ̀rọ̀ sísọ wà
1: bẹ́ẹ̀ni
0: bọ́n sì ṣe ń ṣe lé mi
2: ó
0: yàtọ̀ sí bẹ́ẹ̀ni
1: ó dà pé a ti ń da kíní pọ̀ pẹ̀lú respect pẹ̀lú ìbọ̀wọ̀ fún ọkọ ẹni
0: ní respect náà ni Yorùbá ní bọ̀wọ̀ òyìnbó ní respect
1: kankan náà. So èmi èrò bá tèmi ni pé àbí èrò tèmi ni pé torí pé mò ń lo o fọkọ mi ìyẹn ò ní pé mi ò respect yẹn and o tí mò ń lò fún yẹn tá bá ti wà nù lé ni tá bá wà ń ta ẹni o
0: bó bá dé ló wà gbà padà
1: ẹjágbére sọtọ
0: sẹgbẹ kan
1: tó bá ẹni o ṣùgbọ́n tó bá di inú àwọn yàrá o ni
0: inú àwọn yàrá ṣé sitting room àbí inú yẹwù
1: èmi ò mọ bí ẹ fẹ́ mú
0: inú room the other room
1: ibi ẹ bá wù kẹ mú o ni ṣùgbọ́n ibi tó ti má lò fún gan bẹ́ẹ̀ gan orí tẹ̀ gan máa wù ó yẹ kó rí ìṣẹ̀gán máa wú.
0: Tó ní kankan tó ń ṣe ni tí wọ́n bá gbogbo
1: ẹ̀ fọ́kọ̀ àti ọ̀gbẹ́ ìgbẹ́.

0: ka ma kira wa ku dede we gbogbo bi te tin lanfani lati ma gba ikani ikani this plus 105.5 fm ele to wa ni le fuma lavelele ni le ibadan o ya ta lo ta o tanjo pe ni o gbodo voice out atun ti de lo sante ni pelu awon royin loloko ojo kan to je tere idaraya ni bi gibi ka kiri agba nla aye lo le de wa nigeria ni pinle oyo ati ni ese kukuni o ma dun gbogbo ma kan sori pa ti gbogbo re papa to kasale o ya join together baba nso nipa royin loloko ojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re desale koko iyen lawon royin eleyi to takoko takoko bakana lawon royin yajo yajo to loyinbo n pe ni breaking news bi ba se n lo bayi o na la ma gba sira wa la iyen losan teni ni o emi ni kankan mo wa nile agbara o bim bossa dig o gani mi fi da wa ti o ma je gele fa ti ma gba dada ni bigibi kaakiri agba nla aye tun de omo olawo olojo eto ya le swagosi niyan o olale amzad loruko temi di top striker ile to gallant gan o ma dun gbegbe gede ma kan si iyen losan teni gbogbo eyin ti alagba be se ti leku e sibe a tun gbera wa debe losan yi e ma gbagbe o awon royin loloko ojo kan ta fe menuba ati awon iyan nana loloko ojo kan a tun lanfani ati tusu re desale koko bakan na gbogbo awon gbogbo eyin ti nikan yin ti kase kase kase e we go again awon eyan tun gbenu si kase losan yi *347*1004*1#. *347*1004*1#. *347*1004*1#. Lo ma gbe wa debe losan yi ni. Mo ja gbo osi nbe. Mo relent mo wa ra ro ta ma nwi yen. Confirm ni apa ti rin din din. Mo relent mo wa ra ro. Ma wora re ran iwo lokan losan yi to ba wo re ran ni o ti kawo na nu makamaka loye kan o ya gbagbagba lati be yen ja bere ka bere lati elede wa nigeria gege bi ajo npfl ba se nte mo ko wa leti pe e wo gbogbo owo to ba je agba bolu re lowo abi o je oluko ni lowo le fi gbese seso o ko sa ya n fi gbese si eso ni saa ti n bo yi ma je gbese wonu saa tuntun o ko ti e le saaye re tori n to wa nle bayi ni pe won ti pe gbogbo awon egbe agbabolu loloko ojo kan ati gbogbo awon ti o ni se pelu ikoko kan pe to eleyi to ba je agbabolu lowo abo je olukọ nikan lowo ko ni saaye fun won ninu league to lede wa nigeria mo o aya n jẹni lowo a n jẹwo pe ogun ologun ogun ologun a n jẹ mọ ti ayẹ kò sáàyè rẹ mọ wọn ní gbogbo ikọ náà ni wọn ṣe àyẹwò gbogbo ojúwe wọn bí wọn bá rí pọ jẹ owó bóyá gbábọọlù lọjẹ lowó àbáwọn òṣìṣẹ ti ń bẹ ṣiṣẹ àbáwọn olùkọ ni irú ikọ bẹẹ ò ní láǹfààní láti ra ọmọ yes wọn nírú ikọ bẹẹ ò ní láǹfààní láti ra ọmọ kò ní sí transfer o ní láǹfààní àti ṣe transfer torí pé wọn mọ bí ọ pé dákun transfer kìlọ fẹ ṣe àwọn gbèsè eléyìí tó jẹ kalẹ sóò ti yanjú rẹ ọwá fẹ máa fi pọ olùpì kí o wá tún ṣe transfer kó o tún káwọn míì wọlé àwọn kan ń bẹ ńlẹ gangan tó jẹ wọn lówó o tún wá kó àwọn agbábọọlù míì wọlé o tún wá máa fi pọ olùpì o tún jẹ àwọn náà lówó irọ yanjú tọrùn rẹ operation yanjú tọrùn rẹ ni tó wà ńlẹ bọ́bá ìjẹ́ olùkọ́ni náà lọ́jà lówó ọ yanjú rẹ bọ́ọ̀bá ti yanjú rẹ kọ́ sanwó olówó fún ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kọ́ san fún o ní láǹfààní láti ṣe transfer gẹ́gẹ́ ajẹ́ pé ìwọ̀n bá ń tó bá kùnú kọ́ rẹ gbágbábọ́ọ̀lù méjìlá péré náà ló kún bẹ́ẹ̀ tó máa lò nù títí tí ó fi di half season ọ̀ngàn kìí ṣe pé automatically o wọ́n tún ṣàyẹ̀wò pé sóò ti yanwó gbogbo ìṣègbèsè tó jẹ ọ̀ sàn gbèsè ọ̀rọ̀ mọ́ ọ̀pẹ́ sansan tọrùn rẹ ní bẹ́ẹ̀ ńlẹ̀ báyìí o gẹ́gẹ́ bí àjọ npfl bí a ṣe jí òdì mímọ̀ nìyẹn o ó yá láti ibẹ̀ yẹn pápápá naija sport mn football academy scouting program tó máa wáyé nílùú èrúwà ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n láǹfààní láti kópa èrúwà united victory fc gangan ayétẹ̀ national team lanlate united starlight gbọ́ra emirates fc ìdèrè tapa slavenger àti ìbàràpá selected ẹ gbogbo àwọn tí wọn ó kópa ńbẹ nìyẹn bí nǹkan ṣe rí nìyẹn o ìyẹn lápá abẹ yẹn ó yá gbágbàpá láti bẹ. Gbogbo ẹ̀ ló ti fojú hàn báyìí. Bàbá sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ń lọ lọ́wọ́. Ìpele ẹlẹ́ni mẹ́rìndínlógún ti kásẹ̀ ńlẹ̀. Ìpele ẹlẹ́ni mẹ́jọ quarter finals òun náà la wà báyìí. Quarter final la wà báyìí. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n máa kojú ara wọn quarter finals gbogbo ẹ̀ ló ti fojú hàn. Mọ̀jẹ̀ àgbọ̀ ò sí ńbẹ̀ bóun ó ṣe kojú ara wọn quarter finals. Alé ọ̀la òun náà ni quarter final ó ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Morocco ni wọ́n sì gbada lórí èṣù bákan náà tó bá ti ń dalé ọ̀la àwọn yòókù tí wọ́n tún máa fi gágbága orílẹ̀-èdè Spain àwọn àti orílẹ̀-èdè Belgium wọ́n wọ̀yá àjà lọ́jọ́ Friday ọjọ́ Sátidé ni ilẹ̀ gẹ̀ẹ́sì àtòlédè Norway ọjọ́ Sátidé ni Switzerland òru mọ́jú ọjọ́ Sunday làwọn àtòlédè Argentina ti ń tó lọ́wọ́ wọ́n jọ máa pàdé ara wọn bí gbogbo kiní ọ̀hún ó ṣe wáyé nìyẹn o tábà sọ nípa ìdíje fi ẹ̀yẹ àgbáyé ẹ wò ó ní pápápá nítorí àkókò wa ẹ̀yin tẹ́ ń béèrè káṣẹ̀ yẹn *347*1004*#. Mọ́ da kóòdù yẹn pọ̀ mọ́ra wọn o kóòdù yẹn yàtọ̀ síra wọn o ọ̀tọ̀ ni ti lágilú ọ̀tọ̀ ni ti ìkànnì ti splash mi kóòdù ti bí báyìí *347*1004*#. Mọ́ wo ara ro mọ́ rẹ̀pẹ̀tì mọ́ wura rẹ̀ ràn ìwọ lọ́kàn lọ́sàn-án yìí bọ́ọ̀ bá gọ́ra rẹ ni o yá láti bẹ̀ odò orílẹ̀-èdè amẹ́ríkà àwọn ọmọ bíbí ìlú orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ti nà ká lébù sí ẹni tó jẹ́ ààrẹ wọn o ààrẹ Donald Trump wọ́n ní ààrẹ ìkànnì yín bá a wí àkú bá a wí ọ̀run là ń lọ ẹ kàn fi kóbá orílẹ̀-èdè amẹ́ríkà ni àṣìlò agbára èmi mo tó bá ẹ̀kọ́ sẹ́ni tí ó mú mi sí ẹyin tí n bá ṣe àṣegbé ni ẹ kàn fi kóbó léde amẹ́ríkà làwọn èèyàn ń bíọ́n gbé kí ni tó ṣẹlẹ̀ torí pé lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè belgium tó pa amẹ́ríkà lẹ̀ tán bí ẹran pẹ̀lú góò mẹ́rin sẹyọkan ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà náà bọ́ sórí ẹ̀rọ alejara kálukú fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn ọ̀pọ̀lọpọ̀ tó wà ńbẹ̀ wọ́n ń da orí ọ̀rọ̀ yẹn kọ ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà Donald Trump pé ìkànnì yín àṣìlò agbára rẹ̀ fi bàtì ajẹ́ ǹjẹ́ kí aláàdé wọ́n ní dídásí ti Donald Trump dá sí ọ̀rọ̀ red card Fọlárìn Balógun òun ló jẹ́ kí àwọn alálẹ̀ ó bínú sáwọn pé àwọn alálẹ̀ ló bínú sórílẹ̀-èdè amẹ́ríkà o kìí ṣe pé belgium gan náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ láti fìyà jí àwọn ṣùgbọ́n àṣìlò agbára tí Donald Trump lò láì sọ pé dandan ta idán Fọlárìn Balógun gbọ́dọ̀ gbá bọ́ọ̀lù tó fi kó ikọ̀ fífà tó kó àjọ fífà tó kó wọn papá mọ́ra Gianni Infantino àti àwọn ọmọ ogun rẹ̀ ó kó wọn papá mọ́ra ó sọ wọ́n di gbẹ̀wù dání ó sọ wọ́n di nàmùrúsù wọ́n ní gbàtà náà sì ti á di gbẹ̀wù dání ẹ mọ̀ pé gbórógún yẹ ni bá sì ju bàbẹ tó bá jù yẹ ni lọ ìgbà míì gan grandma lèyìn ó pé gbórógún yẹ ni bá jù yẹ ni lọ tí èsè díẹ èyàn ya pé grandma ni kéyìn ó lè rọ́nà lọ wọn ní gbogbo tí àjọ fífà ń ṣe yẹn ibi agbára wọn gbé mọ wọn dé torí pé wọn ò lẹ́mìí wọn ò lágbára láti sọ pé kí ni ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ń wí wọn ní ẹsùn àwọn bàbá bàbá yẹn di dèdèrìn ẹsọ wọn di gbẹwù dání ẹ wá rí gbé nítẹ ẹsẹ yìí ńlọfan tí àwọn alálẹ fi bínú àwọn alálẹ ló bínú sáré amẹríkà o kánífọlárìn balógun òsì ń bẹ gangan ni bọyá ìbámọ ti rí bẹẹ torí gbé ààrẹ àwọn ló kó bá wọn o àwọn ọmọ orílẹ̀-èdè amẹríkà ni wọn kọ sórí ẹrọ ayélujára lẹyìn ìgbà tó léde belgium tó ṣe ìkà fún wọn tán oyè ẹja sáré lójú ọjà kálọpá àkàdé mo sọ fún yín láàárọ mo ní ọrọ kan bẹ tí ń jàrìnrìn lórílẹèdè portugal báyìí ìwé ìròyìn kan tó lágbára gan tó lóko dáadáa lórílẹèdè amẹríkà tá a bá ń sọ nípa ebola kí ni wọn sọ fún cristiano ronaldo kí ni wọn sọ ọmọ dàbí ẹni gbé wọn ti wi gòtí o ìwé ìròyìn ó wi gòtí ẹjá lójú ọjà kálọpá àkàdé báwa bá dé ká wá gbéra wá débẹ ẹ kú kàlẹ.
1: Ìjọ ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan Free Dettol Energy 500 naira péré ni láti ẹ lónìí. Free Dettol Energy darí ìṣàkóso rẹ. Ẹ̀yin arìnrìn àjò olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
2: Àjọ ni tèmi o máa ṣọ́kẹ́.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Obe Colombia disappoint. E kan te mi boya pe
1: ati pe game of penalty luck in 50-50
0: boya pe kini ki se pe won se dada. Ṣugbọn kan te mi ka ni pe o waju yen ni akode won wa. Cause won pese anfani lana. Bo se je pe sisala na do pe se ko si sibe sibe na iko ti Colombia penetrate. Aise amu no opolopo anfani ti won ni ni. Emi o ya ko fa ko de fun ike bi agbabolu yen.
2: Ta ba ti wo da re mero pe ta ba soro pa ko mejeje. Ta ba soro ifigagbaga yen ifigagbaga to son mara won pe ki pe kini. Tori soto target meta ni Colombia ni. Nigba ti Switzerland na ni meji. Ta ba soro pa touches ni side box gan 18-18 ni won jo ni. Ina box alatako. So le to tun ba si pe ifigagbaga to son mara won. But temi kan wuye si oju pe boya anxiety la pe ni o. Colombia ni anfani alailegbe nigba ti fi gagbaga eku bi seju kan extra time ti defender awon Switzerland to miss George pass kan ta to the break loose to ku keeper nikan to wa burama to gba si oke ibe ni fi gagbaga boya bi ba ti celebrate na ni referee ba ti blue bon ba ti wa ti wa ibe se o ta ti the penalty lorodo ko se ti o le ko si bi toro le wo si wa laporo temi mi ro pe en to ko ba Colombia lana laporo temi ni pe boya won ye Susan ti se lori Luis Diaz anaje of the rel ti ma so pe njo bo ti ma wo Luis Diaz anaje ojo kan to buruku ju fun to ye pe ko ne pato nkan gidi kankan te yen le ranti pe ah nti Luis Diaz se lori papa leyin penalty shootout ngba gba to gba wole ko le toka se pe daada ti mo fi ran iko yi lowo rin a de ma so ti pe ti pe pe on gangan lo je bi en tin gbe iko yi mo ro pe boyan yin na ti sele lori ni so lapodo temi ro pe Switzerland le ma fun ni credit pe won calm won de ri bi Colombia se ma play won ri won mu won ri won mu lapodo
1: temi en kan bere bere kan nigba ti won ti Egypt score second goal se ma pe en to score da po boje si won fun yellow card eni wa ni ngba ti won ti cancel goal yen kile ti won cancel yellow card won le cancel yellow card won le cancel yellow card e
2: ko papo mara won
1: o bo jersey tori po score abi e wa ro pe ngba ti cancel goal to fi bo jersey
2: o kan cancel yellow card
1: no o ti against rules to o de aso bi bo ke se pe bo ba goal
2: san ko bo jersey
1: abi ko mo goal ni je mo bo jersey lori papa ini ofin ke se ipe bo ba go ogbodo bo jesi mo wule bo rara
2: o wule gbodo bo rara ni
1: so lati bo jesi yala o go ni o go ni o nkan o ti tapa sofin so to ba jare card na lo gba
2: o ba be lonu
1: o ba be loni o o ba be loni o
0: so na se mo pe gini ka ni won resign yellow card leyin gba tan pe dey abo jesi won wa pada ka go anto change yellow card yen ko mo pada ngba o tun pada mi go ele se pe o na lo tun pada mu
2: o se yo ko to bora le keje
1: kilo ti obo o
0: re o ta si de be
1: kilo ti obo o na lo pada square le keje yen na lo tun pada
2: square le mustafa ziko
1: kilo ti obo le keje
2: o yo ko to pada mu ta wa se wo tan ni eso boya ka le tan mo le si ko le yi won boya tan wo ni pe lopolopo gba boya re fe ba ri pe yan bi yan dive ninu box ti re fe wa fun ni yellow card so ti be tama lo yewo tama re pe ko dive to ye pe penalty ni refi le yo yellow card e ri pe yan yato se pe aboso
1: o ti se sofin
2: to ni aso bibo o se sofin ni to ni diving refi ro po se o wa pada ri pe ko se mo
1: gbogbo awon bere ta nbere ibe ta yin na ma ni if jersey tear when a player score a goal and the player of the game ti jesi e ba ya
2: gbogbo ni ori gbogbo aye ni ori
1: o ti free lati change jesi to ba
2: even wa need ati bongo score na o wa lo o lo ba refi pe aso iya o mo fe paro re
1: awon ti won ba fi lese te je man da
2: si jesi be ni won ni mo lo
1: paro won ko na paro o free lati se yen
2: o gbo yen yato
1: o gbo nkan lo ni lana to fin a kan da po mo
2: awon na mo
1: iya kan da po
2: mo fe gbe alenu jo ni
1: e kan won fe gbe yan lenu jo okay Ikọ̀fuam ti kéde o wọ́n ti kéde Alvaro Abelua olùkọ́ni. olùkọ́ ni ti ikọ̀ Madrid tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ ní kọ́pẹ́kọ́pẹ́. Àwọn Fulham ti kéde rẹ̀ pé kó replace Marco Silva nínú ikọ̀ wọn. Kò jẹ́ bó ṣe lóòrán jẹ́ lápapẹ̀ àdéhùn ọdún mẹ́ta lọ tọwọ́ bọ̀. Enzo Fernandez. Gbogbo ohun tẹ́ ń bi wáyẹn láti sọ látàárọ̀. Gbogbo góò gbogbo ohun tó ṣẹlẹ̀ lánàá nínú ìdíje yẹn àti sàwé sàwí tún wí ń bíbà ẹ̀. Àti sọ lárí lórí program láàárọ̀. So ìyẹn ti bá àárọ̀ lọ ni. Nǹkan tuntun míì tó ṣẹlẹ̀ lẹ́yìn tọ̀sán. Àìsọ repetition ó ti yé báyìí. Bó ṣe jẹ́ nù. Ok, nínú ikọ̀ Chelsea Enzo Fernandez, àwọn oníròyìn bi léèrè ọ̀rọ̀ lánàá yìí pé àmọ́ gbọ́ nǹkan kan mọ́ níbo lọ̀rọ̀ padà já sí gan. Ìwánú kọ Chelsea ni ṣùgbọ́n Enzo Fernandez ni ẹwà ẹ mọ́ gbé yẹn wá. Ẹ dákun ẹ jẹ́ kí n gbádùn ilé ayé mi nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé. Ìfẹ́ ẹ̀yẹ àgbáyé là ń gbá lọ́wọ́ o. Sáàsì ti tẹnubodò. Sẹ́ríngbà bá parí ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tá a wá padà sínú ikọ̀ kílọ̀bù wa tá a wo kí ni tọ́kàn ìgbà yẹn náà láti mọ tọ́kàn lọ́wọ́ yìí. Òun ò tí ì lè sọ pé n tọ́kàn rèé o. Nígbèsí ayé òun n tọ́kàn gẹ́gẹ́ òun ò tí ì lè mọ. Ẹ̀mọ́ gbà pé ikọ̀ Madrid ti jẹ́ òdi mímọ̀ yìí pé àwọn ò fìfẹ́ hàn sí Enzo Fernandez o. Lóòótọ́ àwọn ò kóyán agbábọ́ọ̀lù yìí kéré o. Àwọn ò kóyán rẹ̀ kéré agbábọ́ọ̀lù tó dáńtọ́ ni o. Ṣùgbọ́n a máa ní n tọ́ máa ń wúyàn. Bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rèé àwọn ọ̀gbọ́dọ̀ sí àṣìṣe láti máa bá agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea sọ̀rọ̀ lẹ́yìn ikọ̀ gan. Lẹ́tọ́ túmọ̀ sí gbọ́bá tiẹ̀ jẹ́ ipá àwọn tiẹ̀ nílò agbábọ́ọ̀lù àwọn ò ní gbà lọ́nà àìtọ́. Àwọn ní lọ́nà tọ́tọ́ láti rèé bá ikọ̀ Chelsea gèsè gbágbábọ́ọ̀lù àwọn ọmọ wa bá sọ̀rọ̀ tó bá jẹ́ ipá àwọn nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n lọ́wọ́ yìí kò sínú plan àwọn láti gbé Enzo Fernandez. Ọ̀rọ̀ yìí lọ́fà tó níròyìn kan fi ń bi Enzo Fernandez pé bẹ́ẹ̀ Fernandez ni ẹ wo gbogbo tó jẹ mọ́ club stuff yẹn lọ́wọ́ yìí kò sínú ọ̀rọ̀. Ẹ jẹ́ àyanjú World Cup tá ń gba lọ́wọ́ bá a bá yanjú yẹn tán tá a padà sínú club wa ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú club side ẹ máa bí mi léèrè ṣùgbọ́n lọ́wọ́ yìí let me enjoy this moment. Ọ̀rọ̀ tó sọ fún ẹnìyẹn o bàbá ń sọ nípa ti Enzo Fernandez. Jásáre folówó lówó 50,000 naira jásáre fi 50,000 naira yìí ilẹ̀. Ẹyin ọ̀dà bíi ẹyin ọ̀dà pé Mustapha Ziko so gbẹ́wù so gbarẹ́ yẹ́lò káàdì gan sá. Torí àwọn èèyàn ń sọ̀rọ̀ pé ṣùgbọ́n ẹni tó béèrè ọ̀rọ̀ bọ́yá tí ò yé ni. Tó bá jẹ́ pé kò gba yẹ́lò káàdì bọ̀ ká lọ gba yẹ́lò káàdì bọ́yọ́ bẹ́ wúlẹ̀. N tí ọ̀sẹ̀lẹ̀ lásọ fún wọn lè gbádá yẹ́lò káàdì padà o. Wọ́n lè yọ góò ni wọ́n lè dá yẹ́lò káàdì padà o. 080 lọ bẹ̀rẹ̀ ọ parí pẹ̀lú 0508 080 ló bẹ̀rẹ̀ ọ parí pẹ̀lú 0508 50,000 naira. Hello.
3: Hello,
1: ẹ káàsán orúkọ yín àtàdúgbò tẹ wáyé sá.
3: Ahmed Amo láti Adéyẹmọ.
1: Ìgbà wọlé tí ń pè kàṣẹ.
3: Ó ti ṣe díẹ̀ náà.
1: Ṣé ẹ ti jẹrí?
3: Àmọ́ ti jẹrí bọ̀ kó ṣe lórí program yín.
1: Ok, ọ̀rẹ́ sá ti jẹrí. Èló lẹ jẹ́ ń gbà yẹn?
3: 50,000.
1: Ẹ tó ti jẹ 50 mil lọ́sàn yìí.
3: Alhamdulilah.
1: Ẹ tó ti jẹ 50 mil lọ́sàn yìí. Congratulations. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ wọ́n á pè yẹn àṣùṣùà. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn jẹ́ a máa lọ torí pé ètò kan ti wọnú ètò. Wọ́n ní kò gba yẹ́lò káàdì. Wọ́n ní kò gba yẹ́lò káàdì. Wọ́n ti chẹ́ẹ̀kì. Wọ́n ní kò gba yẹ́lò káàdì. Bọ̀ká ní ipò bẹ́wù lóòótọ́ tó gba yẹ́lò káàdì o. Èrú béèrè tẹni yẹn béèrè ìbéèrè gidi náà ni. Tó bá gba yẹ́lò káàdì tó score goal. Tó gba káàdì tí wọ́n wá yọ goal yẹn padà. Káàdì tí wọ́n fún ọ stay o. Ó dúró ti ẹ̀ wọn ò dá padà o. Kódà kọ jẹ́ red card lọ pé yóò ti ní yẹ́lò kan tẹ́lẹ̀. Ọ wá score goal. Ọ̀lọ́ go offside kan. Ọ wá bẹ́ wúlẹ̀. Wọ́n wá padà fi VAR wò. Wọ́n wá fún red card. Wọ́n wá padà fi VAR wò. Wọ́n wá rí i pé ìdùnnú rẹ̀ kàn já sásán ni. Pé kì í ṣe goal mọ́. O ti gba red card lọ ń tiẹ̀ láyé ti ẹnu o. Kò kan yé o. Bó ṣe jẹ́nu. Ẹ jẹ́ lọ lọ́sàn-án yìí. Ọ̀la látún padà pàdé àwọn alágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀la ni quarter final ọbẹ̀rẹ̀. Ọ̀la ni ọbẹ̀rẹ̀. Alẹ́ ọ̀la Morocco àti France àti Morocco ni ọbẹ̀rẹ̀ lálẹ́ ọ̀la. Bọ́bá dọ̀la a máa gbé yẹ̀wò. Títí ọ̀la ọ̀hún ẹ kú kalẹ̀.
4: Flash FM 105.5.
5: ẹ̀yin alára wa ẹ kú dédé wòye o ǹjẹ́ mọ̀ wípé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kọjá eré ìdárayá lásán àbí bẹ́ẹ̀ kọ́ ni ìdí rẹ̀ o tí a fi ń péjọ tí ẹ fi ń rí wa báyìí fún ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ níbi tí best whiskey kólà àti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti pàdé táwọn mẹ́tẹ̀ẹ̀ta sì di ọ̀kan lẹ́yìn ọ̀sọ́kà nítorí ìgbáyégbádùn ẹ̀yìn aráàlú kẹ́ ẹ lè bá rí àǹfààní ìrírí aláìlẹ́gbẹ́ lórí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ pàápàá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tá a mọ̀ sí world cup a ti ṣe àwọn àyè kan lọ́jọ̀ kalẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bó ti ṣe ń lọ lọ́wọ́ níbi tí ẹ ti lè rí ìrírí mọ́nìgbàgbé tí ẹ sì mọ rí ìtànkọ́lẹ̀ ẹ wò ó ní ìpínlẹ̀ èkó mi ò ní tàn yín o àwọn àyè mẹ́ta sànkò ni wọ́n ti ṣe lọ́jọ̀ kalẹ̀ fún yín níbi tí ẹ ti lè lọ láti rí àwọn ètò wọ̀nyí wò Q4 lounge ó ní àkọ́kọ́ tó ń bẹ ní awolowo road lágbègbè kẹjà ní ìpínlẹ̀ èkó kódà níbi tí sanmọ́ ń ti gbé dunlẹ̀ dáadáa ni Solitude lounge ó ń lẹ̀ kejì ó ń bẹ ní 245 old ìpájà road abẹ́kòkó bus stop ìyànà pájà èkó ìkan náà ni o níbẹ̀ náà lẹ ti lè rí gbogbo eléyìí bákan náà Sugar's lounge 4345 Ayetuga street Mushin nípínlẹ̀ èkó nígbà tá a bá wá kúrò ní ìpínlẹ̀ èkó torí wípé ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà iná láti wò ó wípé kẹ ẹ rí àǹfààní yìí tó jẹ́ ti aláìlẹ́gbẹ́ kẹ lè máa rí jẹ amọ̀balẹ̀ sílùú ìbàdàn ìlú ìbàdàn ìbàdàn àjọrọ́sùn nílùú ìbàdàn ń bí láàyè tí a ṣe lọ́jọ̀ kalẹ̀ fún yín ibẹ̀ la pè ní space lounge tó ń bẹ ní àdojúkọ decat building tó wà ní ring road nílùú ìbàdàn tá a bá wá kúrò nílùú ìbàdàn ẹ jẹ́ àtàrà ṣẹ̀ṣà ká bá wọn délùú abẹ́òkúta ńpínlẹ̀ ogun whisper bar ládojúkọ gt bank tó wà ní òkèléwó ibẹ̀ gangan ẹ tún máa rí àǹfààní yìí tó jẹ́ ti aláìlẹ́gbẹ́ lórí ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ ti àgbáyé nílùú ọ̀ṣọ́gbó nípínlẹ̀ ti ọ̀ṣun zest bar délé yẹsà roundabout lẹ́gbẹ̀ẹ́ iléepo bovers filling station níbẹ̀ náà lẹ́tù ti máa rélé yìí àbáwá tara ṣẹ̀ṣà lọ sílùú àkúrẹ́ nílùú àkúrẹ́ ibi tá a ṣe lọ́jọ̀ kalẹ̀ òun náà ni senior staff club tó ń bẹ ní alágbàká ìlú àkúrẹ́ ṣé ẹ rí gbogbo àwọn ààyè wọ̀nyí tá a ṣe lọ́jọ̀ kalẹ̀ àwọn ibi tí ẹ ti lè lọ láti ní ìrírí aláìlẹ́gbẹ́ eléyìí tí ó mọ ní àkọsílẹ̀ ìtàn èyí tí ẹ padà lè máa rántí lọ́jọ́ iwájú tí ẹ sì ní gbàgbé ẹ̀ ṣe mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ ti ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ ilẹ̀kẹ̀ mọ́jálémọ́játa ibì kan náà ni ó padà já sí ẹ gbìyànjú láti tẹ̀lé igun tó bá wù yín yálà èèyàn lè jáwé olúborí àbí kó tún fìdí rẹmi ibì kan náà ṣáà lèèyàn ó padà dì mú èyí náà la fi ń ṣàgbékalẹ̀ wípé kẹ́yìn náà gbìyànjú láti lọ kẹ́ ẹ ṣe àmúlò àǹfààní aláìlẹ́gbẹ́ eléyìí tó ń bẹ ńlẹ̀ yìí ìpàdé mi àti ìtúndì ní ọjọ́ mi ọjọ́ rí nígbà tí màá tún mọ wá ṣe ti gbọ̀ yín mo kí yín o ẹ kú kalẹ̀ ẹ̀ ń lẹ́ ń bẹ̀ ń.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Kò sọ mi ẹ kọ́ bá mi yìí ti fẹ́ sọ nílé.
3: Omi nira kó fi ọwọ́ kà.
4: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 kó ká nǹkan kan láti rà mọ́.
5: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
4: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
5: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
4: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi náà ṣe lè ta.
5: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
6: Be prepared for global opportunities.
7: Study at Trinity University, Yaba, Lagos.
6: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
7: We equipped you with skills the world demands.
6: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
7: cybersecurity, computer science, accounting, economics, marketing,
6: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
7: Trinity University, building on the rock.
8: Splash FM 105.5.
9: Yellow Kini So, MTN in Gbasalaruge. Yellow Kini So, MTN in Gbasalaruge.
10: Hi, my name is Dr. Tunji Bakare. I've been a medical doctor for over 20 years, and sometimes I have to recommend my patients leave the country to get urgent care. But with 5G, I don't need my patients to spend enormous amounts of money to fly out. I can consult real-time with experts all over the world without needing to get a visa. Even monitoring patients with heart conditions or patients that are at risk of other ailments alone at home can be done with the wearable technology 5G facilitates. Even though I'm a doctor, I keep having to convince my patients. This is real, not magic.
11: Bridge the gap with MTN 5G. It offers hyper-fast internet speeds, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
9: Yeah, looking is so. MTN in Gbasalaruge. Yeah, looking is so. MTN in Gbasalaruge.

0: kini so MTN ni se bebe bebe to ju bebe lomo ki e ku dede wo yi gbogbo eyin ololufe wa patapata porongodo ti e ndarapo pelu wa lori eto ye lo kini so lojo mejo lori kani asiwaju na ni te tin gbo wa splash 105.5 mo ki wa o loruko olohun be na ni mo tun ki wa loruko ile ise MTN Nigeria ile ise oju opo kan sera eni to ta dele ta doko to si tun je ese kuku to di ese kuku kan tanyanyan lati akata eyin ololufe te n gbo wa eto ye lo kini so o je eto ti ile ise oju opo bara eni soro MTN Nigeria tan se agbateru e lati ma se gbe laruge fun asa ise ati ijoma lo abi omo niyan lawujo ta wa yi saju gbogbo kunle omo ani fowo se na loruko mi pelu mi ninu ile agbara nbi igomi asana lo sayi eyi
1: orun yin lo po
0: igomi asana lo sayi
1: orun lo po ani ka ma ba ni sunburn
0: ewo ti le pe sunburn
1: ele to ma je ko dududu
0: e wa gara
1: le ayara le ku le oruko mi ni oluwa tobi loba balogun omo majemu se dada la ba yin o se orun yin o po ejo e ma mo mi dada ka ma wa ba
0: hydrate o pa die pa die ma mo omi mimu o se pataki lara pupo gbogbo o si nsara lori iroke lori owo yi ti a wa gege be ti se ma wi pe eto ye lo kini so ile se ibani soro MTN Nigeria gangan awon na ni won se onigbo we lori awon nkan ti a ma nse agbeyewo papa lori eto yi teyin ara le na si ma lanfani lati bani dasi e je ki n tun ma ja wa si wi pe igbiyanju ti le se ibanisoro MTN Nigeria latagba MTN Foundation ti won sa ni ki awujo wa ko dun ki igbege igbadun omaniyan ko ma wa ki gbe laruge ko si ma ba omaniyan ni awujo idire ti won fi sagbekale MTN Foundation pelu igbiyanju iranlowo loniranran to njadi lati akata won orisirisi igbiyanju ni le se MTN latagba MTN Foundation ni wọn ṣe bẹyìn náà bá ń tẹ̀lé wa bọ̀ pàápàá láwọn orí ìtàkùn ti ayélujára wa níbi tí ẹ̀yin náà ti ń rí tẹ̀ ń wò ó tẹ̀sí ń fọkàn bá wa lọ lágbọ̀nbẹ̀ náà pẹ̀lú àwọn ìgbìyànjú lóníranran ní sí àkàtà ọmọnìyàn mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà nínú ìgbìyànjú tí wọ́n ń sà lágbọ̀n ẹ̀ka ètò ẹ̀kọ́ wọn ò fi ẹ̀ka ètò ẹ̀kọ́ ṣeré rárá pínpín torí ìgbàgbọ́ wọn ni wípé ọmọ tá a bá kọ́ irú ọmọ bẹ́ẹ̀ ní padà gbélé tí èèyàn bá kọ́ tà ṣùgbọ́n orílẹ̀-èdè tí ó bá gòkè àgbà wọ́n gbọ́dọ̀ kó láti ẹsẹ̀ kókó ni láti àkàtà àwọn ògo wẹrẹ tí ó padà di bàbá màmá ní ọjọ́ ọ̀la ìdí náà rèé ti lè ṣe MTN Nigeria tí wọ́n fi mú sà lóògùn wípé gbogbo ohun tí wọ́n bá lè sà ní ipa láti rú ẹ̀ka ètò ẹ̀kọ́ ọmọnìyàn lágbára látàgbọ́rin ẹ̀ka ètò ẹ̀kọ́ wọ́n ń gbìyànjú sapá abẹ̀ náà láti kún ìjọba lọ́wọ́ oríṣiríṣi ẹ̀bùn ní ń bẹ lára àwọn ọmọ wa ṣùgbọ́n bàbá rẹ ni bálà yorùbá bọ̀ wọ́n ni ọlà kì í yá bọ̀rọ̀ ìdí rèé tí wọ́n fi rí i pé àwọn ọmọ tó bá jẹ́ fọ́fá dáadáa tí ọpọlọ ń jà lórí wọn púpọ̀ pẹ̀lú ìmọ̀ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbélárugẹ wọn nílò láti rí wọ́n sì nílò rẹ̀ púpọ̀ wọ́n wá ń ṣe yálà fún àwọn tí ó ṣe ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga ni àbáwọn tí wọ́n ti wà nílé ẹ̀kọ́ gíga tí wọ́n ṣe dáadáa jùlọ lágbọn ẹ̀ka ètò ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n náwó sí àkàtà àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ àkàndá lóníranran àwọn ògo wẹrẹ wa gan ò gbẹ́yìn láàrin ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún níbi tó jẹ́ wípé àwọn náà ti ń ṣe dáadáa ti MTN Mpos Spelling Bee tí wọ́n ń ṣe dáadáa lápá abẹ ẹmọ tó bá jáwé olúborí nínú ìdíje náà irú ọmọ bẹ́ẹ̀ wọ́n ń fún wọn ní àǹfààní àti darí iléeṣẹ́ MTN fòdìdì ọjọ́ kan ẹ rí wípé ó ṣe dáadáa púpọ̀ bẹ́ẹ̀ ni wọn ò tún fi ẹ̀ka ètò ìlera náà sílẹ̀ bí wọ́n ti dúró tán lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ka ètò ìlera wa láti àwọn ilé ìwòsàn alábọ́dé wa wọ́n ń ṣe dáadáa pẹ̀lú nǹkan ìpèsè ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe yálà àwọn oògùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nǹkan èlò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn irinṣẹ́ t ti yo le ma wulo fun won ni awon ile iwosan labode lawon bi ti won ba salesha lati nawo si MTN Foundation o duro won gbeyanju takuntakun lapa abe yato se yi eka imajele science and technology won se daada popo popo lagban be yen fun awon ti won tori agban be yen na dimo eka moludun wa sport eka ere daraya won se daada pelu gbeyanju ti won sa loni ranran fun awon omo wa lati le je aseju rere fun orilede wa fun lu wa fun idile wa ati awojo wa ta wa yi edumare oni je o baje ile se MTN na yo tubo ma goke agba si lagbara lowo olohun idire ti a ba fi so wi pe yellow kini so idan wa na ni pe MTN o nse bebe se wa ri bebe yen o tun se bebe nikan tori bebe to se kini to ju bebe lo ni le se MTN Nigeria ni won se nibo la wa fe lo loso oni ibo la fe ya egbe aga suma idi radio yin bo si je ninu moto le yin ba wa e tu joko yin jo dada tori nte da senior son oni o se pataki o se koko o e ti mo wi pe aba aba gbo ai wi baba si ri ai so lori eto yellow kini so papa julo awon eyo fe bere won si fe nilo omoran loni ranran lori awon kan ti awon eyan yi ba je ki o to wa leti arabere oluwa to bi loba
1: yes sir
0: isele kan lo sele o mo wa wi pe o so si ni lenu o fe buyo si ebo la dagba lori oro yi afi kan lori eto yellow kini so kawon ologbon oloye onimo awon iya wa awon baba wa kawon na o le ba wa da si keyin ojogbon na ke si so iya to ba ko si yin gege bi ojogbon ninu aye ta wa yi o se pataki o se koko okay gilo sele gan oro di ifanfa mani in to kere sele yi o je yi ti a wa bere wi pe bo la ti se sugbon ko to di be eje nde ka pelowo oja mo nbo na mi ti de o.
2: Hi, my name is Dr. Tunji Bakare. I've been a medical doctor for over 20 years, and sometimes I have to recommend my patients leave the country to get urgent care. But with 5G, I don't need my patients to spend enormous amounts of money to fly out. I can consult real time with experts all over the world without needing to get a visa. Even monitoring patients with heart conditions or patients that are at risk of other ailments alone at home can be done with the wearable technology 5G facilitates. Even though I'm a doctor, I keep having to convince my patients this is real, not magic. Bridge the gap with MTN 5G. It offers hyper-fast internet speeds, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
3: Yeah, looking is so. MTN in gbasalaruge. Yeah, looking is so. MTN in gbasalaruge.
0: Yellow kini so MTN ise bebe mo ki ka bo pada si ti so ajo yi le to yellow kini so futi oso oni ibo la nlo lose yi kile yin ara le gan te fe ba wa da si eyin ologbon oloye ojogbon ti nbe le awujo eh oro sunukun leleyi o si nbere fun oju sunukun arakunrin kan ni isele isele si isele to si sele ni wi pe laarin ohun ati iyawo e lo sele si ko to di wi pe isele to sele yi waye oko n se daada pupo pupo
1: okay
0: o ni ise lowo o si n se ojuse e gege bi oko ninu le o n sanwo ile iwe o n gbonje le o n se gbogbo e o n gbo bukata iyawo tori eyin obin na le ni owo obin obin ni owo okun to bin ni abi be ko e ma so eni owo obin to bin ni owo okunrin to bin ni olohun ku di yo di fun a ali se lasan
1: ami ami
0: olori ajo okunrin se daada pupo pupo lawa si ko yi nu le dun yawo n se daada àwọn ọmọ náà ń lọ ìyàwó àwọn ọmọ náà ń lọ iléèwé tó dáa iléèwé táwọn ọmọ ẹ dẹ̀ ń lọ yìí ó jẹ́ iléèwé tí owó ẹ ṣe díẹ̀ torí wípé ẹni tí private school tán lọ owó ẹ gbéra díẹ̀ ọkọ dẹ̀ ń san kódà lọ́wọ́ ìwọ̀n ti wọ secondary school lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn méjì ti wọ secondary school ìkan ṣì wà ní primary lọ́wọ́ bọ̀ wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí ọkọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ níbiṣẹ́ ó ṣàdí wípé wọ́n dá ọkọ yìí dúró iṣẹ́ yẹn ò wá ṣe mọ́ fún àwọn àsìkò díẹ̀ ó ń gbìyànjú ó ń já sọ́tún ó ń já sósì ó ń já sọ́tún ó ń já sósì ó sì ń san owó iléèwé ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ yóò fi wọ ìpele kẹta alákọ̀ọ́kọ́ JSS3 ìkan wà ní JS3 ìkan wà ní JS2 ìkan wà ní SS1 ìkan wà ní JS2 ṣùgbọ́n ìkẹta wọn ní bẹ ní Koyamari ó wá di wípé àti sanwó iléèwé yìí ti nira àti sanwó iléèwé yìí nira ìyàwó yìí sì rèé nígbà tí owó ń bẹ ó fóra mọ́tò fún ìyàwó àwọn tí a máa ń ṣe akùdí kẹ̀kẹ́ ẹ̀yin oní akùdí kẹ̀kẹ́ ẹ ti mọ
1: alága
0: àdúrà alága àjoko ẹni ń ṣe nǹkan sì ń iṣẹ́ ń wọlé ṣùgbọ́n látàrí wípé owó ọkùnrin owó obìnrin tóbìnrin ni owó ọkùnrin tẹ̀yìn ìyá wa.

0: o si ti ja won la
1: gba ko gbi ti mo ti se bayi o pe to ba so ko to ba si gaga alojo na fe pe alojo na nu ti wo na ti ri pe ah paradise re le ologo ajo ma na be ni o mo pe yo fe mo se mi pe kini le aye gan gba na ile aye yo ja mo gan
0: ja mo kankan
1: mi mo te ndara ni la
0: aye la run abi oni to so aye la jo mi le
1: te ran di pataki ile aye ja mo kan o je to ja mo la te ran lo
0: je gogo je le ina
1: tori pe eyan ti ri to ti ye ba as pa pe o ti mo mo je wa
0: le o ti sure
1: bo se wa nle si so eh idunu ireti ni e reti idunu to won ni omode to wo sususun to ni baba ohun go
0: ah
1: ara lo fe gbon baba e na wa bi pe se be na mo se go lo to ti mo fi fe ya re ti mo le bi o ti mo fu o lo nje ti mo fi ran lo sukuru ago na ni pa mi ku lo ti e na fe de omo se be fun won na ti wo pe won na go
0: koju ba nle
1: e ka so e ka bo sa ko tun gban ko gbere lo so to ni ikan ni omo lu abi re o ikan ni splash 105.5 FM, the Integrity Station, promoting right values. I better not done.
0: I too better today.
1: Like you tell, Oni Mama. I don't say, Oni, no, no, joke, Johnny, no, shuke, Jill, like, but no, the merry
0: laugh.
1: I can't do my job about to da, I see the Johnny, I kick a beast, your loan to da, Babawa, no, see, that's it, koyi. Ben, when I ever lose, you live by Dun, I know you have done, doesn't lose your own. Ah, I love my wa and a lassie, my ba. I keep a baba, a lot of beauty. Ben, it can be a sea. Moritala, Oba, Moritala, I did by your con, the MFR DLT. I came on with pay, Moku, I yorica don't tojo to new. Igbodun iseju kan ni Olarewaju opele oro Adeusi loruko ti mo nje Elephant Solo yire okan soso ajana kutegba agboji efun papojo GR Sky Giran Global Radio King of Scoro Continental and Intercontinental eku kale
0: to emi na kiwa mo ni e ka san sowo senya ni bi gbogbo mo lero pe gbogbo apata na lati kawo wapaa julo fun awon ti won je oloja oja wa yota la se iledumare awa ta mu gege lowo na ta wa lenu ise oba oko oba oni sawa lese o a ni siko o
1: ami o
0: a ni siwe la se iledumare temi la de aloko lo ko ti temi gba nko gbe iroyin sire ni ikani omo lu abi splash 105.5 fm
1: gẹgẹ bẹ ṣe mọ wipe awon akole iroyin lolokan ojo kan la wa ma nsa bi sabojo Benny, koto de pe amara ba jo bo sinu iroyin ta si ma mu oka bi mo kari awon akole iroyin ninu awon iwe iroyin lolokan ojo kan ta wa balagba nko gbi won la kode o losan to ni punch re tin feju toto to mo mi bi tin wo mi le mi na nwo akole iroyin to kokko duro re o ajo won ra wa o de lo ni wo mi wo yen la npe ni luku mi I look you luku luku vantage awerin ma tesun won ni mefa ototo na ni awon ti owo ti te o nigbati isele kan waye nibi ti awon ero ti inu nbi ti won ni won sinu bi o ti won si demi awon eyan meji ototo kan legbodo ni ipinle kaduna lori esun ti ki sododo esun ti o fese mule esun ifesun kan ni ifesun jinigbe kan ni ikegbajare ofege wipe ajinigbe ni awon eni na won si ran won lo si orun asante won de mi awon eni eleni legbodo lai se wadi lai fa won le olopa lowo ti won ba so pe idajo owo e ma se idajo owo e ma se baba se kini fi se ni ma se ile aye ni ngbe baba se odorun alakeji ohun re o awon eni eleni le ran lo so orun asante latara igbarata ibinu isinu bi binu ba nbi ni ta ba so omo sinu erun binu ba ro tan senu irun a ma ro awon nko tin fara kasa ijaje ijaraje irun gan punch lo gbe iroyin e jade awon meji te pa yi won o se ran pada wa sile aye mo e ti gbemi ki wa ni daju eni o ba pa ni mefa sa lowo ti te ninu awon asinu bi gbarata demi alaise legbodo ti punch gbe ipinle kaduna lo ti waye o
0: to won ni enikan awako to si gbayan to si salo
1: awa ni gbanu
0: awa
1: awa ni pa
0: awako awa ni pa ohun na ni won ni ó ti ṣekú pa ẹnìkan tó jẹ ọlọpàá ọlọrun gbà wá ọlọpàá wọn ní ṣe wá túrọ ọlọpàá ó ti kàwé ó ti kà á dé ipò dókítà ní ìpínlẹ̀ Enugu ọlọrun gbà wá pẹ̀lú iṣẹ́ kéèyàn tún fààyè sílẹ̀ láti máa fi karú ìwé báhùn pẹ̀lú irú iṣẹ́ báhùn tí wọ́n sì jó dúró kó jèrè ẹ̀kọ́ tó kọ wọ́n ní tó àwanipọ̀ òun náà ló ti gba ọlọ́pàá yìí tó sì sá lọ ṣé wọ́n ti wá rí i àbí wọn ò rí i bó ló ṣe jẹ́ ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
1: ó dá báńkọ́gbì ìròyìn ló ń tẹ̀ sí ọwọ́ iwájú o àwọn kan tí ń ṣòwò fàyàwọ́ oògùn olóró ní ìpínlẹ̀ Edo 142 ni wọ́n ọwọ́ tẹ̀ wọ́n o àjọ tí ń gbógun ti gbígbé ìlò oògùn egbògi olóró lóníranran náà ni wọ́n sọ ọ́ di mímọ̀ wípé ọwọ́ ti tẹ àwọn 142 bẹ́ẹ̀ punch ló punch ẹ̀ jáde báńkọ́gbì ìròyìn bọ̀ ń bẹ̀ tẹ́gbẹ̀lẹ́kùnrin rẹ̀.
0: ìròyìn eléyìí náà ló ń sọ wípé ọwọ́ ba àwọn méjì kan eléyìí àti wọ́n lọ rèé kọlu ilé kan lóru gànjọ́ wọ́n lọ rèé kọlu àwọn ẹni yìí wọ́n kólé wọn wọ́n ṣe wọ́n bí ò ṣe dà wọ́n ní ṣùgbọ́n o ọwọ́ bá wọn ní ìpínlẹ̀ Bauchi àwọn méjì ni o àfọlé onílé náà ni wọ́n pè wọ́n o wọ́n ni wọ́n ti ń wò kóríkó lákàtà àwọn ọlọ́pàá báyìí ìwé ìròyìn the punch náà ló gbé.
1: ó dára lọ́dọ̀ tèmi ń bí mo tún tajú kán bẹ́ẹ̀ ni mò ń wo àkọlé ìròyìn gbáǹkọ́gbì èyí tí ó ń wò mí tèmi náà ti ń wo tó dọ̀rọ̀ lókunmí àìlókun yìí o wọ́n ní rí pẹ́kẹ́tọ̀ ayédèrú kan lọ́wọ́ tẹ o ní ìpínlẹ̀ akwa ibom iṣẹ́ ọlọ́pàá ń wọ ṣe ló lọ rè kọ́ iṣẹ́ ọlọ́pàá ń wọ ṣe ló kàwé dépò bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́pàá ń wọ ṣe ó fẹ́ dáàbò bòlú ní tòótọ́ lóòótọ́ lànà tó tọ́ àtèyí tó sì yẹ tí wọ́n fi débẹ̀ èyí wá ti jẹ́ èèyàn tó bá sì ti pera rẹ̀ ní tí ọ̀jẹ́ á ti mọ̀ wípé iṣẹ́ ìjàmbá ló kù tí ó máa ṣe ọwọ́ tẹ o ògúlù tún bọ́
0: nú omi ọwọ́ tẹ o. tó wọ́n ní ìpínlẹ̀ Kano náà ló ti ṣe àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná eléyìí tó tó 30 níye nínú oṣù kẹfà ọdún yìí nìkan ṣoṣo nínú oṣù kan ni wọ́n ṣe àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná eléyìí tó tó 30 níye bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn 5 náà ni wọ́n bá àwọn ìṣẹ̀lẹ̀ náà lọ ní ìpínlẹ̀ Kano ìwé ìròyìn Daily Post ló gbé ròyìn ọ̀hún.
1: ó dáa tó èmi náà tún ń wò ròyìn kan mí báyìí o tó jẹ́ gbáǹkọ́gbì ní ọ̀sán tòní níbi tí wọ́n ní ilé ẹjọ́ ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí arákùnrin onítata gàràn kan ọ̀kadà ráìdà wípé kó tara ṣàṣà kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n kó máa lọ bẹ́ẹ̀ gbére sí ni ẹjọ́ tí wọ́n dá fún wọn dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún nítorí tí wọ́n ní ìyá lọ́mọ kan tí ń tọ́mọ lọ́wọ́ òun náà ló fipá bá ní àjọṣepọ̀ ìfipábánilòpọ̀ tó wáyé ní ìpínlẹ̀ akwa ibom tí ọlọ́kadà yìí náà ló sọ di ará ẹ̀wọ̀n tuntun àṣàǹtẹ̀ tí a rọ̀bà èyí tí wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ kó má sì ṣe padà wálé mọ́ o.
0: ìròyìn eléyìí náà ni wọ́n ní obìnrin olókoòwò kan náà ni ó mọ̀ àti bára rẹ̀ ní ilé ìwòsàn lẹ́yìn tí àwọn agbowó òde ní ìpínlẹ̀ Rivers tí wọ́n ṣe bí ò ṣe yẹ wọ́n ní wọ́n kọlu arábìnrin yìí ni wọ́n díyàjẹ́ ìdíyàjẹ́ yìí náà ló sì fi bára rẹ̀ ní ilé ìwòsàn ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn ọ̀hún.
1: ó dáa tó èmi náà tún tajú kan mò ń wo ìròyìn kan bí báyìí o wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan wáyé tó jẹ́ ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí ní ìjẹ̀bú-ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìtanáwádìí bí ìṣẹ̀lẹ̀ igan ṣe bẹ̀rẹ̀ bó ṣe wá di ti ń ṣẹlẹ̀ tí ẹ̀mí ẹni ń bọ́ sí Daily Post ló post ìròyìn náà.
0: ìròyìn eléyìí òun náà ló ń sọ ọ́ di mímọ̀ wípé àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà ni wọ́n ti ṣekú pa ògbóǹtagì agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ Zamfara bákan náà ni wọ́n sì rí dájú wípé wọ́n kápá ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Katsina wọ́n ní ẹnìkan tó jẹ́ ọ̀gá àwọn agbésùmọ̀mí òun náà ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún ni wọ́n mú balẹ̀ ìwé ìròyìn the nation ló gbé ìròyìn náà.
1: eléyìí tó jẹ́ kásọ̀ láyọ̀ gbáǹkọ́gbì ìròyìn lọ́sàn-án tòní náà ló ń kà sóde wípé kó máa dín o ní 5,000+ àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Gombe tí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tó pèsè àwọn ohun èlò irinṣẹ́ lóníranran lórí oko gbogbo fún o pé kán máa fèyí kan ma fi mu ise won di rorun ah punch lo gbe jade kaso layo idunu osubu layo fun awon agbe ni ipinle gombe ni iroyin bade o
0: to won ni pe ile ise olopa ni ipinle delta na ni o ti ja irawo awon olopa meji kan wa sile lori wipe won fi pos igbowo
1: ah won fi so jade kaye gbo
0: o na nu won fi pos igbowo
1: owo kini
0: ah mi banko gbi ni baba ti denu banko gbi tan lekunrere
1: owo ise mi
0: bi won taja ni ko ye mi ora won tin taja ni ma fi pos igbowo ko yo pos jade ni o ya emu kadi ni wa
1: a vele lele go je dundu ego se je dundu atanyo ni gba si
0: abi
1: ati pe gugun ke ja karapa ka je owo arorun ti ba nto be po gbona a je pe edi ni
0: arorun keke
1: olopa ti ba osusu ti n fi pos igbo lowo awon ero ni rona edi lo mu
0: too loud
1: eh o to o loud ni koda canadian kun e je loju oja ta ba pada de ka bo sinu agba mi iroyin ni gba nko gbe le mu won
0: e ku kale
2: Gbàǹkọ́gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Babe, why are you frowning for me now?
4: Come and make noodles for me.
3: Hey, this woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira wartime installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
7: Airtel.
8: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
8: Me and Maggi, so good together.
11: In the West Midlands Communications Calendar, the month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Happy 19 years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. The 87th birthday celebration of the Akeni Olubadan of Ibadanland, Oba Mujtala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. Guest lecturer, a former police chief and criminologist, Just Watch Out. Chairman of the day, Mr. Biodun Ladipo, Four military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July 2026, at Trenchard Hall, University of Ibadan, 11 a.m. is the time. Attendance is free. Splash FM at 19. It's time to start.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchard Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Babe, why are you frowning for me now?
2: Woman, make noodles for me.
1: This woman. Okay, how do you want it?
2: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: Bankogbi. Bankogbi iroyin. Iroyin agbosogbanu.

0: ok now ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́gbì ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ tí a máa já wọn kalẹ̀ bí àpò ẹ̀wà fún yín o bí àpò èrè punch ló gbé eléyìí jáde a ti mú àkọlé rẹ̀ lẹ́ẹ̀kan wàyí o ẹgbọ́n ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kaduna ni wọ́n ti gbé àwọn mẹ́fà kan tí wọ́n pè wọ́n ní afurasí o lórí ẹ̀sùn ìdẹ́mi àwọn méjì tí wọ́n jẹ́ arìnrìn àjò kan légbodò tó jẹ́ pé ń ṣe ni wọ́n sì wọ́n mú fún àwọn ajínigbé gbowó ní abúlé kan tá a mọ̀ sí gidan kalu ní birnin-yero eléyìí tó jẹ́ kìlómítà díẹ̀ náà ni láti maraban jos maraban jos ní ìjọba ìbílẹ̀ ti igabe ní ìpínlẹ̀ kaduna àwọn méjì tó fara kááṣá ọjọ́ burúkú èṣù gbomimu yìí wọ́n ní náà ni wọ́n ń ṣèrìn àjò bọ̀ o lórí tata gan ni wọ́n sì wà wọ́n ń lọ sí tudun wàdà ní zaria léyìí tó sì jẹ́ pé wọ́n ní bíi baba ékeré wọn kan tí ara rẹ̀ ò yá ó náà ni wọ́n lọ rè é ṣàbẹ̀wò sí kí ìṣẹ̀lẹ̀ aburú yìí kó tó ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí wọ́n ní àwọn olùgbélágbègbè ọ̀hún ni wọ́n rí wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fura sí wọn lẹ́yìn èyí tí wọ́n ní wọ́n rí àwọn méjèèjì ọ̀hún tí wọ́n gbé alùpùpù tata gànán wọn tó jẹ́ tuntun tí a rọ̀bà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gùn káàkiri o kí ni wọ́n rí eléyìí sí gbàjarè ni àwọn ará agbègbè náà ké tí wọ́n sì ń pariwo ọ́lẹ̀ ọ́lẹ̀ ọ́lẹ̀ kí wọ́n gbọ́lẹ̀ láúsá náà.
1: Gbàdáwò.
0: Gbàdáwò! Chief! Chief! Chief Kashem! Chief Ole Kariam go! Chief Ole Kariam go! Tí wọ́n sì ń pariwo ọ́lẹ̀ rè àti gbé àkàdé àwọn ọ́lẹ̀ rè àwọn eré àkàdé tuntun àwọn méjì rè àwọn anímejì ọ́lẹ̀ ni àwọn eléyà kọ́mọ tí wọ́n wá káàkiri wọ́n pariwo. Inú wa bí àwọn tí wọ́n ń bẹ ládùúgbò náà ṣe mọ̀ pé àwọn kankan ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ bí nǹkan ìfura sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó bóde láti ọ̀dọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ DSP Mansur Hassan wọ́n ní àwọn méjèèjì tá à ń wí yìí o nígbà wọ́n rí pé ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo olè lé àwọn lórí ẹyọ sọ́kà nàbáyà gbé tata gànán lẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ni wọ́n fi sá wọ́n ní àmọ́ o tòun ti bí wọ́n ṣe wá ń gbìyànjú àti ṣe àlàyé fún àwọn tí wọ́n ń pariwo olè lé wọn lórí tó pé àwọn kà kí ń ṣe ọlẹ̀ àwọn kà kí ń jalè àwọn kì í ṣe àfọwọ́ra àwọn kà kí ń jalè wọ́n ní ẹ̀yìn igbá ni wọ́n yín ìgbàdo ọ̀rọ̀ náà sí létí àwọn aráàlú ọ̀hún o bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ń bẹ nínú àwọn kan lára àwọn tí èrò tínú ń bí ń bẹ̀ tí wọ́n padà sọ pé àwọn mọ̀ wọ́n wọ́n ní lílé ni wọ́n lé àwọn eléyìí náà o wọ́n ṣàpadà lé àwọn méjèèjì yìí ìkọlù tó burú lílù lálùpa tí ẹ̀mí fi bọ́ lẹ́nu wọn. Àwọn ọlọ́pàá sọ̀rọ̀ wọ́n ní ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá yún láti ẹkùn ti birnin-yero wọ́n ní náà ni wọ́n fèsì ní wàràǹṣe sà lẹ́yìn tí ìròyìn tó kàn wọ́n lára wípé ntí ó ṣẹlẹ̀ léléyìí o pápápá bẹ́ẹ̀ làwọn náà sì fi débẹ̀ àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún ni wọ́n ní wọ́n gbé ní pàpàjájá o kódà tó fi mọ arákùnrin kan ẹni tí orúkọ rẹ̀ ṣe abdullahi mokailu kigo gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn afurasí ọ̀hún tó jẹ́ pé a ò lè pè wọ́n ní afurasí mọ́ o nítorí tí wọ́n ti ṣe àpatẹnu jẹ́wọ́ wípé lóòótọ́ náà ni àwọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí tí wọ́n fi gbẹ̀mí àwọn méjì tí ò mọwọ́ mẹsẹ̀ tí wọ́n sọ wọ́n di èrò ọ̀run àṣàǹtẹ̀ wọ́n ní wọ́n ń bẹ lákòlò àwọn ọlọ́pàá báyìí o gbogbo akitiyan láti mú àwọn tó kù náà ni àwọn ọlọ́pàá wọ́n sì ń ṣàbí oògùn lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí tí wọ́n fi dẹ̀mí kò mọ́wọ́ kò mẹsẹ̀ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ légbodò gbáǹkọ́gbì ìròyìn ni a nírìnrìn fẹsẹ̀ sí àwọn ẹlẹ́rìí jọ́nà ó mà ṣe o ó di sábàbí tó sọ wọn dará ọrùn àṣàǹtì.
1: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ enugu o ìròyìn eléyìí náà ló sì ń jáde láti akátá iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ibi tó ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpapòdà ìǹṣẹ́pẹ̀tọ̀ ọlọ́pàá kan ọ̀mọ̀wé ikechukwu obodo ẹni tí wọ́n ní awakọ̀ kan náà ló gbẹ̀mí rẹ̀ wọ́n ní ó wa ọkọ̀ ní ìwàkuwà ó sì ṣekú pa ọlọ́pàá yìí ó sì sá lọ ní ìpínlẹ̀ enugu wọn ni olóògbé náà ló jẹ ọmọwé nípa ìmọ ẹkọ ìgbésí ayé philosophy. Nípa
2: àròjinlẹ̀
1: eléyìí eléyìí tán ló wá láti agbègbè Npologo ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ní tó sì wà ní ẹ̀ka eléyìí tó mójútó ààtò gbogbo ní olú-iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Enugu ọ̀hún eyín ni títí di àsìkò tí ọlọ́jọ́ fi dé ọ̀hún. Wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu SP Daniel Ndukwe náà ló sì fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ìlú Enugu. Ndukwe jẹ́ kó di mímọ̀ wípé ó ti ṣe pàtàkì láti tàn mọ́lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri wípé ọ̀gá ọlọ́pàá ọ̀hún náà ni ọkọ̀ àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n máa ń tọ̀wọ̀ wọléra wọn lẹ́yìn náà ló ṣe kú pa ọ́. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún kò sì sọ àsìkò àti agbègbè ibi tí ìjàmbá ọ̀hún tó ti wáyé. Ó ní ṣùgbọ́n o àwọn ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà fínífíní bẹ́ẹ̀ sì ni àwọn sì ń ṣe ìwádìí lórí ẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó bá tún yọjú látara ìpapòdà ọlọ́pàá yìí náà làwọn ó tún máa bún àwọn aráàlú gbọ́. Wọ́n ní nígbà tí ó wá ń dárò olóògbé ọ̀hún Ndukwe ó ṣe àpèjúwe ẹni náà gẹ́gẹ́ bí ẹni tó ti fi tọkàntọkàn sí ìlú rẹ̀ nípa iṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń ṣe tí ìpapòdà rẹ̀ yìí ń kọ́ tó sì jẹ́ ìbànújẹ́ ńlá fún iléeṣẹ́ ọlọ́pàá. Ó ní ṣùgbọ́n o àwọn ó sì mọ tẹ̀síwájú pẹ̀lú ìwádìí eléyìí tó gbọ́ngbọ́n dáadáa. Gbogbo ẹnikẹ́ni tí ó bá sì lọ́wọ́ nínú ìpapòdà rẹ̀ yìí náà ni ọwọ́ ó bà. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
0: Ó dáa tó èmi náà tún tajú kán mò ń wo ìròyìn kan bí báyìí o Punch náà ló sì tún gbé jáde. Míhùn ìlíyẹ gbẹ̀ǹkan sáré mú àkọlé ìròyìn eléyìí ṣá live update bó ṣe ń lọ. Wọ́n ní ààrẹ Trump sọ̀rọ̀ wípé ẹ ò gbọ́ ceasefire over after US and Iran trade strikes.
1: Àtúpẹ́.
0: Tọ́.
1: Wọ́n ṣáàtì wọ́n ti sí Hormuz. Strait of Hormuz.
0: Ṣùgbọ́n ceasefire over tí wọ́n ń sọ yìí ìtumọ̀ ceasefire ni wípé adáwọ̀ ra lọ́wọ́ kọ́ ìfẹnukò láti dára lọ́wọ́ kọ́ wọn ni ó ti pin. Ṣùgbọ́n tó máa ní ó ti over. Ìyẹn ni wípé
1: ó ti parí.
0: Ó ti pin ṣé kìí ṣe pé àtúnṣe fẹ́ jókòó àdéhùn mi.
1: Wọ́n ti fẹ́
0: lọ
1: ọ̀rọ̀ jóná ni.
0: Ó bẹ́ ta o torí ceasefire over ṣé those ceasefire continue ló fẹ́ kọ́ ọ́ dá tó Punch ló gbé eléyìí jáde ṣáá níbi
1: 20. Má bínú ọ̀pẹ̀lẹ̀ èmi sì ń sọ lórí ara gbàǹkangbì náà lélẹ́yìí.
0: Gbàǹkangbì
1: wọ́n ti sí Hormuz o.
0: Hormuz.
1: Strait of Hormuz. Wọ́n ti sí ó ti ń lọ bí ó ti lé lọ́sẹ̀ kan
0: báyìí. Ó ti lé lọ́sẹ̀ kan báyìí.
1: Epo wo wálẹ̀ o.
0: Àwọn
1: kàmbà. Gbàǹkangbì ni o.
0: Àwọn kàmbà ni kò.
1: Gbàǹkangbì ni o. Epo wo wálẹ̀ o.
0: O tún àmọ́ tó yà mí lẹ́nu. Ilé epo kan ń bẹ tí n bá ti sọ́bà ẹ̀ yóò yí ọ. Ilé epo abilékọ. Ilé epo abilékọ yìí wọ́n ń gba epo tààrà látọ̀dọ̀
1: Dangote. Bẹ́ẹ̀ni.
0: Náà tẹ bá dé àwọn agbègbè kan wọ́n ta ní ọ̀tàlẹ́ ní ẹgbẹ̀fàdínmẹ́wàá.
1: Ẹ̀sọ́ ní tí ó yẹ wá.
0: Ọ̀tàlẹ́ ẹgbẹ̀fàdínmẹ́wàá.
1: 1,160.
0: 1,150. Wọ́n tà bẹ́ẹ̀ níbì kan. Tẹ bá tún wá dé bòmí 1,163.
1: Bẹ́ẹ̀ni.
0: Ilé epo abilékọ.
1: Ìkọ́sẹ̀ tí wọ́n wà níbi tí ẹ̀gbẹ́ títí ẹ̀gán
0: wà.
1: Èyí wọ́n tà ní 1,107.
0: Àwọn tí ọba sọjọ́ gan. Sórí ilé epo alálùbáyé ká làwọn.
1: Àwọn yìí wá ta ní 1,107. Ẹ̀yin tẹ́ wá ń jẹ́ tàbí ilé kan tó yẹ ká tẹ̀.
0: Tó yẹ ká tó gbádùn.
1: Bẹ́ẹ̀ pẹ́gbà tí wọ́n padà dé torí wọ́n ti sọ pé wọ́n kú tẹ́lẹ̀. Ìgbà tó ń jí padà.
0: Ọpẹ́lọpẹ́.
1: Ìgbà tó ń jí padà. À ń wò wípé tọ́ ọ̀rẹ́ ẹ̀ pé olùtùnú kan tún ti dé nù wò.
0: Kọ́ńfọ́tà.
1: Wọ́n wá tún gbé tiwọn.
0: Ẹ wá dé bí lógun lógun.
1: Gbogbo tèmi sáà ni wípé.
0: Adaba. Ní ti ń ta tiẹ̀ ní 1,120 báyìí.
1: Bẹ́ẹ̀ ni Adaba bẹ́ẹ̀ ni kò lè yí ọ. Ẹ máa forí rò.
0: Torí wọn sanwó ìpolówó.
1: Àtẹnu tó ń tà ní 1,170 àti 160 àti 150. àti 147 ó yẹ ti wálẹ̀ jù báyìí.
2: Ó yẹ kó ti wálẹ̀ jù
1: báyìí. Ó yẹ kó ti wálẹ̀ jù
2: báyìí. Àwọn pààrọ̀ agbára.
1: Kí ló dé tó jẹ pé bó bá sì ti wọ́n báyìí? Ọlọ́run ọlọ́run ni jó wọn mọ̀ yóò mọ̀ wálẹ̀ sí ni láti lédùmọ̀ rẹ̀. Àmọ́ bó bá ti gbẹ́ nu ókè pínpá ẹ̀ wọ́n ò sì sáré yìí.
2: Wọ́n ràn ju kalẹ̀
1: ni. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀
2: gan? Ṣé ẹ̀ ṣe kí ara yín ṣé ẹ máa róye àwọn kankan tí mo ń ṣẹlẹ̀ sẹ́yìn náà ṣá? Àfọ́fà. Àfọ́fà ni ó sì pèkúté ilé. Ó jẹun tó yó tán ṣọ́rọ́ṣẹ́ polóńgbò.
1: Àgbẹ̀ ẹ̀ mọ́ bínú.
2: Èmi ò bínú.
1: Ẹ má ṣe pé àmọ́ ilé ìtẹ̀ ẹ̀sẹ̀
2: mi. Mi ò ṣe pé kó tẹ̀ sí pé inú ọ̀rọ̀ tààrà tààrà àgbọ́dọ̀ ṣí pé.
1: Àdúrà ni.
2: Ó dá ìròyìn kan tún lélẹ̀ yìí o. Méjì náà làdúrà ní tààfẹ́ àti tààfẹ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní àjọ tí ń gbógun ti gbígbé àti ìlò egbògi olóró tá a mọ̀ sí National Drug Law Enforcement Agency NDLEA. Náà ni owó ti tẹ àwọn 142 kan tí wọ́n ń ṣe òwò fàyàwọ́ oògùn olóró ní ìpínlẹ̀ Edo. Bẹ́ẹ̀ sì rèé odindi kílò 4,495 àti pẹ́ńpẹ́sẹ̀ rẹ̀ tó jẹ́ oògùn olóró bẹ́ẹ̀. Òun náà ni wọ́n ní wọ́n gbà lọ́wọ́ wọn, tánṣẹ́bùrú gbà lọ́wọ́ wọn nínú oṣù kẹfà ọdún tá a wà yìí lásán. Ẹni tí ṣe adarí ẹ̀ka eléyìí tí ó ń mójútó gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìfurasí gbígbé oògùn olóró, Commander of Narcotics Yun Michel Ofoyeju. Náà ló ń sọ di mímọ́ nínú ọ̀rọ̀ tó bóde wípé ó dín di oko igbó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kúkúlè. Òun náà ni àwọn bàjẹ́ o. Oko igbó. Oko igbó. Oko igbó farm. Igbó farm. Wọ́n ní ó ṣe lálàyé pé àwọn 142 náà tí wọ́n jẹ́ ẹni à ń fura sí ni wọ́n máa ń ṣòwò fàyàwọ́ oògùn olóró wọ̀nyí o. Léètà sì rí ọkùnrin 24 àti obìnrin 18 nù wọn. 24 males and 18 females. Wọ́n ní ọwọ́ tẹ̀ wọ́n lásìkò ìfumúfilẹ̀ àìka ọlọ́tẹlẹ̀múyẹ ti àjọ náà. Ofoyeju ṣàpèjúwe oṣù kẹfà gẹ́gẹ́ bí oṣù tó lapa púpọ̀ nítorí wípé níṣe làwọn túbọ̀ jáwé sóbì nínú ìgbìyànjú àti dáwọ́ gbogbo à ń gbé oògùn olóró àbẹ́à ń lò láti dá a dúró tó ń ti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oríṣiríṣi ètò tí ó ń lọ ní ìrántí àti àìṣayẹyẹ ti àyájọ́ ìgbógun ti ìlò oògùn àti àṣìlò oògùn olóró eléyìí tí máa ń wáyé lágbàáyé àti ṣíṣe fàyàwọ́ rẹ̀ International Day Against Drug Abuse and Illicit Trafficking. Wọ́n ní tọ́ ní orí ti abala ìfẹ̀sùnkànni Ofoyeju sọ̀rọ̀ wípé àwọn ìfẹ̀sùnkàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kan náà ni ó wáyé nínú oṣù kẹfà tí a lò kọjá lọ yìí nínú ìfẹ̀sùnkàn tí wọ́n sì gbé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́. Kódà wọ́n ní ẹjọ́ mẹ́ta mí ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n gbére ilé ẹjọ́ látara bẹ́ẹ̀ o. Ó wá ń tọ́ka wípé àwọn ẹ̀sùn lóríṣiríṣi bíi 89 òun náà ni wọ́n fi gígún lọ́wọ́ báyìí o. Tí ó jẹ́ pé wọ́n ń dúró de gbígba ìdájọ́ àti ìpẹ̀jọ́ lé lórí ní ilé ẹjọ́ gíga tí ń bẹ ní Benin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Edo.
1: Ó dàá jẹ́ kasáré dọ́dọ̀ bí ń bọ̀.
2: Yep.
1: À ń bọ̀ àìlọ.
2: Kò kalẹ̀.
3: Báńkọ́gbì. Báńkọ́gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
7: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. ẹsẹ̀ gírì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀sùn fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
8: Iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan Free Dettol Energy 500 naira péré ni láti ẹ lónìí. Free Dettol Energy darí ìṣàkóso rẹ.
9: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
10: tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry.
11: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
12: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
13: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
12: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
13: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
12: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Offer valid while stocks last.
12: Me and Maggi, so good together.
3: Báńkọ́gbì ìròyìn àgbọ̀sọgbà nù.

0: ẹ káàbọ̀ padà àgbáǹkan gbìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Delta. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta náà ni ó ti já ìràwọ̀ àwọn ọlọ́pàá méjì kan tó wà ní ẹkùn C eléyìí tó wà ní Àsàbà C division òun náà ni wọ́n pe o. Wọ́n ní lẹ́yìn tí wọ́n jẹ̀bi ìtàpá sí òfin iléeṣẹ́ náà nípa mímọ lọ́ni lọ́wọ́ gbà àtàwọn ìwà míì eléyìí tó lòdì sí òfin iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní jíjá ìràwọ̀ wọn wálẹ̀ yìí òun náà ló sì wáyé látara fọ́nrán kan eléyìí tó ń jàràn lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń fi ẹ̀rọ tá a máa fi ń gba owó tá a mọ̀ sí POS níbi tí wọ́n ti fi ń gba owó nínú iléeṣẹ́ ọlọ́pàá gangan lọ́fíìsì wọn. Wọ́n ní alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Yemi Oyeniyi òun náà ni ó sì ṣe ó ní wípé kí wọ́n ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n sì mú wọn lọ sí iwájú ìgbẹ́jọ́ ní ìlànà ti iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní látara ìwádìí tí wọ́n ṣe òun náà ni wọ́n sì fi rí dájú wípé Inspector Augustine Jeremiah àti Corporal Miracle Ehirim náà ni wọ́n jẹ̀bi ìlòdì sí òfin iléeṣẹ́ ọlọ́pàá ìlọ́nilọ́wọ́gbà àti títẹ́ńbẹ́lú òfin eléyìí tó gbé iléeṣẹ́ náà ró eléyìí tán ló tàpá sí òfin iléeṣẹ́ ọlọ́pàá tọdún 2020 gẹ́gẹ́ bí ara ìdíyàjẹ́ fún ìwà tí wọ́n wù ọ̀hún. Wọ́n ní Inspector Jeremiah òun náà ni wọ́n sì já ìràwọ̀ ti tẹ̀ wá sílẹ̀ sí ipò sájẹ́ǹtì nígbà tí wọ́n já ìràwọ̀ ti Corporal Ehirim wá sísàlẹ̀ sí ipò ti Constable. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún yìí níbi tí fọ́nrán ọ̀hún ti ń jàràn lórí ẹ̀rọ ayélujára tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́rìí tí wọ́n sì ń pariwo pé kò tiẹ̀ wá sí tìjú mọ́ POS lẹ tún fi ń gbowó nínú ọ́fíìsì ẹ mọ́ bó kọ́ wa jẹ́ lórílẹ̀-èdè àgbáyé. Wọ́n ní ariwo yìí gangan òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá náà lórí tó sì fi ní pé kò ní dá ẹ jẹ́ ká ṣe ìwádìí tí wọ́n sì ní wípé wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀hún. Nígbà tó wá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ ọlọ́pàá Oyeniyi ni pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fara mọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ mọ tẹ́ńbẹ́lú iṣẹ́ náà ní orílẹ̀-èdè nígboro àgbáyé. Bẹ́ẹ̀ sì ni mímọ lo POS yìí wọ́n ti fòfin dé tipẹ́tipẹ́ kí ló wá tún dé táwọn kan tún wá ń ṣe àmúlò rẹ̀ èyí ò ní wípé wọ́n tàpá sí òfin iléeṣẹ́ ọlọ́pàá. Ó wá ṣe ìkìlọ̀ wípé kò sí ọlọ́pàá kankan tí wọ́n fún ní àṣẹ láti bèrè owó lọ́wọ́ aráàlú lábẹ́ bí tí wù ú mọ̀ kò sí ọlọ́pàá kankan tó gbọ́dọ̀ ní òun fẹ́ gba owó fún nǹkan báyìí àbí nǹkan báyìí àbí nǹkan báyìí láìsọ síbítù. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn ọ̀hún.
1: Torí kò sí ọlọ́pàá kankan tó sàn. Mo kàn rántí orin London àbí sí Gbẹ̀ngà Adébóyè. Ibi wọn ti kọ́ṣẹ́ ń wẹlẹ́ tán ní ẹ̀rín pẹ̀kẹ́ ọ̀gá wa I am laughter.
0: Ókè o. Èmi lè ṣe ọlọ́pàá ẹni tí wọ́n sọ
1: ni. Òun náà ni mo ní I am laughter. Daily Post ló post gbáǹkan gbìròyìn yìí a ti mú àkọlé rẹ̀ lẹ́ẹ̀kan ó sì fẹ́ jọ ń tá a gbọ́ tán yìí torí bí kì í bá ṣe ìwà bí ìwà ayédèrú lẹ́nu iṣẹ́ ọba náà èyí ṣe téèyàn ń ṣe tó lòdì sí ìlànà iṣẹ́ lódífá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom o tí wọ́n ní ọwọ́ tẹ arákùnrin kan rìpẹ́kítọ̀ ayédèrú rìpẹ́kítọ̀ ọlọ́pàá Precious Joseph lorúkọ rẹ̀ jẹ́ o wọ́n gbé lórí ẹ̀sùn pé ó fira rẹ̀ pin tí ò jẹ́. Àtẹ̀jáde ọ̀rọ̀ kan bóde látọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ DSP Timfon John ó sọ̀rọ̀ wípé lára ohun tí wọ́n rí gbà lọ́wọ́ ọlọ́pàá ayédèrú ọ̀hún òun náà ni fìlà àwọn ọlọ́pàá o bẹ́ẹ̀ sì tún ni bọ́tíìnì aṣọ ọlọ́pàá àti àwọn nǹkan bí àmì àrokò àpẹẹrẹ ọlọ́pàá tí mo wà lára àwọn ọlọ́pàá ọ̀hún ó gàlágà jù kódà wọn ní àwọn tó jẹ́ bíi àmì àbí àrokò àfinihàn gẹ́gẹ́ bí ipò rìpẹ́kítọ̀ yẹn inspector rank badges òun náà ni wọ́n rí lẹ́yìn ọ̀dọ̀ ayédèrú ọlọ́pàá yìí o, kódà tó fi mọ́ aṣọ àwọ̀ bóoru tó jẹ́ ti àwọn ọmọ ogun lẹwa military camouflage sweater. Lára àwọn ohun tí wọ́n tún rí ń bẹ̀ lọ́dọ̀ rẹ̀ ibi tẹ́ ti mọ̀ pé ojúlówó múralẹ̀ ayédèrú lélẹ́yìí, òun náà ni fìlà tí àwọn adájọ́ agbẹjọ́rò máa ń dẹ̀hùn, lawyers wig, wọn tún mọ́ agbẹjọ́rò ńbòmí náà, àti àwọn bàtà eléyìí tó yẹ pé tẹkọwì, àwọn bàtà tẹkọwì desert boot wọn ni wọn rí eléyìí náà ń bẹ̀ o, àti àwọn onírúurú àwọn ìtamọ́ra tí ó jẹ́ ti àwọn elétò ààbò gbogbo yẹn security related accoutrement, eléyìí tí wọ́n fura sí wípé ń lò ó láti máa fi ṣe àwọn kò bófin mu iṣẹ́ tí sì fi ń pera rẹ̀ ní nǹkan tí ò jẹ ni. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀rọ̀ ṣe bóde wọn ni ìgbà tí wọ́n ní wọ́n béèrè ohun ìdánimọ̀ rẹ̀, wọ́n ní yẹlẹyẹlẹ báyìí, òun náà ni alákọ̀rí ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní wò ó ti ẹ̀ kọ́kọ́ mú káàdì, wọ́n ní àwa yẹlé rẹ̀ wò ó, wọ́n ní ló kọ́kọ́ náà síta, léyìí tó sì jẹ́ pé orúkọ rìpẹ́kítọ̀ Daniel kan ní bẹ́ẹ̀ ẹwẹ̀, wọ́n ní ìṣọwọ́ fèsì rẹ̀ àti ìṣe rẹ̀ náà ló bí ìfura ńlá o, léyìí tó sì mú kí àwọn ọlọ́pàá kan bẹ̀rẹ̀ sí ní ṣe ìtúlé ìtúká rẹ̀ wípé kí ló ṣeé ṣe kó ní níyẹ̀wò àbí ní ìkáwọ́. Wọ́n ní nínú ìwádìí ọ̀hún, òun náà ni wọ́n sì ti fi ṣe àwárí àwọn onírúurú ohun tá a ti sọ kalẹ̀, kódà tó yẹ mọ́ káàdì ìdánimọ̀ kan eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ti ọgbà ìtúnirọ Nigerian Correctional Service, léyìí tó sì jẹ́ pé ó túbọ̀ mú kí ìfura ó pọ̀ sígbà ìṣe ọlọ́pàá la rí, èwo wá ni ti ẹni tí ń ṣiṣẹ́ lọ́gbà ẹ̀wọ̀n kó tó wá di pé wọ́n hàn gbà gbogbo tó rọ̀ mọ́ òfin pátá, ọ̀ràn rẹ̀ lélẹ́ fẹ́ da ó sì da kọ̀ǹpilíìtì ni. Ọ̀daràn mọ́ràn tọ́yẹ̀yàwó sọ́jà lálẹ́

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trenchador tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchador nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Happiness gets sound for Nigeria. Now so it goes sound.
2: Oh, yeah, yeah, yeah. Carry your bride, John.
1: For 75 years, Coca-Cola done day inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. It don't say we still day gidigba.
2: You fit kiss your bride now.
1: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs. Specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
3: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
4: And this time, it's not just watching, it's watch and win.
3: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
5: StarTime's, enjoy digital life.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o, dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́ta rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ.
7: Jẹ ìgbádùn dẹ́ta rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
9: And this time, it's not just watching, it's watch and win.
8: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
10: StarTime's, enjoy digital life. And

0: Herbal Sunate, effective anti-malaria for all ages. Marketed by Genit Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Olùfẹ́ ìrìn àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
5: Dúró náà kó o tóra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: gidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
2: tàbí LND, NC. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
1: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Akọyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
5: Kò sí lọ́kọ̀ sán mi ẹ gángan mi yìí ti fẹ́ sọ rí.
6: Omi nira kó fi ọwọ́ gbà.
7: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.
8: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
7: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
8: Àfi bí ẹni wú bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 kan.
7: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
8: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa.

kà ní tòótọ́ kò jẹ́ agbóhùn àṣebè wọ́n tẹnu mọ fún wa lórí ètò yìí pé onírú ìṣẹ̀lẹ̀ ló ń ṣe káàkiri tó ń ṣe ní kàyéfì àmọ́ nínú ẹni àmì ìyọnú èèyàn. ohun tí elédùà ṣe bẹ́ẹ̀ fi pamọ́ sínú ayé iná ló ń jẹ́ káyé ó lè mọ tẹ̀síwájú. ìwà tòun ìṣesí tọ́pọ̀lọpọ̀ fi ń dẹrù ẹgbẹ́ ẹ̀ nù àbí àwọn nǹkan kan tẹ́lòmíì ṣe tó fi ń ba tẹ̀dẹ́ ẹgbẹ́ ẹ̀ jẹ́ òun náà ló ṣe bẹ́ẹ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ilé ayé ń tẹ̀síwájú ni o. ìdí rèé tí kálukú ṣe gbọdọ̀ ṣọ́ra mọ́ lákìyèsí tòun àfiyèsí ṣọ́nibárìn ṣọ́nibárẹ́ tó bá dá nǹkan pọ̀. ẹjẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a pè ní ohun ìkìlọ̀ níbi tá a ti máa ń kira wa ń lọ pè wá ṣàkíyèsí síra wa ń gbẹ́rẹ̀ pàkọ́ rán wa létí àwọn tó pọ̀ kì í lákàsí tó ń ṣe bẹ́ẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú nínú ìrìn àjò ayé. ẹjẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀.

0: kiri gbọnjugbọnju kaakakiri. Àríjàgbá tó ṣe bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dà yìí tó jẹ́ kí kinní kan tó rú fún bìkan, wọ́n pé wọ́n ò bá ń bẹ̀ kí nǹkan kan ó tó ṣẹ̀ lápá bìkan. Wọ́n pé wọ́n náà ni èéfín kan rú bìkan tí wọ́n pé kí wọ́n lọ wá omi tí wọ́n fi pa. Wọ́n pé tí wọ́n bá wà díẹ̀ ìwọ̀ wọ́n ò bá ń bẹ̀. Ayé kan ẹnìkan ni wọ́n náà fẹ́ lọ sójú ọjà. Ẹ já lọ sójú ọjà pàápàá tá a bá padà dé a láǹfààní àti tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀, mò ń bọ̀ wá.
1: 105.5

0: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you were built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you are built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.
1: Ngbogbo ti gbowo lori bayi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti ra mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 mílíọ̀nù náírà, 50 mílíọ̀nù naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: Ezungupho tsheshu ambethe ngbowa. Kuni Splash 105.5 FM. Ile fufu felele ni Louis Badombi. No leti lamfani ati mo gbomi. Lori tsuta pe ni Monica kuja gburun asebe. Pelu omo ba Mukaram atedotun asade. Abala ta wa yika tun lo soju oja. La pe ni ohun ikilo. Peter ti man pira wa sakisi. Timothy man so fun wa wi pe aye wa ni tooto. Aye be eyan si wa. Mo pe alagbara nbe ni tooto. Tumo ba si pe aye eyan la ye mo man wi fun wa be lori eto ye. Papa labala ita pe ni ba ohun ikilo. Pe aye leyan. Eyan na si laye ti nkan kan ba se nikan ti won ba pe aye nlo ba de be eyan ni won to ka si be ni eyan laye ni tooto mo si wi fun wa pe oniruuru ona laye ngba se eyan mo pe agbara wa tolohun bun awon eyan bu awon eyan kan ni agbara ti won fi mile aye logbologbo won wa be ni tooto ọpọ ò mọ̀ pé òun lágbára yìí ọ̀pọ̀ sì mọ̀ pé òun ni ọ̀pọ̀ lọ wá ni tó fi ń lò ó tó fi ń mi ayé lògbòlògbò a sì ṣe bẹ́ẹ̀ fi máa ṣiṣẹ́ tọ kádàrá àwọn ẹ̀dá kan a ṣe bẹ́ẹ̀ fi máa ṣiṣẹ́ tọ àkókò ilé ayé ẹnìkan torí àkókò tẹ́nìkan ó pé nǹkan kan gbọ́ nínú ayé òun àkókò tí agbára kan tẹ́nìkan fi ń fi ayé lògbòlògbò tágbára ọ̀hún dúró ṣẹ́ irú àkókò yẹn lẹni bẹ́ẹ̀ á pé òun gba ọ̀tún bẹ́ẹ̀ ni mo fi pé ohun tó pamọ́ sínú ayé pọ̀ gan-an àmọ́ tòun ti bẹ́ẹ̀ tá a fi ń kira wa ń lọ gan ni wípé àwọn nǹkan kan wà tí wọ̀n náà ò tún gbọdọ̀ fi kún ẹnìkan lágbára tí ó fi dà tó fi dáyé láàmú ẹnìkan lọ gba agbára kan tí ó fi dáyé láàmú ẹnìkan mọ agbára kan tí wọ́n ń lò tí wọ́n fi ń dalé ayé láàmú kí làwọn nǹkan kan tí wọ́n náà tún lè fi dara rẹ láàmú àbí tó fi ṣe bẹ́ẹ̀ lọ tira rẹ sẹ́nu ọkọ̀ lọ́dọ̀ ẹnìkan tóhun lágbára burúkú kan tí ó fi dáyé láàmú àwọn tá à ń kì wá ń lọ labala tá a pè lóhun ìkìlọ̀ ni tí mo fi pé alẹ́ yìí mo fi pé àkòrí fún ohun ìkìlọ̀ talẹ́ yìí mo pè ní ayé kan ẹnìkan ayé kan ni mo pè é pé ẹnìkan ni èyí tó lò náà lò ń lò yìí ni mò ń fún rere fún talẹ́ yìí o láti ṣọ́ra gan kò ti ṣọ́ bó ti lò ó má da àwọn ọmọdé yìí sínú wàhálà má sọ wọ́n dẹni tí wọ́n mọ̀ fọwọ́ sọ́gọ̀ wọn káàkiri nígbà tí wọ́n bá ti fi fìjòfìjòjò jọ̀nàjọ̀nà tó ń ṣe yìí nígbà tó bá ṣe bẹ́ẹ̀ tó fi dẹ́mi ara rẹ légbodò tó fi wá fi wọ́n sínú wàhálà má sọ obìnrin rẹ dẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ tì lọ́gọ káàkiri bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì púpọ̀ ohun tí mò ń bá wa sọ fún talẹ́ yìí àríjàgbá ṣọ́ra irú àkókò yìí kọ́ irú ẹni tí mo ń ṣe yanjú sí nǹkan káàkiri ṣọ́ra irú àkókò yìí kọ́ ẹ̀mí kan náà lo ní tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti já pàtì ó ti tán nìyẹn ó láti ṣọ́ra gan má tẹ̀lé ayé ọ̀hún ní gìrìgì torí ohun tó pamọ́ ń bẹ̀ ó pọ̀ gan mo fi ń kí ọ ń lọ fún talẹ́ yìí lẹ́ẹ̀kan sí pé ayé kan ẹnìkan ni o gbogbo mo lè gòkè mo lè sọ láti yàrá àbì kan bọ́ sí yàrá míì bọ́ sílé ìtura kan bọ́ sí míì ẹlòmíì ò tiẹ̀ dágbére ńlé mọ́ wọ́n tiẹ̀ ti wá mọ̀ ńlé gan wa pé kọ́lọ́hún bá ní ó padà dé ni ẹni pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ di síbi oníke wọn pé ànùmádàrò làwọn kan ń pè é aṣa àwọn kan ni o wọn pé bó ti àkókò tiẹ̀ mọ̀ ń dádì yín ọlọ́run jẹun ó tiẹ̀ padà rí wọn ni torí wọn ti wò ó pé bí wọn ò rí wọn lónìí ó ṣe ṣe kó jẹ lẹyìn ọsẹ kan wọn lọrọ rẹ ti dà bẹẹ mo ṣe ń kì ń lọ fún talẹ yìí wípé ayé kan ẹnìkan ni kò ṣọra o kì í dágbére ńlé o bá ti mú kan bí ní mú tọhún wọn pé bẹẹ lòmíì ń wọkọ lọ báyìí ojú ẹ bí ó ti ran wọn rẹ bá ti rí nǹkan kan tí ń jù fìrìfìrì lórí títì wọn ni yóò tó páàkì ọkọ nù won fi pe enikan jo ni igbe lati badan bi ni nkan bi ago meje o ri nkan kan to nju firifiri o si se be park oko o si gbe o si kori e sona olorin loru gojo ko wi fe nikan le o aya nbe nle omo nbe nle gba o se be dohun tolohun ni kiri aju na mo yi ba mi mo lowo to pada de lo sese nlenu ati wi fa won re ni gbogbo won gbari mu pe nitori kia ni aye kan enikan ni o lati sora gan emi kan na ni o to ba ti se be to ba ti bo ti pari niyan wahala kan sele nbi kan iwo lo kokko sare girigi to lo be wa koko yi ko mo se be mo ku awon ara abi sinu wahala o se pataki kupo ohun ti mo nso fun wa yi okunrin laye ntoto obirin laye omode si laye agbalagba laye bene amo ohun ti wo na mo ku bara re ni wahala la n pe o pe ko debo yi se afaro gbogbo awon ohun to ti e ti gbe kari yi nko gbogbo ogbin oju to ti file aye e yi se yi nko gbogbo wahala isasoke sodo o taja kan raja kan lo be nikan se nkan kan bi kan to firi torokobo gbogbo awon ohun to ti de mole yi nko gbogbo ileiwe to ti lo yi nko gbogbo awon eleyi to si lafosunsun pe o si fe ka si yi nko nje o ti e ma ranti ni gbogbo igba nje ise to nse to lafojusun pe laarin odun marun o debi baye laarin odun meje o debi baye nje o ti e ma ranti ni gbogbo igba ko to bere si ni gbe igbese ati awon rin buku eleyi to mo rinun tene kan o si le bo so ko gbo gbo ta le ibi mo se nki o lo ye o se pataki pupo aye kan enikan ni jo mo ruki lukun aya eni gbogbo gba iyen be fun tabala ta pe ni ohun ikilo futa leyi eja tesiwaju sa tun fe loju oja eja loju oja ta ba pada de a tesiwaju e ku kale e ma yi kuro ni kan ni splash 105.5 fm
1: splash fm 105.5

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ngbobot gbowo lori bayi. ₦500. ₦500. Ko kan kankan lati ra mo.
2: Baba lo so be fun e ore wa.
3: Emi ma ti toka.
2: Pẹ̀lú ₦500, ₦500. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní ₦50,000,000, ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 100,000.
4: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lè mí ṣe lè ta?
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó o ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
5: Every beautiful home begins with beautiful furniture. The LifeMate Furniture Special Offer Festival is now on. Visit any LifeMate showroom nationwide and shop our exclusive special offer products for your living room, bedroom, dining room, office, kitchen, and more. Don't miss this opportunity to bring home the comfort, elegance, and quality your family deserves. For inquiries, call 081-2000-6000. LifeMate Furniture, your LifeMate forever. Terms and conditions apply.
6: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yéè, mo gbé o, dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
7: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Now more rich chicken taste, more enjoyment and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
8: Me and Maggi, so good together.
11: Flash FM 105.5.

0: ẹ̀ṣẹ̀ ohun púpọ̀ tẹ́ ẹ ṣùwà ń bẹ̀ tẹ́ ẹ gbọ́ wa.
1: Ayé tọ́tọ́, ayé màlẹ̀.
0: Ẹ̀sìn kí àwọn èèyàn wa tí wọ́n wà lórí Facebook tí wọ́n ń wò wá. Kìtìkìtì bá ti mú ètò yìí wá. Olóyè Olúṣẹ́gun Àyánkọ́lá.
1: Bí o bá ṣorí ẹni.
0: Wọ́n kí wa lórí Facebook.
1: Ayé tọ́tọ́, ayé màlẹ̀.
0: Ọ̀gbẹ́ni Imáfojè Peter.
1: Ìlàjì wa ṣayé yìí sí o, kò yé mi.
0: Lórí Facebook àwọn náà ń kí wa. Abala tá a bọ́ sí ń la pè ní bá mi tán ṣòro mi tá a ti pé kẹ́ fi tó wa létí ohun tó bá ní ṣe pẹ̀lú fanfa lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrin ẹ̀yìn àtẹnìkan. Abẹ́nìkan dúnkò kò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágba yín lójú. Ẹnìkan wà kò tọ́ lágbègbè yín ẹnìkan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. Ẹ̀yin bára yín ní koríta kò yé mi mọ́ iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Làpẹ́ kẹ́ fi tó wa létí fún tabala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. Ọ̀rọ̀ tó ti darapọ̀ mọ́ wa lábala yìí náà wọ́n ti wá jẹ́rìí lórí ètò yìí tòun ti wípé gbogbo ohun tí wọ́n mú wá tí wọ́n fi tó wa létí làgbé àwọn ìgbésẹ̀ tó tọ́ lórí ẹ̀ tí àwọn nǹkan náà sì yanjú gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ gan. Ẹ̀yin náà láǹfààní àti ṣe bẹ́ẹ̀ má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó tí ẹni tó ti ń ṣe ohun tó tọ́ tí ó fi ṣe bẹ́ẹ̀ di ẹni tó ń ṣe àìtọ́. Kò má ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ tó ń dùn ẹ́ sí abẹ́ aṣọ gẹ́gẹ́ bí yóò bá ṣe máa ń wí. Nọ́mbà tẹ́ pè sí rèé 070-6623-5262. Tẹ̀yìn bá wà lórí WhatsApp nọ́mbà yẹn kan yẹn náà ni kẹ́ fi bá wa sọ̀rọ̀ ńbẹ̀ ẹlẹ́ tí àtẹ̀jíṣẹ́ ẹ lè fi ohùn ránṣẹ́. Ẹ sì lè pè pẹ̀lú 070-6623-5262. À ń retí àwọn àlejò lórí ètò yìí lálẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ́ rí òjò yìí ló fà á. Ó ṣeéṣe kí wọ́n darapọ̀ mọ́ wa lọ́jọ́ mẹ́jọ lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. Nọ́mbà yẹn ni kẹ́yìn náà pè á fún yín láǹfààní àti wá sórí ètò. Ohun tó bá jọmọ́ fanfa láàrin ẹ̀yìn àtẹnìkan lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan dúnkò kò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágba yín lójú ẹnìkan wò wá kò tọ́ lágbègbè yín ẹnìkan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. Abẹ́ ẹ̀yin tiẹ̀ bara yín ní ìkóríta kò yé mi mọ́. Gẹ́gẹ́ bí mo ṣe wí ṣáájú lẹ́ẹ̀kan tí wájú ò ṣe lọ tẹ́yìn ò ṣe padà sí mọ́ pokùnso mọ́ pò lọ bẹ́lúdò. Ǹjẹ́ bá ń là kọjá gan ẹ̀fì tó wà létí lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi.

0: àìláǹfààní àti gbóòórùn ibi lára ṣebí. Àìláǹfààní àti gbóòórùn ìka lára ìka èèyàn.
1: A ò lè dáṣe ibi mọ́
0: ẹni. Àìláǹfààní àti gbóòórùn ohun tí wọ́n ń pè ní àbòsí lára alábòsí.
1: Bẹ́ẹ̀ ni mo ṣe ní ìka tó.
0: Nítorí mo pé ìwà tóhun ìṣesí iná ìlọ̀nà kan tẹ́lòmíì ń gbà tó fi ń ṣe láàbì sí ẹ̀dá ọmọlàkejì ẹ̀. Ìṣesí ni.
1: Mímú bá ní ká ní. A ò bá máa mọ̀.
0: Orúkọ tẹ́lòmíì gbé sórí ńlọ̀pọ̀ fi ń wò ó tí wọn ò fi lè mọ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ gan.
1: Imú ní ká o.
0: Ọ̀pọ̀ apéwọn àáfàá. Ọ̀pọ̀ apéwọn wòlíì. Ọ̀pọ̀ apéwọn pásítọ̀. Ọ̀pọ̀ apéwọn pastress.
1: Bọ́kọ bá ń ṣayá.
0: Táìtò tí ọ̀pọ̀lọpọ̀ gbé sórí yìí ni ò jẹ́ kọ́pọ̀ ẹ̀dá fura. Àti tètè mọ̀ gan wípé ta gan lòrúurú tí ń doko lóko rú.
1: Ka o orin.
0: Ta ni ìka tó ń bẹ nú èèyàn.
1: Tipẹ́tipẹ́.
0: Jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ tẹ́lòmíì ń lọ ládùúgbò ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ pé òun gan nìkà tó ń bẹ nú àdúgbò bẹ́ẹ̀.
1: Bá sọ kó tó pé ká ṣe bí yóò ṣíwọ̀ iṣẹ́.
0: Wọ́n pẹ́ lòmíì lawọ́ gan bẹ́ẹ̀ rí láàárọ̀ yóò bówó fún yín bẹ́ẹ̀ rí lọ́sàn-án yóò bówó fún yín.
1: Ilé pòṣì kan ní. Ọlọ́run bá sọ kó tó pé tẹ́ni bí yóò ṣíwọ̀ iṣẹ́.
0: Kí ni gan ọ̀nà wo gan ló gbàrówó ọ̀hún. Irú owó wo gan ni irú owó tó ná gan.
1: Imú ní ká o.
0: Ọ̀pọ̀ ẹ̀dá ńlọkọ tó fẹ́ sílé ò já mọ́ nǹkan lójú ẹ̀ mọ́ torí ẹnìkan ti ń tẹwọ́ gbìràngbìrà ń bì kan.
1: Ẹ kú ara fún.
0: Ní pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni.
1: Ẹ̀rọ fi ọjọ́ ìgbẹ̀yìn o.
0: Yí ni ìsàlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ kí wọn ó ṣàmọ̀ gbà yìí náà ni wọn pé bàbá rere bàbá sà.
1: Ìrántí ọjọ́ ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ máa rántí. Imú nìkà o. Imú nìkà.
0: Inú mọ̀lẹ́bí nìkà wà nígbà míì tó ń fi mọ̀lẹ́bí ọ̀hún lògbòlògbò.
1: A ṣe bímọ. Ìṣẹ̀dàgbà wá o.
0: Iléeṣẹ́ kan ńlọ̀dájú kan ìka kan wà tó ń ṣe bẹ́ẹ̀ tó ń fi gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ń ru iléeṣẹ́ bẹ́ẹ̀ tó ń fi wọ́n lògbòlògbò.
1: Ẹni tó tún yọ ni.
0: Ìka ni.
1: Yorí wọn rí. Ìka o. Imú.
0: Àwọn ohun tó pọ̀lọpọ̀ ò mọ̀ ni wípé bí àlọ́ bá lọ àbọ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò padà.
1: Ṣé àdáṣe bímọ. Ó ní ká gidi.
0: Kíní kan wa pé òru wọn ń ṣèkà wọn pé ẹni tó ṣe lọ́sàn-án wa pé òru wọn ò bára rí kòkòkò lè bára rí lọ. Ìyá ọ̀pọ̀ tó ń ṣèkà òun lóru gànjọ́ kí lohun tí ó gbẹ̀yìn wọn. Ọ̀pọ̀ ń jẹ̀yà òun lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ ti jẹ́ tán ó tún fi ilẹ̀ fáwọn tí wọn ò mọ̀ díẹ̀. Ó ń jẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀ ń gbéra yílẹ̀ káàkiri nílé ìjọsìn. Ọ̀pọ̀ á pé òun ti gbàdúà gbàdúà lórí òkè. Ẹnìkan ti ẹ̀wá bá mi ń jò ní. Ó pé òun wá láti ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́.
1: Imú ní ká o. Kò máa bọ̀ tá.
0: Ó pé bí òun gbàdúrà gbéra yílẹ̀ dé lórí òkè ó pé wòlíì padà wí fún òun pé ó tó ná kóhun ó sì máa lọ ná.
1: Àkùrọ̀ ọmọ ni tún ta ko ni.
0: Bí ti Elédùà bá ṣe tán tí ó gbọ́ yóò padà gbọ́.
1: Imú ní ká o.
0: Ó pé ohun tí wọ́n sì pé ó wà ń di ohun tí ń ṣe òun yìí pé òun kọ́ lòun ṣe. Ó pé òun kọ́ lòun pilẹ̀ àwọn tí wọ́n ṣáájú òun wọ́n pilẹ̀.
1: Ní lọ́wọ́ ẹni bí. Lọ́wọ́ aṣekú pa ni.
0: Ọ̀pọ̀ ìgún wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ ń forí kó tí wọ́n ń dààmú lé lórí bá a ti ń sọ̀rọ̀ yìí ohun táwọn kan ti ṣe é lẹ̀ ni.
1: Ọgbọ́n.
0: Ǹjẹ́ kí ni nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́?
1: Ẹni tó bí ni.
0: Ta ló ń sáré àti tẹ̀rì?
1: Sọ ti wọ́n.
0: Ta ló ń gbìyànjú àti fàṣubú? Ta ló ń ṣe bẹ́ẹ̀ fẹ́ gbóúnjẹ lẹ́nu ẹ̀? Ta ló fẹ́ sọdẹ nìkan tó fẹ́ fi sínú ọ̀páyé kẹ̀kẹ́? Ta lẹni tó ń bá wọ làká dí tí ò bẹ́ẹ̀ wọ̀ ọ́?
1: Ta
0: lẹni tí ò rí tiẹ̀ rò tó gbájúmọ́ṣẹ́ ti àmọ́ tó ṣe wípé ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n ń rò lójoojúmọ́ ayé? Tó sì dúró pé àfi tó bá bàtí ru ẹni bẹ́ẹ̀ jẹ́.
1: Bá a ṣe bí sọ́mọ.
0: Ìṣẹ̀lẹ̀ tí mo mú wá ń jẹjọ láti ìlú Ìkòròdú nílùú Èkó ni.
1: Tinú wọn jáde.
0: Tí mo pé mọ̀mọ́ kan pè mí láti bẹ̀ tí mo pé wọ́n sọ àwọn ohun tí wọ́n là kọjá fún mi pàápàá tó ní ṣe pẹ̀lú ọkọ wọn.
1: ti won
0: ojo Saturday to koja yi lara kunrin na wole
1: imunika o
0: yen to se be to wo kale lo ojo Saturday to koja yi ni o mo wi fun wa pe momo yi ki oko e ni lo ngba ti awon molebi ti won jo nfa oro ogun ti won gbe aso wa pe ki won o se be ki won o jo ran pa won fe se nawo kan ni pajawiri mo yi si pe emi olohun so fohun pe ohun bo awon ohun kan nu aso eleyi ti won pe toko tohun ni pe koko ohun o mo ran amo tohun ti bohun se wi foko ohun to oko ohun ko ko gbo o si se be o lo ranso na
1: a o ba mo ru won ko ba fota
0: o ni koda ohun wi fun oko ohun pe e se gbe aso yi le ke ran tohun eyi ti won fi sori to eran eje ko won lo wo so mi won wo so mi lo se bi yawo le lohun eran to ohun o peko ohun ya ri pe rara o gbogbo ohun to supa mo pata osoju olohun obo lodumare
1: yato si o tamari
0: gbe kaakiri debi wipe baba to n ba won toju e baba papa tun ba re ile iwosan yóò mọ̀ ṣe yín ní kàyéfì ọlọ́run bọ àwọn èèyàn lágbára gan-an lókè

0: dààmú gan, ó sì dùn púpọ̀ púpọ̀. Àmọ́ arákùnrin náà nígbẹ̀yìn ó padà káyé kú dìgbà ó ṣe. Ó pé títí tí ó tẹ̀mí ó fi bọ́ lára ẹ̀ ń lòun pé mo sì wí fún yín títí títí títí. N kò fún yín kẹ́ ẹ mọ́ wọṣọ. Ró pé gbogbo ibi táwọn padà ń lọ, ohun tí wọ́n ń wí fún wọn ni pé aṣọ wo ló wọ̀.
1: Àwọ̀ fẹ́lẹ̀ bònú o.
0: Mọ̀lẹ́bí dàrú gbogbo ẹ̀ wó gùdùgùdù, kálukú ń tẹ́wọ́ pẹ́bẹ́ wípé òun ò mọ nǹkan kan. Tí ẹ̀ ń wí fún mi pé ọmọ kan nú àwọn ọmọ tó jẹ́ ọmọ bàbá yìí, eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà ń bí ọmọ náà pé òun ò ní gbà.

0: gẹ́gẹ́ bó ti fẹnu rẹ̀ sọ fún mi ó pé ibìrin àjọ òun ti bẹ̀rẹ̀ rẹ̀ o pé òun bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ òun ó ní wọ́n kọ́ òun láàrin bí ọjọ́ méjì mẹ́ta ó nígbà tó òun wo bí wọ́n ṣe ń ṣe é ẹ ti mọ àwọn tí mò ń sọ tí wọ́n mọ tẹ kinní lórí fóònù. Ó pé láàrin ọjọ́ bíi méjì mẹ́ta ó lẹ́lòmíì a máa foṣù kan kọ́ ọ̀sẹ̀ lẹ́lòmíì ò fi kọ́ olóríṣiríṣi ọ̀nà sí ni ó dáhùn orúkọ kan tí mi ní tì sọ báyìí.
1: Ẹni a lè súnmọ́.
0: Ó pé láàrin ọjọ́ méjì sí mẹ́ta òun ti sáré mọ̀ ó nítorí òun ti wo kóòdù ẹ̀ òun ti mọ nǹkan tí ó parí ẹ̀ pé nǹkan kan tóun dẹ̀ ti rí tó parí ẹ̀ náà ni wípé yóò ní í ṣe pẹ̀lú àwọn àjò tó le tó lágbára gan. Olóhùn ti wá wò ó wípé kí wọ́n ń fi orí ṣe ń lè kú báwọn bàbá wa ti mọ wí. Nǹkan tó gbà rèé yóò yá òun púpọ̀ lọ́nà yìí ó ní bóun ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyẹn. Ó bẹ̀rẹ̀ ní tòótọ́ kí làwọn nǹkan tó padà ṣẹlẹ̀ kí ni ohun tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí níbo gan ni ìrìn àjò ọ̀hún gbé dé kí làwọn nǹkan tó fojú rí mbẹ̀ tó lè kọ́ kálukú lọ́gbọ́n pè wá ṣàkíyèsí láti ṣọ́ra kí kálukú ó sì fa ọmọ ẹ̀ létí á láǹfààní àti fi ẹnu ẹ̀ jóná lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ ọlọ́wọ́n bọ̀ lódùmarè orúkọ mi ò yípadà ọmọọba mukaram adédọ̀tun aṣáde lórúkọ mi àlébí lọ́ba dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyámọ̀ ọ̀wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìpókì mẹ́kùn ọmọ aṣúdẹ́dẹ́ ọmọ fàtàrí wòran kúnlé anífowó ṣe ń lò lóòtú ètò yìí tẹ́ ẹ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí yálà fún tabalábá mi tó ṣòro mi àbí ẹ fẹ́ fi nǹkan kan tó wà létí lórí ètò yìí 0706623 5262 0706623 5262 the number tẹ́ pè mí sí ó dárò ran ayọ̀ lásùn láṣẹ olédùn àpàdé ní ọjọ́ mẹ́jọ kí ni ipò tí arákùnrin yẹn wà bá a ti ń sọ̀rọ̀ yìí kí làwọn tó là kọjá gẹ́gẹ́ bí mo ṣe wí ṣáájú àti wípé kí lohun tó fojú ara ẹ̀ rí nírìn àjò eléyìí tó rìn lẹ́nu pé ó fẹ́ wá owó fẹ́ wá ọ̀la láti mọ̀ fi tọ́jú ara àtẹ̀bí òdìjọ́ mẹ́jọ láago méje tá a mọ mẹ́tò yìí wá ìmúníkà ní tòótọ́ o kò jẹ́ àgbo oorun àṣebi.
2: Ó kílẹ̀ ó milẹ̀ ó kílẹ̀ ó milẹ̀.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Here is
5: 105.5
6: One station, all the hits.
7: 105.5 Splash.

0: Splash FM 105.5.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
0: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LEND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Ẹ̀yin arìnrìn-àjò, olùfẹ́ ìrìn-àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa Ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
5: 2 years ago, the biggest radio raffle hit Oyawa.

0: ìyìn òkè mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony Kí Ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Baba.
3: Yes, my son.
2: Tell me a story.
3: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
2: Why?
4: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5
5: The Splash.
6: Splash FM 105.5.

abala akoko lori eto yi o na la pe ni ikilo iwa abala be na la ti wa lale oni e mo pe labala labala o na ni eto yi kaakiri agba nla yi abala akoko tun ni yo ni agbara lale oni o bo tin lanfan lati mo gbo mi boya ko mu bairo boya ko kole o in ta fe so ni abala akoko tun ni lori eto lale oni la pe ni asisi ojo kan asisi ojo kan asisi ojo kan asisi ojo kan mo ko ba yan o asisi ojo kan mo darin ajo eyan ru o asisi ojo kan o le mu ke yan mo mo laarin odun meta bo tin gbo mi lale oni oni si asisi o eyin ti e wa lori TikTok e mo double tap eyin ti e wa lori Facebook wa ni Splash FM e mo double tap we o asisi ojo kan un la fe so lale oni ore mi mo se asisi o oriri oni jo se asisi o eleda baba re ati ya re ko ni jo se asisi o bo ti se nlanfani lati mo gbo mi o oni rogun asisi nle aye re asisi o da ore mi se oyun to fe seun lara omobirin ti e dijo wa asisi ni se ko ni ko ba o sa so mo boyo mo un ni o pere owo wa fun o so mo boyo mo un ni o lana rere fun o laye asisi kanu ara won kan to ti seyun jo kini ana fobirin ti an gbe kaakiri to se pe oni ojan meke e mo nile aye asisi ojo kan asisi ojo kan oni agbara o nle ore wa yi o asisi ojo kan ti wo fe se yi se ko ni ko ba o sa yi abo ngan na lo se pada ko ba o yi o iya re to n gbo lenu yi baba re ati iya re to n koro si lenu yi tan fi gbe o se pe yi ti egun fi wa lori re so nko lo darin ajo re ru yi so nko lo ma darin ajo re ru yi asisi ojo kan nu asisi ojo kan to ko ba elomi oni ngbaye o ngbaya ti o ye ko gun to gun en bo ge yen ni a won kan fe yen lele ni o promise ge yen po fefe o si ni fe aso ntan ni asisi ojo kan asisi ojo kan nle ore wa o àwọn tó fẹ́ tẹ̀lé lọ sókò amúrọ̀bà yìí tí ẹ fẹ́ lọ rọ́ọ̀bù complain complain yìí sọ mọ̀ pa àṣìṣe ọjọ́ kan ló fẹ́ ṣeun mọ̀mọ̀ sí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa mọ̀ sí o oní ẹ ò níṣẹ́ ìjọba provide iṣẹ́ sí ìlú ẹ wá fẹ́ o fẹ́ jọ àwọn kọ̀líègì kan mọ̀ sí o yọ dà fún yín bẹ́ẹ̀ ti ṣe wà lójú òpó ọmọ mi dáadáa jéje yọ dà fún ọ ta lé òní máa lágbára. Mo lérò pé ò ń bá mi bọ̀ káàkiri àgbà ńlá ayé àṣìṣe ọjọ́ kan àmọ́ kó bá yan complain bíi tí wọ́n wà ń láti ìgbà tó ti débẹ̀ o kò owó jẹ rí o ọ̀lẹ̀dí àpò pọ̀ máwọn ẹni bí rí o wọ́n wá ń bá ọ ọ̀gá ẹja kówó jẹ ọ̀gá ẹja babí jẹ kásálọ̀ so mọ̀ pé tó o bá ṣéun àwọn kan ti ṣerú ẹ̀rí ńjọ́ kìíní àná o tó padà kó bá wọn tó o bá ṣe tó bá bú ọ lọ́wọ́ ńkọ́ yá kí ìsára rò dáadáa kó o tó ṣe o àṣìṣe ọjọ́ kan àṣìṣe ọjọ́ kan wò má jẹun tún tán lálẹ́ òní. Torí táìmù wa káàkiri àgbà ńlá yìí ẹja lọ sínú alẹ́nilọ́rùn járe amójú òpó mi yìí torí tí n bá ní kí spirit máa gbé mi rìnrìn àjò yọ lágbára palẹ̀mọ́ kú olórí ẹ̀ àṣìṣe ọjọ́ kan ìwọ náà lọ́ máa rúbi tó ti ṣe àṣìṣe ọjọ́ kan tó kó bá ìrìn àjò ayé tiẹ̀ náà kó yá bẹ ọlọ́run kó yọ tètè ṣe kíni kó yá tètè yọ kó ń bẹ alẹ́nilọ́rùn sòsí.

0: ikọ̀ gbé agbábọ́ọ̀lù ti Manchester United ó súnmọ́ kí owó kan wọnú ọkọ̀ Man U lẹ́nujọ́ mẹ́ta yìí o owó kan fẹ́ wọnú ọkọ̀ Manchester United wa ẹ̀ wò pé àwọn owó tán jẹ Man U lówó tán fẹ́ san owó tán jẹ Man U owó yẹn ni pé ikọ̀ ti AS Monaco àwọn àti ikọ̀ Fenerbahce lórílẹ̀-èdè ti Turkey wọ́n ti gbà láti ta ọmọ fúnra wọn tá a bá ń sọ nípa Mason Greenwood ẹ mọ̀ pé nínú nǹkan ti inú kan bí agbábọ́ọ̀lù olympic masẹ ibẹ̀ ló wà kì í ṣe monaco masẹ ọ̀hún àwọn ti wá ń jó di mímọ̀ pé tọ ló lẹ́sàn wọn ti jọ yanjú gbogbo ẹ̀ 40 million euro ni ikọ̀ ti Fenerbahce máa san nínú owó tán bá fi tà yẹn ìdá 40 ńbẹ̀ 40% yóò mọ jẹ́ ti kan bí agbábọ́ọ̀lù ti Manchester United àwọn alákòóso kan máa ju tiẹ̀ ti pe wọn pé ẹ wá àwa ti gbọ́ gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ dákun o tí ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Fenerbahce bá ti sanwó ẹ má jẹ́ ó pẹ́ ẹ má jẹ́ ó jìnà tó wò ó fi kàn án la ẹ má jẹ́ ó dìgbà tá a bá tó ń fi ọlọ́pàá gbé yín kẹ́ ẹ tó bá wa mú 40% wá o nínú owó tẹ bá fi ta Mason Greenwood ikọ̀ igi agbábọ́ọ̀lù ti AS Monaco lórílẹ̀-èdè ti France wọ́n ní Paul Pogba bóyá ni Paul Pogba lè lo àdéhùn ọdún méjì táwọn fún bóyá ló lè lò tán nù kẹgí agbábọ́ọ̀lù àwọn pé Paul Pogba ò mú yányán mọ́ kò dá pé mọ́ pé Paul Pogba sì rèé pre-season làwọn ò fi yẹ̀ wò tí Paul Pogba ò bá fi lè yàtọ̀ ní pre-season ó súnmọ́ káwọn terminate contract Paul Pogba nínú kẹgí agbábọ́ọ̀lù ti AS Monaco àwọn tí a Facebook Mayowa Olúgbilé Abdulaziz Ọpẹyẹmí Okoye Emeka Awoyemi Michael Oduayo Kola Wole Rakib láti Amuda Upmayo Kola Balogun Sota Jasco àwọn ti a Facebook ní Mavioje Peter Adedeji Kende Olamide Adeola Alade Up Chelsea láti Mokwa ní Niger State ní ti ń wà Afolabi Ridua Olalekan Ibrahim Abiola Olaniyan àwọn tí a Facebook ní délé ẹni ìtàn Olaniyi àwọn Pedro Olawale Olaide Adaramola ní Facebook bí ìṣẹ́jú bíi méjì ní ìṣẹ́ ààyè kòtò ti káàṣì ẹ̀fẹ́ tí ó gbọpẹ́ o Azar Aliu Tundex Fawaz náà ọ̀gbẹ́ni Fawaz ńbẹ̀ńbẹ̀ Prince Adeyemi àwọn tí wọ́n ya pa sí Facebook Johnson Abayomi Mutiwa Alawo Isa Ojo Kodri náà bẹ́ńbẹ̀ Oladele Taiwo Ojetola àwọn tí a Facebook nù ẹ jẹ́ àtẹ̀sọ́wọ́ wájú bàmí ìjọba àtàlù Ala Madrid olólùfẹ́ Madrid tọkàntọkàn nu báyé bá ń jáyé bí ìgbà bá ń jẹ́gbà bàbá ẹ ní dúró lójú kan ẹ ní padà sẹ́yìn bí omi adágún lókè lókè lọ́la kún fáyà kan ìṣẹ́jú méjì ló kù táà iye kò tó ti káàṣì ẹ̀ ikọ̀ igi agbábọ́ọ̀lù ti liverpool ká tó wọnú ọkọ̀ ti liverpool yẹn inú ikọ̀ igi agbábọ́ọ̀lù ti manchester united ìdí ẹni tí mo sọ nípa ti ederson agbábọ́ọ̀lù tí wọ́n ti gbà láti gbé inú ikọ̀ igi agbábọ́ọ̀lù ti atalanta ikọ̀ man u sọ wípé medical tó ṣe yẹn àwọn ò gba medical yẹn wọlé àwọn fẹ́ ṣe medical míì fún fúnra lára tiwọn gangan laughter world cup àwọn ó ṣe medical míì fún pé medical táwọn bá ṣe fún yẹn gangan ni ó sọ bóyá pé àwọn ó padà gbé ederson tán àbáwọn ò ní gbé tán ederson ọmọ ibi orílẹ̀-èdè ti brazil ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ ikọ̀ chelsea àti ikọ̀ man u ti gbà síra wọn lẹ́nu o lójú pọ̀nà láti gbé andre santos ọmọ ibi orílẹ̀-èdè brazil eléyìí tí chelsea ti gbé láti kékeré yẹn kúrò lórílẹ̀-èdè brazil owó tí ń lọ bíi 48 million oníkọ̀ igi agbábọ́ọ̀lù ti man u ó san pẹ̀lú ẹgbẹ̀gbẹ́ tó jẹ́ 2 million pounds gbogbo ẹ̀ lápapọ̀ jẹ́ 50 million pounds bákan náà bruno guimaraes ti sọ fáwọn alákòóso kan ti newcastle united pé arsenal lòun fẹ́ lọ bruno guimaraes ti sọ fún ọ bẹ́ẹ̀ ikọ̀ newcastle wá ní 100 million pounds ní o 100 million pounds kò dín ṣùgbọ́n gbọ́ kankan pé lábẹ́nú pé ikọ̀ tó bá fẹ́ gbé sí lè san 75 million pounds Bruno Guimaraes agbábọ́ọ̀lù ikọ̀ ti Newcastle mi fi dá wọn o Arsenal lòun fẹ́ lọ. Ó ti sọ fáwọn alákòóso kan Newcastle pé ẹjẹ́ ẹ̀ mọ́ lọ Arsenal, Arsenal lòun fẹ́ lọ. Bí nǹkan ṣe rí nùún ní apá ti bẹ̀rùn. Ẹjẹ́ ayíkò tó ti káàṣì ẹ̀ ogó ogó dákun a ti pe nọ́mbà yìí ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà ni o torí ìtì ń bẹ́ ń bì kò gbọ́ nánà. 07 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn kò tó ti káàṣì ẹ̀ 07 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 2377 ni ó parí nọ́mbà yìí. Máa wò mí bíi kínní máa wo bó ṣe wò mí mo ìjẹ̀bú mọ́ máa mo gbàdé bíi ń pè nọ́mbà ilé iná. Ogo ẹ ká lẹ́ o Splash FM láti pè yín lórí ti káàṣì ẹ̀ ibo lẹwà igi ló kọ yín láti
1: àkóbọ̀
0: látàkóbọ̀. Congratulations ẹ ti jẹ 25,000 lálẹ́ yìí.
1: Eyín sá
0: ẹ mọ̀ jẹ lọ ní báyìí bí nǹkan ṣe rí kọ́sọ́mà kí ẹ wá máa pè yín bówó yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́. Ọmọ mi ti ń bẹ́ ń bì tí ní àwa máa lọ. Article 27 ni wọ́n lò fún ọ ò ní dúró jẹ́ tán ọ jápa. Ọ̀gá wa Túnde Ọláwo olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ mi. Lọ́la lẹ́ pàdé dìkù láàyìndé ojú yìí tèrè ìyẹn ní orí ètò ìdọ́gọ̀gọ̀ bákan náà. Títí ọ̀la ọ̀hún èmi àti yín ìpàdé di ọjọ́ ajé ọjọ́ Monday lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ti ìdọ́gọ̀gọ̀. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì ti Splash FM ẹ ṣe ó dàbọ̀.
2: Ó ń kilẹ̀. Ṣèbí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
3: Splash 105.5 FM, The Integrity Station.
4: Splash FM 105.5.
5: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
9: Omo ti gbowo lori bayi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
10: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
9: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
10: Àfi bí ẹni wú bí àná ni.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Òǹkilẹ̀ òǹmilẹ̀ òǹkilẹ̀ òǹmilẹ̀. Ṣé bí ẹ ń gbọ́ bó ṣe ń dún?
2: Splash 105.5 FM, the integrity station.
3: Splash FM 105.5.

0: Jésù ti gbé ikú mi ní ìṣẹ́gun ẹbìlà. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ti gbé ikú mi ní ìṣẹ́gun ẹbìlà. Mọ́mì yí sọ́tún kò yí sósì. Àánú ni o, n ló gbé ọwọ́ sẹ́kọ̀n àfọ̀dún yìí. Máa dúpẹ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tí bá máa ń gbàdúrà ọpẹ́, Ọlọ́run ọba ń gbọ́, wọ́n máa pẹ́. Gbogbo ẹni tí bá ń gbàdúrà ọpẹ́, kò sí kí ilẹ̀ àti ìsunkún ẹ̀kọ́ mọ́ jáde fún wọn. Ẹ kígbe ẹni bàbá, mo tún dúpẹ́ tèmi o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún ayé àwọn ọmọ mi. Olùgbàlàgbà ọpẹ́ mi, ògo ni fún ọ Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, àdúrà kejì tí Ọlọ́run kì í kọ̀ ní irú ọjọ́ báyìí. Ó ní àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ kàn mọ́ sọ bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ yẹn, bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ ṣà ẹni bàbá. Dárí ẹ̀ṣẹ̀ méjì mi. Bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ mi ò lè dúró tó bá lọ fẹ́ sàmì ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n Bíbélì ní ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ kí n lè bá máa bẹ̀rù ẹ. Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi. Ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe. Ọlọ́run dáríjì mi. Fi ẹ̀jẹ̀ rẹ fi wọ ẹ̀ṣẹ̀ mi nù. Fi ẹ̀jẹ̀ rẹ fi fọ mi. Èmi ó sì mọ Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè fẹ́ dènà àdúrà èmi àti àwọn èèyàn yìí, Ọlọ́run ọ̀wá dáríjì. Mo dúró nínú májẹ̀mú àánú. Bíbélì sọ wípé bí a bá ní kí ẹ̀ṣẹ̀ ẹnìkan kó dúó, ó ní yóò dúó. Bá a bá sì ní kí ẹ̀ṣẹ̀ ẹnìkan kó lọ, yóò lọ. Nínú májẹ̀mú àṣẹ àṣẹ tó fún mi, gbogbo ẹnikẹ́ni tí ń gbọ́ mi láàárọ̀ yìí, gbogbo ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ láyé mi àti ẹ, Ọlọ́run dáríjì wá. Jésù Olúwa wá. Mọ́mí àti dádì, àdúrà kẹta tí Ọlọ́run kì í kọ̀ ládùá àánú. Ẹ dìde kó tó di pé màá sọ tẹ́lẹ̀ sí ayé yín. Níbikíbi tẹ́ ẹ bá wà, níbi tẹ́ ẹ bá dúró sí, ẹ wá kọjú bí ìgbà tẹ́ ẹ yí padà, ẹ yí ojú padà. Kó tó di pé màá sọ tẹ́lẹ̀ sí ayé yín ọmọ Ọlọ́run. Àánú tí wọn ò fún bàbá rẹ, àánú tí wọn ò fún mọ̀mọ́ tó bí ọlọ́mọ, àfi tó ọba sàmì, kí ẹ̀mí mímọ́ kọ́ sọ̀ka ọ lórí. Gbogbo ọjọ́ ayé rẹ ni kò fi ráànú gbà. Báyìí ni Olúwa wí, káànú kó dìde fún ọ ní gbogbo ìhà, káànú kó dìde fún ọ ní gbogbo abala. In the name of Jesus Christ. Ẹ̀yin àyànfẹ́, convention ti bẹ̀rẹ̀. Tó bá wá di ọ̀la, jàǹbọ̀ ní Wema, níbi tí màá ti máa gbé ọwọ́ lé gbogbo àwọn èèyàn lónípòjìpò. Èmi àti gbogbo àwọn pásítọ̀ tó ti múra lẹ̀. Ẹ mọ̀ra àwọn external pastor náà tájọ mọ gbàdúrà fún àwọn èèyàn ní ọ̀la. Ẹnìkan ní fún kí ni? Fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde. Ní kété tá a bá ti ń parí, tá a bá ti mínísítà tán níbi ọwọ́ aago méjìlá, a kò sí yẹn. Ìyẹn láṣẹ títí tí ó fi di aago mẹ́ta. Kò sí ni 77 eléyìí ti pe ọ̀nà. Tó bá wá di ọjọ́ Friday, àwọn mọ̀mọ́ tí ń lọ sí outing, àwọn ó múra. Tó bá di ọjọ́ Saturday, gbogbo àwọn ó dí gbogbo àwọn mọ̀mọ́ láti 65 lọ sókè. Tó bá wá di Sunday, wẹ̀jẹ̀ wẹ̀mú generally. Gbogbo owó pè síbá síbá ìsìn ẹyọ kan péré gbogbo ibi tá a bá lè dúró sí ní Wema Bank ní chọọ́ọ̀tì wa gbagi. Mo ti sọ fún àwọn olùṣọ́àgùntàn oríṣiríṣi tájọ gbàdúà, a bẹ̀rẹ̀ sí gbọ́wọ́ lé àwọn ènìyàn, a ṣe ìtúsílẹ̀ fún àwọn ènìyàn, a gbàdúà ìwòsàn fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ti gbọ́wọ́ lé wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́ fún ọkọ, ọgbà Ọlọ́run gbọ́ fún ọmọ bíbí. Ẹ make sure pé mú ọjà yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́ fún ọkọ, mo fẹ́ kó mú powder kan lọ́wọ́, powder tó mọ́ kùn. Ẹnìkan ní ọkùnrin mọ̀ ní mí, mọ́ wọ̀rí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́. Nǹkan oríṣi ìpele èèyàn mẹ́sàn-án ni màá pè jáde nínú ìpàdé convention yìí. Lẹ́yìn eléyìí ó tó di September. So nígbà tá a bá parí, a bọ̀ sínú old auditorium, ibẹ̀ ni màá ti máa sọ tẹ́lẹ̀ sínú ayé àwọn ọmọ Ọlọ́run. It's going to be combined service. Láti Ìwó Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé mọ̀mọ́ kan tí ń gbọ́ mi. Ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé bàbá kan tí ń gbọ́ mi pé báyìí ni Olúwa wí. Òkè tí wọn kì í gùn, tí màá wù wọ́n gùn níbi tó ti ṣẹ̀. Ìgbéga tí wọ́n máa wù tó máa wù wọ́n tí wọ́n kì í rí ní. Ìtí máa wù wọ́n ṣe ní rere tí wọ́n kì í rí ṣe. Fòkè ní ìgbà márùn-ún. Gbogbo ẹni tó bá lè ṣe àmì pẹ̀lú májẹ̀mú àánú, ọyàgbà ọyàgbà ọyàgbà ọyàgbà ọyàgbà ọyàgbà. Kì í ṣe fọ́gbà nìkan wà á rí ṣe. In the name of Jesus Christ. Ẹ̀yin ọmọ Ọlọ́run, níbo ni kándù yín wà? Tó bá ṣe kò ní, o lè mú kándù ẹ jáde. Tó ò bá ní tan náà torch light yẹ. Ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ báyìí. Mo fẹ́ kẹ́ ẹ sí gbogbo ohun tẹ́ ẹ bá wé pátápátá lẹ̀, ẹ sí orí.
1: Ẹna kándù yín ẹ síwájú kẹ́ ẹ gbọ́. Màmá yìí, a ní èpè. Kí mo la ní? A ní ọfọ̀. A ní àyájọ́. a ni ogede a si ni asan nkan marun ni aye mo fi bayan ja iya to si nbe ninu marun in ti won pe ni epe won mo se ni ti aye ba farabalẹ se pe won o gbe koko waju won o si se se ri ti won pe ni ofo won fo ni e oro ni ti won fo sinu aye yin ti won ba la nkan tabi won fi nkan banu won le fi fofo pe yo bale bayi ni labalaba mo se ti fi mo wogbo won pe ofo ni ogede nti e won mo pe ni se wa ri ogede oni renu oni binu ire ti nbe ninu ogede pupo igba mo mo pe jade mo a so pe iwaju lo gujugun nbe abi e ti ojugun ti nbe yen mo pe jade ni awani ti won pe ni asan idakeji ofo ni gbogbo eyin te ba se yoruba school won ti pin idakeji ofo lasan ni kaka ti won fi so bi mo se ni iwaju lojugun nbe odi eni ti won pe omo ka ni mo se pupo ka asan ni woli na ni ase lenu in ti won pe ni ase a mo pa ni in to je mo salaye ti mo fi ya soto won ni ki n pase leyin ase meje yen wa pa na can do it me mo boye fi gbagbo sokan ki n pase saye laaro yi on ti mo kan fe ni ki ami ti o mo dun yato ameli amenoka mo pase ni ilekun to ba kan lati osu keje yi lo titi ti o fi di osu kesa ti o fi di osu kejila ti eyan ba n pase ko nilo ko damu ilekun ki lekun to ba kan eni to ba le se amiju nu eyin mejeji ki ilekun yen ko mo si lai si ataku egbo o ilekun to kan ni osu mefa ti won o si mo wa ni lai si ataku gbogbo ilekun to ba kan laarin osu mefa to ku second half odun yi e kan si ami bo ba se wu yin loruko jesu mo ni ko ma si fun o ai lo bada shahala na kandu yen si waju lati se lo gbogbo olufisun re gbogbo awon ti ma fe ju esun laise lairo eni to fe won li opon le eni to ni won li opon bi ise e fi agbara nu yin se ami gbogbo olufisun re idididigi adaba hasha ki won wonu tubu lai jade mo ni won wonu tubu ibe won ku si na soke asekẹtare gbogbo eyin te ba nfi nu yin se ami won fi ofiili e lati oni lo iwo sister iwo baba iwo brother iwo pastor iwo woli owo diranse re in the name of Jesus wara owo ni se kai so pe yes na kan du esiwaju mo pase ni iwo ataisan iwo ati gbese iwo atalujanuku e bora iponju mi ma mo boyo le si ami titi lai e ni pade mo in the name of Jesus na kan du yen soke bayi eyi ni aso tele na lati ona to ji lati bi ti o jina lati ilu okere lati ilu to sumo e ma wo awon 340 3400 awon ti an le se ami won a fi re wa okan won a gbe pasu ire wa ba o won a gbe ire wa ka omole Jesus. Number 6. Nasoke. Eyi lo leju nu gbogbo e ti mo tin so. Emi go gbe kandu mi soke. Bayi lo Oluwa wi o. Gbogbo Only one of my in the name of Jesus. Number seven. Seven too much is simi. Seven too much is quick. Bonjour, alone, same but to your jockey, only simi. One not so what you. But when you get a balishami, and the canny timber to wear me, Reking. And the canny to ban wear me, Re. Lang your sukai. Nino suke jay. Ah! Can't waste yen. Esu kandu yin sonu enu to ba ti le pa kandu yi ese to kere ju no Bible. The shortest verse in the Bible is Jesus wept. Jesus sunkun so ri ni osu mefa to ku yi mi o mo ye kun to ti sun osu mefa seyin o pelu majemu ati afi to ba pa kandu yi loku. Oh, ni sunkun mo. Nice. Epa bela yin epa kandu epa touch light gbogbo na to batan. Yato si na nu le o epa. Oro ti Jesus so kan yin lori igi agbelebu ni pe o pari o na loro keje. Mo so tele lo su keje pe ogun to mo ja yen idamu yen o pari sibe in Jesus name. To ba wa di ola jambo ni wema. Ni biti ma ati ma gbe owo le gbogbo awon eyan lo ni pojipo emi ati gbogbo awon pastor to ti mura le e mo ra awon external pastor na ta jo mo gbadua fun awon eyan ni ola enikan ni fun kini fun itusile iwosan idande and likete ta ba tin pari ta ba tin minister tan ni bi owo ago 12 a ko si yen iyen la se titi ti o bi di ago 3 ko si ni 77 eleyi ti pe ona to ba wa di ojo Friday awon mama tin lo si outing awon mura to ba di ojo Saturday gbogbo awon dis gbogbo awon mama lati 65 lo soke to ba wa di Sunday we je we mu generally gbogbo wo pe siba isin eyo kan pere gbogbo bi ta ba le duro si ni we ma bank ni church wa gbagi mo ti so fun awon oluswagun ton risirisi ta jo gbadua a bere si gbowole awon eniyan a se itusile fun awon eniyan a gbadua iwosan fun awon eyan gege bi emi oluwa ti gbowole wa. And gbogbo eyin te gba Olorun gbo fun oko ogba Olorun gbo fun omo bibi e make sure pe mu aja yin lowo eyin te gba Olorun gbo fun oko mo fe ko mu powder kan lowo powder to mo kun enikan ni okun mo ni mi mo wori gbogbo eyin omo Olorun te gba Olorun gbo nkan orisi ipele eyan mesan ni ma pe jade ninu ipade convention yi leyin eleyi o to di September. So nigba ta ba pari a bo sinu old auditorium ibe ni ma ti ma so tele sinu aye awon omo Olorun. It's going to be combined service lati world e wo moto to nlo si gbagi eleve so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen o oni to wa je oju anu nbo e je nfele iwole na ki ngbo nti mama iso.
2: Praise the Lord. Oruko mi ni Roslyn Abioye. Okay. Mi ko sejo wewe
1: e se.
2: So animals mo oko mi ni moto emi na ni moto tele so ti to 8 years awa mejeji animals
1: moto yin ti gori odo mejeji.

0: Olúwa Olúwa wa, orúkọ rẹ ti ní ìyìn tó ní gbogbo ayé. Wọ́n tí o gbé ògo rẹ kọrí àwọn ọ̀run. Kábíyèsí rẹ Elédùmarè, akọ́dá ayé aṣẹ̀dá, akọ̀ mọ́tìkà lẹ́yìn. Adúró gbẹngbẹ lẹ́yìn asòtítọ́ ayé.
1: Ìlú ọ̀gbọ́dọ̀ bàjẹ́.
0: Ọba tí ń bẹ káyé tó máa bẹ.
1: Bàjẹ́ o.
0: Ọba tí ó máa bẹ ń gbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́.
1: Ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìwọ lè mí fi ọpẹ́ àti ìfún lálẹ́ tèní.
1: Bàjẹ́ o.
0: Mi kì í bá ṣe pé Olúwa kọ ilé náà. Àwọn tí ń kọ, wọ́n ń ṣe lásán ni. Lórúkọ Ọlọ́run ọba ni mò ń kí wa lálẹ́ tètè ní o, wípé akú ilé, akú ọ̀fọmọnìyàn ṣe, ọ̀dẹ ọ̀dábí, akú ọjọ́ méjì, akú ọjọ́ mẹ́ta o. Ìbọn Ọlọ́run ọba mi ìbèèyàn, ìbá tẹ́ rẹ kárí ayé, olùgbèjọ́ mo orúkan. Ìbàrẹ̀ lálẹ́ tèní.
1: Ogorí afẹ́fẹ́ ooo.
2: Onígbà jẹ́lẹ̀ tó jẹ́ ogorí afẹ́fẹ́.
0: Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà. Ìbá ẹlẹ́sìn àbáláyé.
1: Ìbá jẹ́lẹ̀ tó ogorí afẹ́fẹ́ ooo.
2: Onígbà jẹ́lẹ̀ tó jẹ́ ogorí afẹ́fẹ́.
0: Ìbá ọmọ kú ayé o. Ìbá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ọmọ ṣíṣe ń rojú. Àìṣe ń bẹ̀bẹ̀. Ìbáyín lálẹ́ tèní.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́. Ọ̀dẹ̀dẹ̀ wa o. Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ìbọ̀nà rókò ìbọ̀nà régbè.
1: Ọgbọ́dọ̀.
0: Ìbọ̀nà tí mo tọ̀ délẹ̀ Ìbàdàn.
1: Ìbájẹ́lẹ̀.
0: Ìbákọ́ládé Àlàbí.
1: Afẹ́fẹ́.
0: Ọmọọba tó lòde Òṣogbo. Àyà kókó Ònàkí. Ajímọ̀tábà Ògùn. Jùgbìnìbí àti Àkún. Ìṣèdè lọ́jọ́ tí fi ń wù mí.
1: Dọ́dàrú.
0: Ọmọ ọba tí ń gbélé ti ń ṣe bí ọba.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́. Ẹbí àjọ tuntun. Ohun àṣírí ibẹ̀ ń kọ́. Ẹbí àjọ tuntun. Ọmọ agbọ́.
0: Lóko bàbá wa ọba Adébáyọ̀ Àkàdé.
1: Nítorí

0: kí bàbá wa dáadáa.
1: Àárín lọ́kọ́láyà yìí kò mọ gbọ́dọ̀.
0: Kí wọ́n pẹ́ fún wa, kí wọ́n dàgbà bí aráàárọ̀.
1: Nítorí ọmọ.
0: Lórúkọ ọ̀gá wa níkànnì tá a wà yìí.

lórúkọ lọ́wọ́ ìdán tàjọ wà ń kàlè tó lálẹ́ tẹ̀lé lèmi ọ̀túnba Isaac Adeyinka ọmọ mòro àtètè kọ́kàn tá a bá ń tilẹ̀ fẹ́ bọ̀ mò ń kìyìn wípé ẹ kú lé o ẹ kú àfọmọ nìyàn ṣe.

0: ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin bàbá gbogbo mo kí yín ẹ̀ka alẹ́ màmá mi láti ògbómọ̀ṣọ́ àbí bàbá mi ògbómọ̀ṣọ́ ògbómọjúgun olùṣọ́ láti ògbómọ̀ṣọ́ mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o màmá mi ayò ìyàwó ìyá dáadáa mo kí yín ẹ̀ka alẹ́ o.
1: Ilé o gbọ́dọ̀ bàjẹ́ o iṣẹ́ mi o.
0: Retire principal.
1: Ọ̀dẹ̀dẹ̀.
0: Màmá mi lọ́yọ̀ọ́.
1: Ọgbọ́.
0: Mo kí yín dáadáa ẹ̀kalẹ́.
1: Ètò ìgbéyàwó.
0: Màmá mi Adéwọlé.
1: Ọ̀dọ̀ bàjẹ́. Kò ní bá.
0: Kí n máa bọ̀ lọ́rin Ìbàdàn bí kí n tó dé Ìbàdàn. Kí n yà sí Fìdítì. Ògúnwálé. Abel bàbá mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o.
1: Ẹgbẹ́ àjọ tuntun ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́. Ẹgbẹ́ àjọ tuntun.
0: Ẹ jẹ́ mọ látọmí àdé o.
1: Ibẹ̀ ńkọ́.
0: Kí n kí bàbá mi Adébọ̀wálé àti màmá Adébọ̀wálé.
1: Nítorí tí.
0: Mo kí yín púpọ̀ púpọ̀ ẹ̀ka alẹ́ o.

0: jẹ́.
1: Àwúwà àti gbó wọn ti tójọ́ mẹ́ta àwúwà. Ìbejì kínní ìbejì kejì. Ẹ̀yin táyé Kàyìndé mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o.
0: Bàjẹ́ o, àárín ọ̀rẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Madam Tuji Adams láti ẹgbẹ́dá Tuba mo kí yín dáadáa ẹ̀ka alẹ́.
0: Orí pé

0: ránṣẹ́.
1: Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ọjà tí ó jóná ní ọjọ́ Friday.
0: Ètò ìgbéyàwó.
1: Èmi ò gbọ́ o.
0: Ọ̀dọ̀ bàjẹ́.
1: Mi ò gbọ́.
0: Bàjẹ́ lè tó.
1: Lọ́jọ́ Friday yẹn. Mo wà níbi rally kan níbàdàn yìí. Ta ti ṣe rally. Ọjọ́ Saturday la ṣe ìkójáde rally tá a ṣe. A ṣe ìkójáde ẹ̀. Kí n tó máa bọ̀ ní iléeṣẹ́ rédíò lálẹ́. Mi ò ráàyè gbọ́ rédíò rárá lọ́jọ́ Friday.
0: Ọmọ gbọ́dọ̀.
1: Mi ò gbọ́ rédíò rárá lọ́jọ́ Saturday.
0: Torí tiwa.
1: Torí nu àtàárọ̀ kùtùkùtù ni mo ti kúrò nílé wá sí ibi tí a lù tá a fi ṣe gbogbo ẹ̀ tán. Mo ṣe ń bọ̀, mo gba iléeṣẹ́ rédíò wá. Mo kúrò níléeṣẹ́ rédíò láago mẹ́wàá kí n tó dédé aago mọ́kànlá fẹ́ẹ̀ lù. Aago mọ́kànlá fẹ́ẹ̀ lù kí n tó délé. Mi ò gbọ́ nǹkan kan. Ṣùgbọ́n alẹ́ Saturday yẹn. Níyàn àbí jíjà máa ní sọ pé ṣé mi ò gbọ́ nǹkan pẹ́? Mi ò gbọ́ o. Mo ní Ọlọ́run ọba mi rí mi. Mi ò gbọ́. Mi ò gbọ́ o. Gbogbo ẹ̀yin tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Ajé ó di fún yín o. Lórúkọ Olúwa. Ajé yóò di fún yín o. Láṣẹ Elédùmarè. Ẹ mọ́ banújẹ́, ẹ mọ́ bọkàn jẹ́ o. Lábẹ́ àkóso bó ti wù ó rí kórí tó láyé. Èèyàn kan ó la nǹkan kan, èèyàn ó la nǹkan kọjá nínú ayé o.
0: Ìlú ọgbọ́dọ̀.
1: Kò sí lè máa dùn kó dùn bẹ́ẹ̀.
0: Bàjẹ́ o. Ìlú ọgbọ́dọ̀.
1: Ènìyàn ò lè gbáre kó mọ̀ gba ibi ọjọ́ kan o.
0: Bàjẹ́ o.
1: Nítorí ìdí èyí.
0: Ọ̀rẹ́ ọgbọ́dọ̀.
1: Ẹ má bínú, ẹ má pokùnso, ẹ má gbé nǹkan jẹ. Ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ yìí, ọlá owó ni ó mú padà bọ̀ fún yín láṣẹ Elédùmarè. Owó ni ó padà jẹ́ fún yín o. Ilẹ̀kùn ọlá ni ó padà sí fún yín lórúkọ Jésù Kristì. Ni mo gbàdúrà bẹ́ẹ̀ o. Ẹ̀yin tí nǹkan ní àbí tẹ́ ń tà, tẹ́ ti yáwó, tẹ́ ti ṣe gbogbo ẹ̀, tí ìjàm̀bá iná yìí tó ṣẹlẹ̀ sí yín, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó bu omi ìrọ̀rùn fún yín. Mo láṣẹ Elédùmarè. Ẹ má bínú o. Ẹ má bínú o. Mi ò gbọ́ o. Bí ìbá ṣe alẹ́ ọjọ́ Saturday.

0: ètò yìí kò ní bàjẹ́ la pé ètò ìdílé ni ètò inú ilé ni bá mi àfa àsàkà láti orílẹ̀ owó ẹ̀ka alẹ́ o ẹ̀yin tí mi ò lè dá kọtán lẹ́ni ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ́run ẹ má bínú. Ètò tá à ń ṣe yìí ó jẹ́ ètò ìdílé ni ètò ìdílé yìí ó sì wà fún àwọn ọmọdé àti àwọn àgbàlagbà àwọn ọmọ kéékèèké báyìí àtàwọn àgbàlagbà àgbàlagbà míì náà ń bẹ tí wọ́n tún nílò ètò yìí ìdí abájọ ni pé títí di àkókò yìí láti gbà táwọn míì ti fẹ́ra wọn ṣe wọ́n pé inú ilé wọn ò tó wà láìtàlà inú ilé wọn kò tó inú ilé wọn ò tó ìkan nìyẹn ìkejì sì tún ni pé inú ilé ẹlòmíì ò bá tó inú ilé ẹlòmíì kò bá tó ṣùgbọ́n àṣìṣe ọjọ́ kan ló kó bá wọn àṣìṣe ọjọ́ kan ó sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn nínú ilé àṣìṣe ọjọ́ kan àṣìṣe ọjọ́ kan pọ̀ ó lè jẹ́ lórí ọmọ ni o lọkùnrin ti ṣàṣìṣe ó lè jẹ́ lórí ètò inú ilé ètò ìṣúná lọkùnrin ó ti ṣàṣìṣe torí àṣìṣe máa ń pọ̀ obìnrin náà sì máa ń ṣe àṣìṣe tóbìnrin bá ṣàṣìṣe ọkùnrin tètè máa ń kókó lọ́kàn ó sì ti máa ń kókó lọ́kàn ṣùgbọ́n ibi tí mò ń lọ lálẹ́ tèmi ni pé nínú ìrìn àjò yìí gbogbo wa la nílò ọgbọ́n ọkùnrin nílò ọgbọ́n obìnrin náà sì nílò ọgbọ́n láti fi gbé ilé tá a bá jọ kọ́ ọkùnrin nílò ọgbọ́n obìnrin náà sì nílò ọgbọ́n láti jọ gbé ilé tá a bá jọ kọ́ nítorí ìdí èyí ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin téèyàn bá ti ṣetán wípé mo ti ṣetán báyìí láti fẹ́ ọkọ tàbí mo ti ṣetán báyìí láti fẹ́ ìyàwó gbogbo èrò gbogbo téèyàn bá ti jọ ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin ó gbé tì ní o ẹ jọ ṣẹ̀ṣẹ̀ jọ mú tuntun obìnrin ó mú ìwà tuntun ọkùnrin ó mú ìwà tuntun tí ì bá ṣe pé irọ́ lẹjọ́ ń pa fúnra yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí àwọn ìgbéyàwó kan wà kìí ṣe ìgbéyàwó tó mọ́ àṣìṣe lẹjọ́ bá débẹ̀ lódì ìyàwó ló dọ́kọ́ obìnrin míì ń bẹ tó jẹ́ pé kò ní ọkùnrin yẹn fẹ́ gan ṣùgbọ́n ara yan nígbà náà kò rí ọkùnrin kankan kò ó fẹ́ kẹ́nìkan bá ń ṣe pọ̀ ó fẹ́ ìbálòpọ̀ nígbà yẹn obìnrin yẹn fẹ́ ìbálòpọ̀ nígbà yẹn lọ́kàn rí bọ̀bọ́ yẹn pé kó lè lẹ́jáde kí n sáré ṣe pápápá kí n gbójú kò bẹ́ẹ̀ kíníkan ó ṣáà nílò ìbálòpọ̀ nàbàràwọ̀nṣepọ̀ lóyún dé ni ò dẹ̀ fẹ́ gbogbo oyún dé tó yùn ṣeéṣẹ́ kí lákòókò ṣe kákòókò máa fẹ́ ra wọn náà ni bẹ́ẹ̀ ti fẹ́rẹ̀ sí ṣe ní fẹ́ra wọn nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn yẹn tíjọ́ tí obìnrin bá rí ọkùnrin tó wù ú tọkàntọkàn ọkàn rẹ̀ ó máa dá sí méjì bẹ́ẹ̀ náà sì lọkùnrin náà tó bá jẹ́ pé jẹ̀kànṣáré lu ilé mọ́lẹ̀jà ẹni tí ara rẹ̀ ti gbẹ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò rí obìnrin kankan bá láṣepọ̀ láti bí oṣù bíi mẹ́fà tó wá rọ́mọ kan oúnjẹ ṣáré lò sọ́gọ̀ kó gara out tó sì ló sọ́gọ̀ tán tó sì dóyún dé nígbà oyún bá dé tẹ́ ò sí fẹ́ ṣe oyún ò ṣeéṣẹ́ nígbà ọkùnrin bá wá rí obìnrin tó wù ú lọ́kàn yóò ṣàgbèrè. torí ibi tá à ń lọ lónìí ó pọn dandan kí ọkùnrin rí ẹni tó wù ú lọ́kàn láti fẹ́ ó sì jẹ́ dandan kóbìnrin náà rí ẹni tó wù ú láti fẹ́. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí obìnrin ní choice o, wàláì tóbìnrin bá rí choice ẹ̀ bóyá ẹni tó ga tó sì gbalẹ̀ lóbìnrin yẹn like tàbí ẹni tó kúrú ló like, wàláì tọkùnrin yẹn bá kọnu sí kò ní pẹ́ tí ó fi gbà fún, wàláì obìnrin yẹn ò ní pẹ́ torí ó ti rẹni ó ti rírú stature tó wù ú kò ní pẹ́ tí ó fi gbà fún. Ìkànnì ẹ̀ tí ọkùnrin náà bá wá rí obìnrin tó like tẹ́gbẹ́ stature tó ń fẹ́ náà lóbìnrin yẹn ní á disturb obìnrin yẹn gángiri á disturb ẹ̀ gángiri tó bá gba odidi ọdún méjì yóò fi lé obìnrin yẹn pé mo like ọmọ yẹn níṣẹ́ àní mo like ọmọ yẹn níṣẹ́. Ọkùnrin náà máa ń lé obìnrin, ọkùnrin máa ń lé obìnrin jù tó bá ti rí choice pé mo like ọmọ iṣẹ́ mo like ẹ̀ ọkùnrin máa ń lé obìnrin o, máa ń lé obìnrin o. Jẹ́ fi tèmi ṣàpèjúwe nígbà mo wà school tí mo wá rí ọmọ ẹgbẹ́ mo dé like ọmọ yìí o.
1: Iṣẹ́ mi o kò gbọ́dọ̀ bàjẹ́.
0: Àti fẹ́ gbà yẹn àti fẹ́ rí àti ṣe gbogbo ẹ̀ rí ṣùgbọ́n gbà mo rí èyí tó wù mí gangan.
1: Kò gbọ́dọ̀ bàjẹ́.
0: Mo wá bá sọ̀rọ̀ wá ní àpé kinní kan ni mo bá ní kí n dó sí ẹnu ọ̀nà department dohun pé òun bọ̀ kóun fẹ́ ṣe nǹkan níwájú ní ọ́fíìsì kan bí báyìí mo bá dó síbi wá ibi tó ní dó sí mo bá dó síbẹ̀ ẹ mọ̀ pé wákàtí ká ó yẹ kó mọ èyí ti kúrò ní ibi tí olóhùn wà ẹnu staff room yìí mo bá kan ilẹ̀kùn staff room mẹ́ta yẹn wàláì àwọn ọ̀gá tó wà mẹ́ wọn ti lọ lé àwọn lẹ́kọ̀ọ́ tó wà mẹ́ ti lọ sílé kò sẹ́ni kan mẹ́ sọ́mọ yìí máa wà nù wá dúró gan-an wà ti security wà ń bọ̀ wà ní kíni mọ̀sí mo dúró dẹni kan bí báyìí báyìí ni ló wá kalẹ̀ kọ́ ọ́fíìsì ó ní àwọn oníwọ̀n ti lọ lé pé doctor kíni kan ti lọ lé mr kíni kan ti lọ lé mo bá panu mo gbọ́ tó ń di ọjọ́ kejì àǹtí àwọn olóyin ti gbàgbé ni oníkòwò wọn pẹ́ ń bẹ̀ nígbà tó ń di ọjọ́ kejì náà mo tún lọ kà mọ́ bí kan tí èmi kan bẹ̀ mo tún kà mọ́ bẹ̀ báwo ni kíní kan já dúró sọ̀rọ̀ mi ó ní à pé kí n dúró dòun bí báyìí pé òun fẹ́ ṣe nǹkan bí báyìí ni pé wọ́n bá tún dúró bẹ̀ ìbẹ̀rẹ̀ kẹ̀tì ẹ̀ wàá pẹ́ gan mo fẹ́ lóto 5 hours síbẹ̀ ó ló máa pẹ́ ń bẹ̀ ó ní kí n kàn dúró síbẹ̀ ni pé òun ni pé tó máa ti ṣetán pé òun àjọ mi bẹ̀ wàláì ó lè di 5 hours mo lò mẹ́ mi ò rí nǹkan kan mo wá di mo wá ń lọ sílé mo wá di motion grand mo wá rí ọ̀rẹ́ mi kan mẹ́ báwo ni kí n kàn ó ní à olóòrùn rí lady tó sọ yẹn olóòtú gba bíbá ẹ̀ kọjá lọ olóòtú pẹ́ gánà olóòtú bá tún bí 4 hours olóòtú ní à báwo ló bá fi sílẹ̀ ọmọ kékeré kan wá wà níyì là ń pè níyì máa sọ fún yìí báyìí òun wá ní kí n má wọ̀rí pé kí n lọ dó sí ibi pavilion yẹn kí n lọ dó síbẹ̀ pé wọ́n lọ tàn wá bó ṣe tàn wá nù àǹtí ẹ̀ lẹ̀ ń ṣàfù tí mo sọ ti lé bí ẹ̀mẹ́rin márùn-ún tí mo ti ọlọ́run olódùmọ̀rí tí mo ti jókòó síbẹ̀ tí mi ò rí rárá nínú ìbáni òun náà ó dùn bí gbogbo ọ̀rọ̀ tí bá fẹ́ bá sọ kí n máa bá sọ mo ṣe ń bá sọ nù tó mo bá sọ kó fèsì. Àwa ti wà ní closing time àti ń lọlé ọ̀rẹ́ wa ní à báwo ni bùrá isaac mo ní máa ṣẹ́yìnlẹ̀ dá kiri mo ní bẹ́ẹ̀ nínú à ẹjẹ́ àjọ máa lọlé kájú kẹ́ wá lọ ọmọlé rẹ̀ lénìí àsán rẹ̀ gan ti fọ́fẹ̀ mi gan fún ara mi gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọmọ tẹ́mi gan fẹ́ máa lé ohun ọ̀fọ́ fún mi mo bá tẹ̀lé délé mo sanwó mọ́tò ọlọ́run olódùmọ̀rí ìgbà mo délé rẹ̀ wàláì n tó ṣe mí rèé o ìgbà tí mo délé rẹ̀ ó ní kí n jókòó ọwọ́ kọ bomi fún mi mo mú mi wá ní kí ni mo fẹ́ jẹ́ mọ́ ní mi ò jẹ́ ní tẹ̀yìn. Wà dáná o dana o sobe o se gbugbe o do la lo nfe se be tele tele ni but tori ti mi lo nse sobe yi o lo ba sobe lo wa gbo nje fun mi ah eh mo ba je o
1: ya jo tutu on la
0: o de ti wa omo kan lo si ilu kan ri lati school ti mo wa lo lu yen
1: nitori ti wa
0: owo di mo ko file kin to jeun ni kin koko mo wa
1: koni baje
0: mo mo sile mo jeun mo tun wo mo kan na lo omo yen mo kan te like
1: koni baje koni
0: yen ni kin mo wa ka lo ra nkan lo wa ra nkan re re re re re re re re re re re re re re nto le je fori di ose kan o de se meji lo ra ah mo ni mo wele lo mo ọtọ́ bí a ti bẹ̀rẹ̀ nìyẹn títí tá a fi parí kò bèrè owó lọ́wọ́ mi rí ìfẹ́ lágbára púpọ̀ púpọ̀ ṣùgbọ́n bí tá a lọ lálẹ́ tèmi nǹkan tó lágbára jù ni ìfẹ́ kí ọkùnrin àti obìnrin má ti bára wọn ṣe pọ̀ ni tá má ti bára wọn ṣe pọ̀ tí nǹkan kan bá wa tu wọn ká ní tó tu wọn ká yẹn tó bá wulẹ̀ tó le tán tí ní tó tu wọn ká yẹn le tá má tó padà ríra wọn mọ́ tán tẹ́ra wọn sí rẹpẹtẹ rẹpẹtẹ tí mo mẹ́yìn ni pé mọ́ tán padà láṣepọ̀ ọkọ ìyàwó lọ́tọ̀ mi wá ló ṣàlàyé fún mi pé òun ti wà nínú ewu báyìí òun àti ìyàwó òun àti boyfriend wọn jọ ń fẹ́ra nígbà náà wọ́n jọ ń fẹ́ra bàbá ọmọ yẹn bàbá boyfriend yẹn jẹ́ ọmọ ìbàdàn ọkùnrin yìí jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀sun ṣùgbọ́n gbogbo wọn jọ wà lẹ́kọ̀ọ́ Èkó ní gbogbo àwọn jọ wà
1: ọgbọ́dọ̀ bàjẹ́ o
0: skul ló wà tó ń ti láìkẹ̀ tóun ti jọ ń fẹ́ra òun fi sílẹ̀ ní skul ni kí ó tó di pé òun àwọn fẹ́ra ṣùgbọ́n bọ̀bọ̀ kan ń bẹ tí bàbá ẹ̀ jẹ́ ọmọ ìbàdàn ló ń dè ti ìyàwó òun lẹ́yìn ó ń dè tẹ̀ lẹ́yìn àwọn fa gan táwọn fa gan nígbà tí òun kó wá sékòó tóun wà lẹ́kọ̀ọ́ ọmọbìnrin náà wà má bá ń lẹ́kọ̀ọ́ bọ̀bọ́ yìí náà léèyàn náà lẹ́kọ̀ọ́ tí àwọn ìjọba ń rira ṣùgbọ́n òun ò tètè mọ̀ wípé wọ́n ń fẹ́ra wọn ni wọ́n sì ń bára wọn láṣepọ̀ gan gidi wọ́n bára wọn láṣepọ̀ tí òun máa ń mọ̀ ṣùgbọ́n òun ò ká wọn rí ṣùgbọ́n òun mọ̀ pé irú ọmọbìnrin yìí ó lóun ò lè sọ ṣùgbọ́n òun mọ̀ pé ìgbà tó ń sex relax bó ṣe rí kọ́ yìí ṣe pàwọ̀ ọkùnrin kan wà tá a wà torí wá pé gan torí àwa kan wà mọ́ tá a máa ń mọ̀ tóbìnrin bá yan àgbè tó bá ṣàgbèrè yẹn ó mọ̀ torí ojú ọ̀nà tí mọ́tò rìn téèyàn ò gbabẹ̀ tó sì jẹ́ ojú ọ̀nà ni yóò léruku igbó wà ń bẹ̀ ṣùgbọ́n èyí téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ yóò máa dà ní. Bí ojú ara obìnrin ṣe rí nù. Ọba àfa lọ́mù fọ́, ọba àfi kankan ṣe. Àwọn kankan kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tí èèyàn bá tọkùnrin tó bá wà sensitive tó rí ẹ̀ pé gágídí yóò mọ̀ pé lágbájá ó ti lọ ṣe ṣekúṣe báyìí. Àwọn ọkùnrin kan mọ̀ bẹ́ẹ̀. Wọ́n tí mo fẹ́ fàyọ́ mẹ́ ni pé nígbà tí ìrìn àjò yẹn wá fẹ́ dàrú fẹ́ ṣe gbogbo ẹ̀ fẹ́ ṣe kankan òun ṣàní pé iṣẹ́ òun náà ó tà ń bàdàn. Iṣẹ́ òun tà ń bàdàn iṣẹ́ òun tà lẹ́kọ̀ọ́ kóun kúkú fi èkó lẹ̀ kó máa bọ̀ ń bàdàn.

kókó lẹ́kọ̀ọ́ àwọn kó wá síbàdàn báwọn ṣe ṣe ìyàwó tán lòun àti ẹ kókó lẹ́kọ̀ọ́ làwọn kó wá síbàdàn. Ìwà táwọn kó díbàdàn àwọn fún agent ní owó tó bá wọn gbalé agent bá wọn gbalé àwọn sì ṣe gbogbo ẹ̀ tán àwọn kó sínú ilé yẹn. Ìbàdàn ló ti lóyún alákọ̀ọ́bí tó sì bí.

nígbà tí ó bímọ tán inú àwọn dùn àwọn sì ṣe gbogbo ẹ àwọn tọjú ìyàwó àwọn tọjú ọmọ àwọn ṣe gbogbo ẹ níjọ kan ni bọbọ yìí wá síbàdàn àṣé ilé kẹta sí wọn ilé kẹta sí ilé bàbá rẹ làwọn gbà ilé kẹta sí ilé bàbá rẹ làwọn gbà táwọn ò sì mọ.

0: láti gbà tí bàbá yìí ti wá wálé kò padà Èkó mọ́ o.
1: Kò mọ́ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Kò padà Sékòó mọ́.
1: Fọláyà yìí kò mọ́ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìbàdàn ló wà.
1: Jẹ́ ajọ tuntun.
0: Kò gbé ilé bàbá ẹ̀.
1: Ìyọmọ ẹjẹ́ ajọ.
0: Kò gbé ilé bàbá rẹ̀.
1: Nítorí ìyọmọ.
0: Ṣùgbọ́n
1: ọ̀bàjẹ́.
0: Ìlú Ìbàdàn yìí ló wà.
1: O ìlú ọ̀gbọ́dọ̀ bàjẹ́.
0: N tó wá ń ba ọkọ nínú jẹ́ tó fi wá ránṣẹ́ sẹ́yìn. Baba àti mama mẹ́rin.

0: ndo
1: amọ̀ràn tá a bá fún báyìí ó lè mọ́ gbọ́ tó ló fẹ́ràn obìnrin yẹn.
2: Ti ri àwọn tó ti ṣe bá ṣe mo ṣe ń fún ọ lówó ń gbà yẹn
1: ni mo ti so pe mi o ni wa bi mo mo je mo so pe mi o ni wa bi mo o
0: 5 hours 4 hours
1: eh a je fe ba soro gba yen ni se mo pe obirin o se bi be ni O na ni lo wa pelu mi.
0: Okunrin ti bi yen se.
1: Okay.
0: Okay,
1: ada.
0: Mo ni bi o ba
1: ki. Mi o se o, adupe o. Thank you sir. Baba mi re, Ogun bi Abel lati Fidelity. E ka lesa dadi mi.
2: E ma ka lesa
1: o.
2: Kabe
1: si sa o ka le sa
2: o ki gbogbo baba mama o
1: yes sir
2: won na di wale ban ki won ja gbogbo na ma npe mi
1: won se o
2: won na di wale na ma mi ari yawo won mo ki o
1: won se o won se won se o
2: mama ni da ma ni kere lo se won mo di radio se nbe ko sa ti won sa o
1: nkan kan o se won oja ti bi o tin taja lo jona
2: Àwọn àwọn àbíyè tó jóná wọ́n gbogbo ánú rédíò
1: yóò
2: ẹ̀pẹ̀lẹ́ o lóòrùn kan jésù kó lọ yín ọlọ́run ọ̀dà padà o
1: ọlọ́run
2: ọ̀dà kó lọ yín padà o ọmọ mọ́ gbọ́ pẹ̀lẹ́ o
1: tó
2: bàbá mi sàkà mo kí yé o gbogbo yín mo kí gbogbo lé o lórí ìtì àtọ̀ lọ́wọ́
1: yìí
2: bàbá mi tí wọ́n sọ̀rọ̀ tán ní ìdí sọ̀rọ̀ tán. Bàbá mi tó sọ kí bàbá mi tó sun bàbá náà tó sọ àná ò ní pọtán wọn máa rí sọ wọn fún o bẹẹ mo fẹ kí bàbá tó sọrọ kan sì ọgbọ kọrán sí wípé wọn ní ilé tí ò tí ì dàrú ọmọ àlè ibẹ ni ò tí ì dàgbà wọn ní iṣẹ sọ ni pé kó gbé máa yẹn máa fomi lò àtọmọ àjà tó gbẹ kọ máa bí bá yí lọ ẹ mọ wípé yóò tó bí màmí àdì náà ni ọmọ àdì náà ni ó tó bí àdì ń pọ sínú ilé nígbà bá dọjọ iwájú ilé wọn fọ pẹtẹpẹtẹ ni. Nítorí náà wọ́n ní sàn láàrin ajé ní mú ní pẹkọrọ wọ́n bá jẹ́ ìní o irú ìfẹ́ wo nìyẹn òkókò lẹ́kù kó tó tẹ̀jọ wọ sẹ́kù ta ló mà bọ́yá òun ga ló mà náà fo àwọn kí àtẹkà ẹjẹ̀ntì yẹn ti gba ẹlẹ́sẹ̀gbẹ̀ẹ́ ní tó ti fún àrí obìnrin yẹn kí bàbá yìí ti sọ obìnrin yẹn ló nífẹ̀ẹ́ obìnrin kò nífẹ̀ẹ́ máàyàn àkọ́kọ́ yẹn ló nífẹ̀ẹ́ kò sí ẹni tí kinní yẹn ò tẹ̀lẹ̀ sí tó yẹ pé ẹni wọn torí ẹ nà mí náà mo máa padà fẹ ló ń pọ nínú àwọn ọkùnrin ẹni tọwọ rẹ ọba bà á yóò tó máa wà lọ lẹyìn tó nípa ẹbí ẹ yìí lẹtọọsì kọlẹ spade spade ọmọ àyàn kò sí òfẹ tí màá yẹn lè nífẹẹ sí tó láyé obìnrin ò ní gbàgbé ọkùnrin ti bí yẹn láyé
1: tí
2: kọ lọ fọkẹ bá kọ gbé pọ lọláyà kò sí ìgbéyàwó màmá tó sọ̀rọ̀ kan kí bàbá ẹ̀ tó sọ̀rọ̀ kó lè bá a ní balẹ̀ ọkàn ìdàrúdẹ ọkàn títí ọjọ́ ayé rẹ̀ torí ó dìsáyà rẹ̀ inú rẹ̀ ọdún bí ṣe rí obìnrin tí rí ọmọ yẹn inú rẹ̀ ọdún kó sì má di ẹ̀jẹ̀ rúru kó má da hypertension torí pé tí inú èèyàn bá dùn sí nǹkan kò sí ni bó bá ti rí bá inú rẹ̀ ọmọ bàjẹ́ ni ẹ wá ní kọ́ máa fomi lò kẹ́ni màmá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ti sọ́tán ó ní kọ́ pa lé tí àdúgbò ẹ̀ kọ́ fà ń wé kọ́ lọ kọ́ pa lé gbogbo ẹ̀ ti fún kọ́ kẹ́rù rẹ̀ kó fi dé lẹ̀fún kọ́ lọ bẹ̀rẹ̀ ní ilẹ̀ fún bòmí wọ́n mà wípé òun fẹ́ ìyàwó kọ́ ló ní ìyè pàǹdùkú ni kì í ṣe ìyàwó torọ́tọ̀ ni ìyàwó gidi ọ̀tọ̀ ìyàwó pàǹdùkú kí ni ìwé máa fáwọn obìnrin ọ̀dà eléyìí ọ̀dà kì í sì tẹ́jọ́ rẹ̀ chọ́ọ̀sì ẹ̀ ní nọmba àkọ́kọ́ yẹn nọmba sẹ́kọ́ndì ni wọ́n ìwé ṣe chọ́ọ̀sì ọkàn wọnú ìgbésí ayé rẹ̀ ni nítorí náà pe ẹ̀dọ̀ fún inú rẹ kọ́ lọ wá ìyàwó gidi ìjẹ́ iṣẹ́ ìyàwó rẹ yọ kàn bí máa lè fọ rẹpẹtẹ ni ọmọkọmọ ni ọmọ bí fọ ìwọ kọ ló lọ nọmba tù nọmba wà ganan ta ló sọ fún ọ pé ìwọ ganan ló ní. tó bá ṣe jẹ ẹ ọ rà síbi tí ó tù tó ń tẹ́mi tẹ̀ bá ọmọ àbí sọ gan nìyẹn pàyẹ́tì káàbọ̀ wọn ní kò lè ríbomi ọrùn kò níyàwó ládùn ìyàwó tó kún ìlú rẹpẹtẹ tí ń polówó ìyàwó lórí rédíò ìwọ wá ní ni bàbá ní ìyàwó lọ́wọ́ ètò dáa lọ́wọ́ tó bá ti béèrè tó bá ti bẹ́rù jàn tó kọ́ lọ béèrè pé ìyàwó lè yá àbí pàǹdùkú ìyàwó lè yá àbí ike kódà bọ́jọ́ kùnrin gan tó mú ọkọ lẹ mọ́ bè lọ́wọ́ ọlọ́run ṣé ọkọ lè yá àbí ẹ̀hànà pẹ̀lú ẹ̀hànà pọ̀ náà wọkùnrin so ko lo bere laye to ton mi tori ibanu je le leyin mo lojojuma omo tin fun yan banu je lojojuma ke yan mo fun mi lu ngbo ni o fun mi lu da
1: hm
2: mana mi ni o ko lo bere se toto ko ma bi o se tu lo be o ni se ti omo san la rin adele fun pe koro ko ba ji le so fi le le fun to ko lo bere bi taye ni toto mi bo mi nigba ba se fukan lola nusu meta na ti ba nwo kaakiri awon ebi ope o wa so oju abe niku bo ba se pari ti o ba si se pari we so you manage that in my own little contribution
1: ashigaza
2: ama pe e ko ma fun mi kilo fun mi lo ki ba no bi aye ni ko ma fun mi lo iju eyan ba je nje ojuma eyan ma fun mi lu to ba lo di eje ru to da pa tension ko e so wa pelu wa
1: ami o e se o daddy e se mu dupe o e se o yes sir
3: hello sir
1: hello
3: mi mo so fi fada no lo ako lati fada six
1: okay ma
3: e wo daddy ti won so oro ton yi
1: okay
3: agba oni ton lo ile olorun ma fun ole la kai agba olorun
1: ami
3: e wo se ri oro ti daddy
1: eyin radio yin eyin radio yen le eyin le
3: e
1: ku me eh okay
3: oro ti daddy me so
1: when
3: oro ni
1: hm
3: igba so won ni pe ko ma fun mi lu se to ba ja won ka won bo le gba ru e
1: hm
3: let's go the speed the speed nko to wa je really gbogbo kini yi this man o mo nko to fe se bo o fe imo latawon o fe imo lo fi wa sodo yin
1: ben
3: do ko fe gbegbe se mo fe imo ko se gbogbo ya ko mo nko to fe se bo won bo fe imo ebi mo de mo ko mama gbo program ni si
1: ben
3: e won ni daddy ti so won ni so laarin aje lo mu ni pe ko e je ko fi sile ko ma lo ko gbe omo e the first born to be ko gbe sile ko de so fun gege bi daddy wa se soro ko fi sile fun igba to ba ti wa to ba de pe bi ya pe o nberu lati so ko fi le sile fun igba so won ba ti wa ko pe family kini ati meji ko ba lo observe won de fe wa la ko ma lo won ti e fe mu ah
1: Ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada, ada,

0: madam.
1: E kale ma.
2: E kale sa.
1: Yes ma.
2: E ku se kwa ta ro sa.
1: Ta ro re e ba ku ndi radio yin e ku ndi radio yin e.
2: E ti so mo de
1: yin. Ta bi ke yin le. E yin le dada. Okay.
2: Okay.
1: Ben.
2: But somebody saw what somebody bought one more. Or I don't so. Don't want to remember that again. You can't get it because I tell you what I don't call. But don't say, put it, and they can never be my phone when they continue paying. Won't someone bang at about that one more? Or I don't talk. Ah. Don't what I get more when I want to read it. Uncle, you need a song, a couple of years on the top of paper. Yeah, I don't want a car or phone that I didn't come. Tobacco, you only have been a
1: Mo ba ti se ti wo fi gba won mo te ba gba won ni isin ko ni le bonde eyin o ti ma ri pe mo mi mi o ko yawo ti ni o ni ohun ti so so ohun ori mu ri po ori mu bo lo ori mu o la gbara o but bo ba wa gba be yen won le fun wa le kon ti ni be yen se yo mo awon ma awon mo ale ni o mo bi fun won ni
3: Hello, Daddy. Seri gbogbo ta wi seri awon kan mo fe ka mu kun bi to wa yi bo ba to ba koju si oko ta bo ba ke jo ba ku eni kan eni ti damu okan de ba ko mo to fe mu awa gan la fun ni to fe mu idamu de ba oni inu gun eyan yi ka ba ba so ni o fi mo yi ti o mu nu e eleyun ba o eyi tan pe ko mo ma lege ko mo ma lege ẹran ti pe ọmọ tan bijo to ba dojo waju wa lode o wa lode o obi si buru o bo ba be si se gbogbo e nisi to birin won kan ja sofo ni a n gbori si disi mu abe lowo obirin kan pe melo loko omo oko re oni kan ni oni baba oko nikan olore re nikan se na ba tete yanju e se po ti ni le obirin o daru lojo to ti pe eleyun ba o e to wo tun wa jo be arabirin won o feran okunrin lo feran re awo okunrin si re ki kan ba wu wa gbogbo bo ba se ma je la ma wa ona ko ba se ti o gbe mi wa o ti de le bayi ni isin ti o wa se ni isin ni pe se bo ni se lowo abi o ni se lowo ni
1: sero
3: eh bo ni ni se lowo e o po bi raja ko wa gbe wo a so ya soju abe ko arabirin ki mo bi omo yi ko mo ran ti pe oke soro ti e ti so pe o le se di ende mu o se di ende ko lo gbo mo folomo omo teyan ri jojumo sinu yan baje kini ti e fe ja ti lojo waju mo nbe lowo yin o ko si dunu kankan to fe ri nbe ogbo mo obirin o si re pelu arakunrin won jo so lori omo to bi won e meja paro tan ra wa je o wọ́n jọ ń sọ̀rọ̀ lórí ẹ̀ pọ́pẹ́ bọ́yá yóò gbọmọ fọlọ́mọ alákọ̀ọ́kọ́ gan ta lọ́fẹ́ mọ̀ pé bọ́yọ̀ gan lónìí pẹ́tà o fi le fo jo su koro ni koko na ba ti jo so ko gbo mo fo lo mo ku o ba tuka won o tuka ko lo waya wo mi fe ko mo fe mi are sofu olorun olorun ya gole ayo
0: mi o
3: mi o gole ayo awon owo da yo
0: mi o mi o seri awon okunrin mi wa to je pe mo laya awon okunrin mi wa ti won o laya ti won o ni ti won o ni lati pe iyawo tabi ti ko hello sir ise ni yes sir ti o ba wa je won ti o ba je won cancer ti o ba jo pe o da na en to ni re igbese wo ni o wa gbe leyin re
3: igbese ko ba te lo ni te mo pe ko eleko le gbe
0: eleko elegba
3: e won ma smith is another man poison elomi le ba yawo o le ba okore lori yawo e kibe na ti o da rije ti o ni inu e ki ki fun kan
0: okay
3: okore kan ni no doka olohun ke o ti man travel yawo wa yanle ara won te jorin nkan ko yawo yanle pa lo ti ni mu mani ni re gan ni gbe okore wa bo ti soju oko ile ni pe o ti oko ile le ka kan na won re wa ni ko ti tisi tisi yen family yawo na ri se
4: wọn ní plasma tìsì lálé ó sáà dá sí i wọn ti ń sọrọ wọn ti fún alóúnjẹ wọn ti ti kò sọ nǹkan kan tó ń bá wa ó gbogbo àwọn àbúrò rẹ jẹ wà lára ńlẹ àti àwọn ẹgbẹ ẹyà bàbá wọn jókòó wọn jọjọ kò sì ti rúùn ọba ní wọn kan tẹlifíṣàn fẹẹ fi nǹkan kan hàn wọn ọba sọ tẹlifíṣàn lọba àdáfi fúgàmù ìyàwó ẹdánwò lóde
0: oyè mi
4: lọba gbé sí orí tó lè
0: kọ́ lù lẹ̀ ẹgbẹ́sọ́rí tv
4: ó ti gbé sí orí tẹlifíṣàn ìyàwó jẹ́ lọ sí ń bọ̀ sí ń lọ sí ń bọ̀ lọba ní kó jókòó ọmọ sì lọ bì kankan pé ṣé àwọn fẹ́ kó wò ó kàn gbogbo wọn bá plọ́gì ojú mára tẹlifíṣàn tẹlẹ nígbà gbogbo wọn rí ìyàwó rí títò ń pa pé ọkọ̀ wọn rí kọ́ lù ẹ̀ ó ti á fún mi ọsítù lè.
0: Ọsítù ló ti jí.
4: Ọkọ̀ ya mú fóònù rẹ̀ ọba padà lé ilé ọ̀dọ̀ tiẹ̀ ó fi ìyàwó ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ẹrù kó tún ní padà rù rí ilé ọ̀dọ̀ rẹ̀ mọ̀ kó tún sọ pé kọ́ dárí jù àbí tí wọ́n bá bèèrè tí wọ́n rí inú fúgàmù yẹn. Ṣé wọ́n lè lọ mú un lọ bẹ̀bẹ̀ pé kó lọ́ọ́ dárí jù pé kò ní ṣe bẹ́ẹ̀ wọ̀n.
0: Rárá o.
4: Kò pọ́síbù.
0: Kò pọ́síbù.
4: Ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ̀gbẹ́ ẹlẹ́gbẹ́ tó bá mọ̀ kó tẹ̀ ń lọ́rùn pé tí àwọn òun ṣe dá kọ́ máa farada. Gbọ́njọ́ a rí pé kọ́ bá rí pé ìbànújẹ́ ló jẹ́ fún un. Báwo lè ṣe lè máa rí ìbànújẹ́ lójoojúmọ́ sínú rẹ̀ ọ̀bà tó kó lè mẹ́ẹ̀ ṣe lè bò. Wọ́n má tẹ̀ sí ìtàsí lásán. Ẹ máa tẹ̀síwájú ìjà rẹ̀.
0: Ẹ ṣe adúpẹ́ o adúpẹ́ o. Ẹyin bàbá yìí inú mi máa ń dùn sí yín ni o lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn programs tá à ń ṣe yìí àwọn èèyàn máa ń pè mí gan o wípé kí n máa kíyìn gan kí n máa kíyìn pé ẹ̀ ń gbìyànjú bàbá mi rẹ̀ Adébọ̀wálé ẹ ká lẹ́sà dádì mi
5: àbí ẹ ká rọ
0: ẹ̀lú ọ̀sà ẹ ká rọ sà.
5: Alẹ́ ẹ̀ kú àtàárọ̀.
0: Yẹ ẹ̀sà dádì mi.
5: Kí gbogbo àwọn èèyàn wá o.
0: Yẹ ẹ̀sà.
5: A lè kí ìyá jamọ ní o.
0: Yẹ ẹ̀sà yẹ ẹ̀sà.
5: Ọlọ́run fòfò rẹ̀ ní
0: o. Àmì o Jésù
5: àmì. Ẹ jẹ́ kí n tẹ ẹ sọ ní ìsìn tá a gbọ́ àkí wọn Ọlọ́run fòfò rẹ̀ ní.
0: Àmì o àmì o.
5: Bí ò ní ṣẹlẹ̀ sí wọn mọ́
0: o. Àmì o àmì àmì o.
5: Àbùdíntò olókun àbùdíntò lọ́sà.
0: Àmì o.
5: Ọlọ́run pèsè owó fún wọn. Ọlọ́run àbùkún wọn.
0: Àmì o.
5: Oríṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ó tiẹ̀ jẹ́ pé àwa náà jẹ́ ni tó ń jẹ̀ sí ibẹ̀ yẹn.
0: Ok.
5: Àbùkún mọ ọ̀dọ̀ wọn torí pé àdára wa mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bàjẹ́ ńbẹ̀ lóòótọ́. Ó run gbogbo ibẹ̀ yẹn run pátápátá ni. Ọlọ́run ó ṣàánú. Ọlọ́run fòfò rẹ̀ mi
0: o. Àmì o.
5: Wọn ò ní gbọ́ ọmọbìnrin wọn ò ní gbọ́ ọmọ sí.
0: Àmì o àmì o àmì o.
5: Bí oníṣẹ̀lẹ̀ sí wọn.
0: Àmì o Jésù.
5: Gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí ńbẹ̀ náà á kí wọn ọkọ̀ àfaradà ọkọ̀ àtẹ̀mọ́ra o. Ó jẹ́ bó ṣe jẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni ká dá sí. Ọkùnrin yẹn ti kọ́kọ́ rí oko kúnlẹ̀ kó tó gbin ẹ̀pà sí o. Torí nígbà tó ti wà lẹ́kọ̀ọ́ ló ti mọ̀ tó ti funra pẹ̀lú ojú ọ̀nà tó ń tọ̀ tó mọ̀ pé ẹlòmíì ń tọ̀ yàtọ̀ sí tòun. Ìgbà yẹn ló yẹ kó ti rọra yẹra fọmọbìnrin yẹn. Tó bá ti rí bẹ́ẹ̀ yẹn obìnrin ò kì í lè jáwọ́nú nǹkan pálapàla bẹ́ẹ̀ yẹn bọ̀rọ̀. Ó tún wá dé ẹ̀ tún wá torí ẹ̀ wù fẹ́ra yín tán ẹ kó wá síbàdàn. Yóò mọ̀ pé torí ẹ̀ náà lọmọkùnrin ti bí yẹn náà ṣe tó wá síbàdàn. Torí ẹ̀ ni náà tó tún tóun náà tún fún fèkó lẹ́gbà tó ti mọ̀ pọ́n ti wá síbàdàn. Òun náà tún padà wá síbàdàn wá ń gbé bàdàn láti lè máa rọ́mọbìnrin yẹn. Ó yẹ kó ti tètè kó ti jára ẹ̀ láti ilẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ju gbogbo ẹ̀ lọ ṣá. Solution ló need. Solution tèmi rò pé ó lè ṣe nísìnyí ni pé kó kọ́kọ́ fi ọ̀bẹ sínú kó fi ṣu síná kó fi inú wọ̀ bẹ̀. Ilé ni kó kọ́kọ́ wá. Kíkú sóun ló kọ́ lé ibi tó ń gbé. Àbó ló kọ́. Kó wálé míì. Kó rọra mẹ́rù ẹ̀ díẹ̀ díẹ̀ kó mú lọ bẹ̀. Kó má tiẹ̀ gbé jà léjú kó má tan kankan. N kò bá mẹ́rù ẹ̀ tán ni kó tó wá invite àwọn ẹbí. Ẹbí tiẹ̀ àtẹ̀bí tìyàwó ni kó invite. ibe ni ko ti wa so fun won bi to ba invite won ti bi yo lo ba won nitori e bi yawo e yo fun won lowo
0: be
5: wa lo ba won le won nkan bayi ni yawo ha de invite yawo ato omo yen sibe pe ko ba won bi yawo n lere omo yi ibi to ti gbe wa ko gbe pada sibe ko ma ko si ko si oro kankan bi be ko ko je ka won lo soro le nlu un ibi to ti ri omo yin ko gbe pada sibe ki so omo mi ebi omo yin ni oni ni joko yi so ko de ti be yen ko rora party to ba ti so be yen tan ibi to ba wa n ton ba wa fe so ko so to ba de je pe sisi camera lo lowo e na ni time to mo pe ko ni sin le tabi ti o ran boya time to mo pe o ma lo soja lo ra food stuff ti o pe ko se sisi camera sibe a mu won be ti to ba sese n to pe iyen lo fe se o fe mu o kan dare la mu ni ki se yawo e iyawo ni yawo lo pile fe toro bi yen o pile ni fe lati le eni to tin ba se po lato ti yen to fi ko wa si badan lati eko to tun fi jo pada si badan to yen to ko wa tori e to tun do n ri ra won na to na de mo pe ibi to n wo le si ise elomii n de be to de ti tumo pokunrin yen ti wa nbadan o ye ko na ti sowo iyawo yen nu ti pe solution to le se niyan ko fa saarin ebi ko de ti wale ko rora fi ko rora party ori a se ku pa ni obirin ni to ba wa nu le yen pelu e yokan ni won logo fun je o yo ko padanu ni o gbe mi edanu ni okunrin yen gan ni foju re wo tori iyen o so fun tita iyawo yen a so fun okunrin tita yen to ba de ti so fun won won a le pa e o kuku san ko ra jowo e ni o ni fi ba e la e mi lo ko gbe mi are e sa o nke mi ma so fun niyan tori iyan o ki se obirin ki se obirin rere rara ki se obirin rara ko le de le jawo obirin o le jawo o ko si pa fa olodun dana bi ko le jawo ko le jawo nti o ma se lo nse yen bi o se ma se ni abulu mala ko ba bi ordinary le ko le jewo o kuku san koko e kuku mu lo ijo to ba ma mu lo le won e ko nti keru ko lo so ni le won ko de fi le be omo yin ni mo fa wa fa fun yin o o re o omo yi ko so bi to ti gbe wa ko to ba jewo e fun yin ehn mo yonda e ko gbo omo lo fo lomo o o gbo omo yin lo fo lomo kini niyan mo de ti yonda e o ko ma ba line ti e lo ko kuro nbe ko ra jade bo ba ti e npe ton se ko ra ma ko ma down rara ko ra bota bi moto lo ba gbe wa ni ko gbe moto e ko drive away bo ba si jo kada lo gbe de be ni ko po kada ko ma lo ko lo si sile ibi to ba gba ko lo ma gbe be ko party olorun a se ti e fun olorun a se yawo mi
0: se sa se o da ni o dupe o
5: pe ko gbadura ko to fe yawo mi daada
0: okay
5: garanti mi ma n tenu mo ni e pe eni to ma fe yawo tan ni lo gbadura si yala ti bile ni o yala ta fa ni o yala ti awon woli ni o eni gbadura si I love you to return lenu lasan se ta lo so fun yin pe irawo yin baramu ta lo so fun yin pe ogo yin baramu ta lo so fun yin pe isesi yin eni ti o je pe won bi yin ni bi kan na won awon ta njo bi wa gan toto wa ni bi kan na iwa wa yato sira wa ka ma ti so eni ti won do je pe ile ibomi na ti bi ton ti to eje mi lo bi emi ta jo fe fe ra wa a ni to pinpin ko da rara omo yoruba eyan gbodo to pinpin to fe se o fe gbegbe se ni to pinpin e wo ko mo bo da bi o da ta gan ni gan lele ni se were ni mo fe gbe ni se pali ni se panduku ni abi ire lo wa nbe wa mo a so fun e ráwọn èèyàn wa gan ọlọ́run ṣàfún ní orí ọ̀fẹ́ kó ṣàgbé gbèsè kó yọ ọrẹ kúrò bẹ́ẹ̀ torí ìyẹn iṣu obìnrin rere yẹn fẹ́ lò ní láàyè.
0: Ẹ ṣe sá àdúgbò o. Hello Saradi. Yes, sir.
6: Okay,
0: sir.
4: ti oko yen ba fe ara re
0: be
4: se to yen kokoko bi ni pe ko ma ba obirin yen lasepo mo
0: ko ma ba lasepo mo
4: patapata
0: hmm
4: we ise ni pe to je iyan mi gagaga
0: hmm
4: ni kan tele bi tawo o ti o bi yawe yen pelu oko yen ba dun mara won daada to ba fe ma gbuto se lati di won lowo gege bi awon aso
0: ni ale o se ale o le okoloko ni mago ah okay mami re e ka le ma
6: hello
0: ma o yes mami mi
6: ami
0: o jesus
6: e ku alobo
0: alobo re o
6: asi ani fun
0: yes ma yes ma yes ma
6: seri en la kokona
0: ben
6: ama o mi mama Germany.
0: Ben.
6: Ah. Emi o lati bi oya bi arin bi o se meta sisin. Emi o gbo ki n raye gbo news ati program daada.
0: Ojo Friday lo pe. Ojo Friday to lo
6: pe. Mo ni pe ni ona ni raye
0: to ni mo. Okay, okay, okay.
6: Koda o di bi Tuesday to mo long nisin. Ki n to wo ni zin si normal ki na tin pin
0: na pada okay
6: then ito sunday ti mo kan gbo lere se ko ti e ko ni ni n gbodo le no le pe ki ni se mo ru nkan be
0: oye mi oye mi
6: olorun mo si yo fura e ni won
0: amen o jesu amen o mi mi
6: olorun mo se ni ile oba to
0: jo amen o amen mi
6: o da gbogbo awon eyan wa le jeri se pe ni si gbogbo ara pe eni kankan lo ti ji láti
0: bí ọ̀sẹ̀ mẹ́ta ṣíṣe. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òtọ́ni òtọ́ni òtọ́ni.
6: Ó mà lágbára.
0: Ó lágbára.
6: Ṣùgbọ́n tó gbogbo ẹ̀ ó yé ọlọ́run. Ó yé ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
6: Bẹ́ẹ̀ni ẹ ṣe sọ yìí gan bàbá ṣe gbà kan tètè fóònù mọ́lẹ̀ bó tá a lè sọ wọ́n lè máa sùn.
0: Àwọn sì lè máa sùn. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
6: Gbà sí ilé bá mọ́. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ àánú ọlọ́run. Yo nya jo gbogbo fun
0: mi o Jesu mi o
6: e wa ri tete mo wa yi
0: be ni
6: an so pe okunrin o man to ye ko se o pe kene se ri to ro ba ri bayi to ko ni ba re se bere pe kene ko won o se ah ta ba ko me wa ru re jo me je no won ni ati to se mala
0: hmm
6: pe bo ba mo ko ma soro ọkà máa wúra ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣọ́kùnrin sì lè mo máa ṣá ọkùnrin ọmọ wu ọmọ tí ì ṣe ọmọ rẹ̀ tọkùnrin bá ti kó fìrí obìnrin ọkùnrin míì gan lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ṣọ́kùnrin lè mo mara tí ọba jẹ́ pé wọ́n ti kọ́ ọpọlọ rẹ̀ òun bẹ́ẹ̀ yẹn ntẹ́yìn náà mọ̀ ni ọkùnrin jowú jù bẹ́ẹ̀ yẹn lọ àìmọ yìí òmúlò mú tọkùnrin ọmọ rà àti tí ó fẹ́ la ẹ̀mí rẹ̀ lọ òmúlò mú ni ó mélòó mélòó wá lè ti tó wu ọmọ ṣíṣe ń wò pé ọmọ wa ṣe wà dàbí bàtẹ́ yẹn pọ̀ lẹ́ra ẹ̀ dẹ́nara wa láti x máa dá lẹ́rìn yìí obìnrin tó bá ti mọ̀ pé o ń ṣe fẹ́ nìkan rí tí wọ́n bá ti jọ fira wọn lẹ̀ tí tó wà ń jẹ ní bèbè ẹ̀ẹ́kìsìn apààyàn obìnrin ni o
0: hmm
6: wọn gba àgbà tí wọn ti lè jọ settle the differences wọn gbà yẹn kí wọn sì move on ó yẹ kí obìnrin bẹ́ẹ̀ kó ṣe gbogbo àìlá ní ẹ̀ so fair si obirin ti ko le ni to ti peri ti won to wa tin bi pe o ti lo fe lo mi o tun e to wa rira yin e to jo awon mi oni awon kan charge ni ko sin kankan e da ko ngo ni ngo ni ki mo elede o ti wo gba o ye ko go gba ki esi gidigidi den o ma akoko yen gan ai moye o ma le lo ai moye o ma ko bi ni so se po ma le ni won tora mo ma se tem dasa agbo kan ti won ni awon ati ex awon papa to ba se to lowo lowo se ma bo ko si ye mi o ti ku le je ti owo le lupa
0: ko si o
6: to ba te se to lowo lowo ti won ni ri o wa ni fo ni kan fun wedding o wa ni se kini eh kini kankan a se ni ko wa gba kini o le je pe ale ejo ti wedding ga ro won se to mo ra awon male titi jo n ba idoyun e da kun sọkọ ni sàbálẹyìn
0: eléyìn. Ọkọ sàbálẹyìn eléyìn o.
6: Ngbọ́ bá sì bímọ. Ngbọ́ ni ó ti sọ. Nítorí pọ́kùnrin yìí dá ọkùnrin yìí mọ̀. Ló ṣe ń wò pé ojú rẹ̀ ń jọ ojoojú ara wọn. Ìkíní kankankan. Èyí tó kọ́ bí gan-an. Kí la fẹ́? Dìkan sọ pé irin ò léwé DNA. Ohun ti kíní kan ní kankan. Pọ́kùnrin ni ó ti mọ̀ pé kọ́dọ̀ ọkùnrin ní ìfẹ́ tó gbogbo mọ̀lẹ́bí rẹ̀ bá ń dá yóò pẹ sílẹ mo mọbi tó mọ bàyọ sí irọ ní pa o kò ní ẹnu ní bí àwọn àgbàlagbà wọn ní lẹsẹ fi pé kòrò ojú ọnà sí nínú ayé tá a wà yìí ni ẹnu tí ó fi máa bàjà náà nu tí ọjọ ogbó fi bá wọn bẹyìn tó ọkùnrin yẹ fúnra ara rẹ ó ti rú kólókòókún kó tó gbé pàṣẹ ọkànà. Ẹ̀kejì ni pé nígbà tọ́rọ̀ ti rí bó ti rí hùn obìnrin ti rìn sí bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹyin kíni kó ṣe fún kíni. Tọ́lọ́wọ̀n bá ran ọkùnrin míì lọ́wọ́ ọkùnrin nọ́mà ọkùnrin yóò ti mú àdá tí ó ti fi halẹ̀ pé lónìí lórí ẹ̀ ó sọ̀kalẹ̀ pé ta ń lọmọ ilé bẹ́ẹ̀ ni èmi ò ní kó lọ má dà
0: o. Ó yé mi, ó yé mi.
6: Olúwo yẹ kọjú obìnrin wọn ràn lẹ́wọ̀n.
0: Bẹ́ẹ̀ni.
6: Ṣùgbọ́n tá a bá ń wò pé ẹni tá a bá wí fún ni kò ní fẹ́, wọ́n ti to nǹkan mọ́ láàánú. Bẹ́ẹ̀ni. Wọ́n ti yí ọpọlọ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ibòmíì. Bẹ́ẹ̀ni. So n tó yẹ kó ṣe òun náà ni pé kó mú obìnrin yẹn. Kò gbìn fún àwọ̀ pé kó kàn pé gan kó sọ kó mọ ọmọ yẹn síwájú. Kó kàn máa wo ọmọ yẹn kó kàn máa wò ó. Bákan. Ṣé ẹ mọ̀ pé obìnrin tó mọ̀ pé òun ti gbọ́ ọmọ torí àwọn àtọmọ ọmọ àtọkùnrin ti bí wọ́n mọ̀ sọ̀rọ̀ lórí ọmọ yẹn o. Ẹgbọ́n kan tí wọ́n sọ ní èsì tí ń sọ fún ọkọ rẹ̀ pé olórí burúkú rẹ̀ kíní kankankan. Ẹ ti ń tó ti mú ọkùnrin ó tún fẹ́ dàbí pé yóò fara mọ́ ru ẹ̀ tó bá ṣe pé ọkùnrin tó lẹ ní yàrá nú tó sì mọ̀ pé ìyàwó òun tó mọ̀ pé náà pété ni yóò ti mọ̀ pé wọ́n tẹ̀sí jọ sọ débi pé bó o bá lọ wá nǹkan ṣe ṣe ààrẹ ẹni tó òun ó jáde obìnrin yìí àwọn sọ bẹ́ẹ̀ fọkọ pé tó o bá lọ wá nǹkan ṣe ṣe ààrẹ òun ò rí gbogbo oníṣèkan sọ lọ yìí o òun ò rí tó òun ò rí sítọ lọ́dẹ̀ yọ yìí o tí wọ́n ti sọ láàrin ara wọn bẹ́ẹ̀ lọkùnrin ní ìfi káyàwó rẹ̀ ti fi máa dàbí ìgbà pé orí ọmọ rò pé yóò tú àṣírí òun pé bóun ti rí nínú yàrá náà ni ṣùgbọ́n tí ò bá sí yẹn ń bẹ̀ wọ́n ti tó sẹ́mọ aláàdínà o torí ẹni tóun mọ gbòǹkọ̀rọ̀ kò lè fẹ́ lé ogun lè fẹ́ lé ètò sì tó torí tó tún wọn káńjọ sí òkú ọbẹ̀ o ìfẹ́kùfẹ́ ni ọ̀kan kú ọbẹ̀ àtọjú kòkòrò. Bẹ́ẹ̀ so ọkùnrin yẹn ó tètè ọjẹ́ kí ikú ọlọ ní ikú o kó fi ìyàwó èyí ṣe ìyàwó rẹ̀ ẹ̀yìn bo ní òtí wá bẹ̀rẹ̀ láago mélòó ọmọ ọdún mélòó làwọn láti mọ pé bo ní òtí bẹ̀rẹ̀ ọlọ́run mọ́jẹ́ yóò ṣàṣedànù ẹni bá rí àwọn míì tó ṣe pé wọ́n bímọ kìíní kejì kẹta ìkẹrin gbogbo wọn sì kú mọ́ wọn lọ́wọ́ tó ṣe pólí jọ́mọ kan ọmọ kan ní òkú náà mẹ́rin ọmọ kan ní òkú náà márùn ṣé wọn bẹ̀rẹ̀ ń bì kan ntí àbá ti dé láàyè ọgbà o béèyàn bá fi gbà wò ràn lọ́wọ́ ibì kan ní ìgbèkà àbẹ́ ti rẹ́ni tí ń kàn gbé fọ́tò kiri yóò gbé kábì kan yóò fi kọ́ bì kan ni yóò gbé orí tábìlì kan ni yo gbe si kodo uru kolo kolo kona palo ni ti o gbe kale nbe ti gbogbo yo ma ri ibi kan yo gbe kan ye se pe yo ma wa gbe ki ba o tun wule o feran photo wa be ntin be nbe to se eyan ma mo ti tun fun owo ni pe ise se pe were lele then so o ni yen ni ko tete bo ba fi ti eni eyan yo ro nbe le awon to ba fi hale mo obirin yen po wa so fun obirin pe tete jewo nisin tori ta bayi momo yi lo ta ba lo di se oro fun omo yo le jade laaye o iru omo be yen gba mi ti ru re ba sele nje mo ni real life gan to je pe okunrin ti mo pe awon mo soro kan le awon to ba ti tan pa ko mo lo soro nu ko be yen won se se si okunrin la de bi pe yo ko di se bu ko mi re ti o ni lo de mo ati ko gbe omo nsa lo le yo se kan mo no de se ko mo wu Ogbere mi to wa iya were nitori o sele somo nko kan. O da ko mi nda le ko le poison omo yen. Ti o ba je pe o ri owo gidi gba lowo okun ti o fe fi le. Then. Ani se bo mo to rojo sinu ngba ti o ba ri mo. Toro ni orisirisi ni nbe nu aye o. Ni ta ba ri la so. Then. Olorun o sa nu wa. Mi da so ya kan pe eyin so yo ya le wa le se ya le le mogun. Ni obiso ni ile obere mogun foko ah aimoye awon ale meji gan ja lori ti an leyawo ti won jo fi mogun takara re ara won sa se poko dan ale meji urse le laaro obere gan ti kan be ti o ti jina si mi popo se rin jo mo gbo o lanu ni te ki le wi ti ale ale obirin meji ti won ni ti kan ti won jo n taka laarin ara won pe o si ri pe ko ni dodo re mo nkan dodo re mo bi yan ti wi owo enikan le waju ale meji ni iyawo nbe nle o
0: iyawo nbe nle o okunrin
6: iyawo nbe nle
0: ah
6: awon ale meji ni won bi nge bi ajo fa kawo bi kawo do nti nje kan go si won ajo fa o okan gan ni Dead. Come on, Ben. I am a canoe. I am a big. Alas, I am a son.
0: Eshima.
6: I want to be in call, but want some bellow.
0: Oh, you know, did you know more?
6: But he's defining what you go.
0: Yes, mommy.
6: Yes, mumbo about me.
0: Okay, ma. Yes, ma. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes,
7: ma'am. Yes,
0: Hello?
8: No, Baba, I quit.
0: Eto re sa o.
8: Oruko mi ni Jami Olamba, Baba mi ti
0: pa ojo. Okay.
8: Ikini?
0: Ben.
8: Pelu ti won so pe ki won fi camera sinu ile
0: yen. Ben.
8: O le ma je ni ile yen gogo lo n bara won sasepo. Ni e ko be. Ti won ba fenu na so so fun obirin yen. Pe o se n bayi ko ni jewo. O tun le ma kura gan pe to ma se n bayi bayi bi ko ri. Mo je baba si nkan to toni kini bi pe ko fi bura igba lo se ma jewo. Toro gbere o ni agbara gidi kan. Ah, abi suru an bayi nbo.
0: Oda, se.
7: Ko ma gbadan baje o. E je ajo tuntun. Nitori omo.
0: Hello?
9: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
0: Hello?
9: Hello? Hello? Hello? Hello? Hello?
0: Hello?
9: Hello? Hello?
0: Hello?
9: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
0: Hello?
9: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Wọ́n sàtọ̀ tuntun wọ́n rí pálí ni mo wá máa lò wọ́n lébò ju wọn gbádùn ẹ̀ yéé fi séyàwó ẹ̀. Ṣé a rí ilé ayé bá wà yìí teri aye gan tolorun da o ko ko lo ida en olorun ba tan mo le rin si ni olorun ma ja sagba ku
0: amen
9: o roro olopin adubirin ta kute ina ni bende olorun ma ja bonu e ni
0: amen
9: o olorun ja brother ayo
0: amen o e se gan sa e se sa o ẹyẹun wẹlẹ yìí náà hello.
10: hello Mr. Adeyinka.
0: hello baba mi.
10: madam Fuja Jams láti gbẹ́dẹ̀ Àtúbà.
0: kábíyèsí à.
10: ojú ọmọ ní ti yín.
0: àmì jésù àmì o àmì.
10: ẹ̀mí gbé sọ̀rọ̀ bí o sì bí ọmọ.
0: àmì o àmì àmì àmì.
10: gbogbo ogun tí ń bẹ lórílẹ̀ èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyẹn ní báwọn nípẹ́ ń bẹ́ o.
0: àmì o jésù àmì o.
10: ọ̀nẹ́ ká gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ ètò ìpátálá
0: bárò
10: tó wọ mo kí mọ̀mọ́ wa àyòyàwó mo sì kí àwọn bàbá wa ogun wálé ibẹ̀ àti bàbá tó kọ́ sọ̀rọ̀ kárábìnrin alápèyí ò tó sọ̀rọ̀ ní programu bá ti programu bẹ̀rẹ̀
0: ṣé
10: ẹ̀rọ ti ń bẹ lẹ́yìn
0: bẹ́ẹ̀ni
10: n tó jù ń bẹ́ẹ̀ ni wípé àwọn ẹ̀ṣẹ́ ọkùnrin yẹn lọ wá ilé gbà wọ́n wà lójú òdodo kọ́ lọ wá ilé gbà kọ́ wá mú bí aṣọ bíi mélòó kan kó ti kọ́wọ́ jọ wà lólé yẹn láì fọ arábìnrin yẹn lára tọwọ́ wá ṣe tán tó fẹ́ sọ̀rọ̀ yìí aago kan òru ni kò jí kó ti tọ́jú àdá kan sí abẹ́ bẹ́ẹ̀dì ìgbèrí wọn tó bá ní ẹni tó ní bí ìbọn bóyá kíní ìgbé pàlàpọ́lù ọ̀bọ kéèké kó gbé sílẹ̀ bó ṣe pé jígà ló bá ní ìjọba ríbọn àti jígà àtàlà kó kú lẹ̀ kó wá jí kó nà pẹ́pẹ́pẹ́ lóru ìyá alágbájá ǹdí lẹ̀ mo ń fura sí nǹkan láti yíjọ yìí tọwọ bá lè jẹwọ yóò pè ọ tọwọ wá jẹwọ mo ti ń bẹ ń lẹyìn ní ìtì ẹ nílẹ kankan gbé ọdà àdá ìrè tó bá yẹ pé kọ̀ọ̀bà rí mo ṣe wí dá àdá ìkọjá tọ bá kọ̀ tí ọba lè dá kọjá abala kan nù àwọn tí a sọ kọ́kọ́ lọ sọ pé kọ́ parọ́ mọ́ òrò òdílé ojú ọ̀nà làwọn náà wà o lè ti wá nǹkan kan bí owó ẹyọ bíi mélòó kan kọra mú kọta mọ bíi tí a sọ pupa kọ wá gbèjù sí inú omi láti gbèjù inú omi ọlọmọ pé irọ́ lòún pa kó gbèjù inú omi fún un kó yẹ mọ jẹun parọ́ fún yín o kò sí nǹkan tí yẹn gbé kalẹ̀ tó bá ti lè jẹ́ pé débi ìbúra ni yọ já o kó gbogbo rọ gan lọ́pa yọ já torí sí ìbá fi búrẹ́ ìkìwọ̀ lẹ́yìn ọjà yọ já o kọ wá mú bí owó ẹyọ mẹ́ta kọ fi abẹ́rẹ́ ràn mọ́ aṣọ pupa kọ wá gbèjù inú ẹ̀gbẹ́ ọmọ yìí ṣe mo fẹ́ràn bó ṣe jẹ́ tọ́ ọba jẹ́wọ́ ó léwu o àti wá àtọmọ ikú láàlá o ẹ̀rí kóbìnrin yóò mọ̀ ọ́ gbọ̀n wà lẹ́yìn yóò mọ̀ ọ́ gbọ̀n fún rẹ̀ ni ọ́pà ni ọ́sà pàtẹ́nu jẹ́wọ́ gbogbo tí ń bẹ ń lé ayé nìsín ọmọ ti lágbára ìkàmọ̀lá wọn ọmọbìnrin tí mọ̀ ń bẹ ta nìsín ẹ̀gbọ́n tó lórí kankọrin ni ó ní obìnrin má lè mẹ́fà àlèmẹ́fà àwọn ọmọra wọn ọjà ìlọlọ́pọ̀pọ̀ ó ní ìjẹ́ kó bí wọ́n yẹ kó bìnrin ó bí wọn fọ́kọ́ mẹ́jọkan kọ́ wá jẹ́ porí ọ̀tọ̀ lórí kọ́lá ẹsẹ̀ lẹ́sẹ̀ ṣúkà ó lè omi ní máa gbogbo bó ṣe rí nílé ayé ní ìsìnìyí ọba nìkan náà ni kò sàánú wa gbogbo fàṣẹyìn ti ń dé bọ́pọ̀lọpọ̀ ọkùnrin ọwọ́ obìnrin ti ń wà nígbà tí a lè bá gun ìyàwó táǹtà ọkọ̀ ní òtò délé ní òtò gùn fàṣẹyìn yóò fà yóò mọ̀ fà fọ́kọ̀ ẹni tí rí 10,000 tẹ́lẹ̀ yóò wà ní tírí
0: 2,000
10: ẹni tí rí 100,000 tẹ́lẹ̀ yóò wà ní tírí 10,000 wọ́n ní ẹgbẹ́ ìpìyẹ̀ lọ ẹgbẹ́ sọ̀rọ̀ lórí burúkú tán ìnáà yóò tún máa fi bú nígbà tó ọ̀pọ̀ ẹ̀wọ̀n tí ń fún wọn ní 50,000 ní olé tẹ́lẹ̀ ọwọ́ àdúgbò ẹ̀ máa ní 5,000 yìí o báwọn gbà àmì ọ̀pọ̀ tẹ́lẹ̀ ṣe sọ owó eléyìí o ìgbà tó bí mi ti ṣe o àwọn náà wọ́n bá yí ọkọ̀ ǹjẹ́ o ẹ̀lẹ́ sọ́dọ̀ ayé àríwá kú rẹ̀ tẹ́ o nípa àṣìfẹ́kúfẹ́ ìṣekúṣe ìwàkiwà àfikọ́ lọ́wọ́ la àwọ ọkùnrin ọkùnrin wá rè ń ti ní kọ́ sáré ẹ̀ gírí o kọ́ má ṣe ra rẹ̀ ní jẹ́jẹ́ ìlọ́gbọ́ àlàmú o lóòótọ́ ni wọ́n sọ pé báyà pé wọ́n lè ti nù ń dámù ṣé wọ́n bá nù ń dámù kọjá ara rẹ̀ oríṣẹ́ rí ìwọ orí burúkú ti ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìsìn wọ́n àwọn pèkéńkàn ní báyà káyámà àbí nǹkan
0: káyámà ń ta
10: ẹ̀ wẹ́dà ìyẹn máa fi ṣe.
0: Ewe kí ni a fi ṣe?
10: Ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀
0: ilẹ̀kẹ̀ wẹ́wẹ́.
10: Ilẹ̀kẹ̀ wẹ́wẹ́ báyìí ni bí wọ́n dàbí bí ó blue tàbí kọ́ dàbí green. Wọ́n á fi ìdí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ní mọ̀ yọ́kọ̀ lókùn báyà pé ìyàwó òun soge ni. Tọ́ bá ti lè lù ú wọ́n ti gbé nǹkan sọ́kọ̀ sára sọ́ lára ọkọ̀ náà.
0: Ṣé tọkùnrin bá ti sọ sí ìdí tọkùnrin bá ti lè gorí rẹ mọ ni àbí.
10: Ìwọ́n ilẹ̀ kì í wọlé ìyọkọ náà tó wá máa fọ jẹ yóò máa fọ gba pẹ́pẹ́pẹ́ báyìí pé ní alágbájá ilẹ̀ kì í mọ̀ fáyín kò ní mọ̀ pọ̀ fífi báyìí ìhun jẹ́
0: mi.
10: Kọ́ lọ wọ́n là wá mọ̀ ni ọdún olùkọ́ là wá o agbọ́n kan sọ àrà sọ̀bọ̀ kọ́ lọ ń jẹ́ agúnlẹ̀
0: láyọ̀.
10: Àmì ìka ni wọn ní bàbá yìí olúwa ìyẹtàn náà wọn tó bá sọ fún ọ pé tọ èmi àwọn bá ti ṣe báyìí ní ìṣe ẹnlẹ ìrówó náà wọn sọ àdá láì ròwó náà. Tó nídìí ilé kọkùnrin wọn ọlọ́wọ́ dákun ọlọ́wọ́ làáwù ọlọ́wọ́ kò yọ ohun ẹnìtí wọn sọ pé báyà pé wọn lè máa dẹ́tẹ̀ àti pa wọn lè pa wọn lè pa wọn pa lóòótọ́ ṣùgbọ́n orí ẹlẹ́dàá àwọn ìyá àtàwọn yòókù rẹ̀ ọlọ́wọ́ kò yọ wọn tẹ̀.
0: Mi o, ẹ ṣe adúgbò sá. Kí n tó lọ sí ìpele tó kàn. Ẹ jẹ́ kí n dọ́dọ̀ ẹyin èèyàn. Ẹyin bàbá mi, ẹyin màmá mi. Àwọn tí wọ́n ti dán wò rí. Àwọn tí wọ́n ti jẹ́ ń bẹ̀ rí tó ti ṣiṣẹ́ fún wọn.
7: Ọgbọ́dọ̀ bàjẹ́ o, iṣẹ́ mi o.
0: Àwọn tí wọ́n ti gbádùn rẹ̀.
7: Ọ̀dẹ̀dẹ̀ wa.
0: Wọ́n sì tún ń béèrè fún.
7: Ọgbọ́dọ̀ bàjẹ́ ètò ìgbéyàwó.
0: Ara ni lílo oògùn. Tó bá fún èmi àti ẹnjiníà ní oògùn kan pé ká lọ téèyàn ó fi yàgbẹ́. Téèyàn fi ṣègbọ̀nṣẹ̀ ẹnìkan nù wá lè torí rẹ̀ kó dọ́sípítù. Ó lóun ti ń ṣègbọ̀nṣẹ̀ látàárọ̀ títí di ìwò yìí pé ó ti fẹ́ ṣe kankan. Ẹnìkan sì lè má ti ṣègbọ̀nṣẹ̀ kankan ara ni. Torí ìdí èyí èyí tẹ́ ti wá rí. Ẹ sọ fáwọn tí o ti wá wípé tí ojú bá ń dùn wọ́n àwọn tó bá sì ń rí na ni o àwọn tó bá ń rí na ni o kí wọ́n yọjú sí mi. Àwọn tẹ́ni cataract tẹ́ni glaucoma ẹ pé kí wọ́n yọjú sí mi. Àwọn tí wọn ò lè ṣe dáadáa pẹ̀lú ọkùnrin ọkùnrin tí ò lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ yọjú sí mi ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ̀wọ́ tó fẹ́ lọ́kọ tó fẹ́ níyàwó bóyá ọkùnrin já ọ lẹ́ni bóyá ìwọ ló sì obìnrin náà sì jáwọ́ náà lẹ́ni tó ti bímọ rí tàbí tó ti bí kankan rí tàbí tó ti fẹ́ dogun ló ti fẹ́ dọ̀ràn ẹ kàn sí mi ẹ pé nọ́mbà mi yìí ẹ kọ́ sílẹ̀ 08064474794 4 7 4 7 94 08 0 6 4 4 7 another 4 7 9 4 number many

ọkọ àti ìyàwó ni wọ́n ṣègbéyàwó ní Nàìjíríà lórílẹ̀-èdè tá a wà yìí ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Áfíríkà.

lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ṣègbéyàwó tán, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ìyàwó lóyún débi tí yóò bímọ.

0: ìlú.
1: Láàrin ìgbà yẹn tí wọn ò bímọ, ṣá ń sá kiri, ṣá sọ̀tún, ṣá sí gbogbo ẹ̀. Débi pé nọ́ọ̀sì gangan nìyàwó gan tí òun gan ò lóyún ní nọ́ọ̀sì ni. Nílé ilé ẹ̀kọ́ tàbí ilé ìwòsàn tó jẹ́ gbajúgbajà nílùú Ìbàdàn yìí, ibẹ̀ nìyàwó ti ń ṣiṣẹ́, tó sì ń ṣe gbogbo àyẹ̀wò gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe fún un.

0: kọ́ wá ń sọ fún pé ibi tí o fẹ́ lọ yìí o ronú sí o kó o tó lọ o ronú sí dáadáa kó o tó lọ o torí ibi tó ń lọ yìí ojú òun ò ní tó bẹ̀ yẹn o àwọn ti ṣègbéyàwó fórídìí ọdún márùn-ún kò tíì sọmọ ló ń múra àti travel yìí ronú sí ìrìn àjò rẹ kó o tó lọ o.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o, àárín lọ́kọ-láya yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o, ẹjẹ́ àjọ tòótọ́ nítorí ọmọ.
0: Ìyàwó ní òun ò lọ opportunity ni kó òun lọ tóun bá sì fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ òun fà ọ́ ọkọ ní à ibi tó ń lọ yìí òun nìkan ni màmá àti bàbá òun bí àwọn ṣègbéyàwó màmá òun retí ọmọ bàbá òun retí ọmọ ìwọ ó tún gbéra ó tún lọ amẹ́ríkà ronú sí ọ̀rọ̀ rẹ kó o tó lọ o. Ọ̀rọ̀ yìí ló wà láàrin ọkọ àti ìyàwó báyìí. Wọ́n kàn pè mí ni. Ìyàwó ní ọ̀túnba ọ̀túnba ṣé kò máa lọ ṣé kí n máa wulẹ̀ lọ ni opportunity ni ẹyin kinní kan ni ẹyin kan ni gangan ṣé kò máa lọ ṣé kò máa lọ. Ọkọ ní òun ni ọmọ lọ òun sì ni ó lọ ṣùgbọ́n ronú rẹ wò kó o tó lọ. Mo wá ṣàlàyé fún ọ lálẹ́ tẹ̀lé wípé a gbọ́ náà lórí rédíò lálẹ́ ìní ẹ̀yin méjèèjì ẹ mọ́ sùn tẹ́ ẹ bá lọ tíyàwó bá lọ àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ pé máa lọ kò séwu. Ọkọ tíyàwó rẹ ọ̀bá sì ní lọ àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún ẹ pé fiílẹ̀ tàbí jẹ́ ọ máa lọ tàbí kọ́ máa lọ torí tó bá dunni ní pọ̀ lọ́rọ̀ èèyàn. Hello sir o. Iṣẹ́ nìyẹn sà.
2: Tọ́lágadé ọlọ́jẹ̀dẹ yẹn.
0: Ah bàbá ẹ mọ̀ ṣe lálẹ̀ yìí o. Yes sir. Yes sir.
2: Àìsẹ̀lẹ̀ náà ṣe.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ìgbà títẹ̀ yín pé wa sí ẹgbẹ́ tẹ̀ ṣe fún alẹ́jẹ̀ mu. Ìgbà tí ń bá yín sáré
0: fún. Bẹ́ẹ̀ni.
2: Ìpá tí obìnrin gẹ́gẹ́ bí èrò tèmi o.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Kó lọ ló dà.
0: Ok.
2: Orí sísè ni pé ọlọ́run ló lu ọmọ. Ó bá gbọ́rú ọkọ tí ó sìn yẹn nù. Tí ò bá lọ, wọ́n wọ́n ti kàdára tọ́jú wọ́n sì jọ lo ra àwọn bónú yẹn láì ti mọ̀. Àwọn padà ní ọ̀nà méjì. Àjẹkù padà ní ọ̀nà méjì ni. Gbọ́rú ọkọ tí ó sì tò ní ẹgbẹ́ ọlọ́run káàárín jẹ́ fún. Ó yẹ kí ọkọ rẹ̀ náà bá rò. Ọkọ tó wá ń sọ wípé òun nìkan òun lè yá ìjọba báwọn ìyàwó wọn máa lọ ìgbà tó ń pa àtúnwá ìpàtẹ ní ìfúnra rẹ. Láti ẹ̀ ló fẹ́ ìyàwó mi ìgbà. Nígbà tí o ti fẹ́ wọ́n gbà ni ló fi lọ. Lọ́síwájú ló tún jẹ́ fò náà tí ọba jẹjẹ tó yàwó rẹ̀ pẹ̀ lọ́síwájú tó kọ́ máa bọ̀ wá bá ń lọ. Tí ò bá lọ bá wọn àti gbàgbé ara wọn.
0: Ok, ọ̀dẹ̀ sà, yẹ sà. Ṣùgbọ́n mo ń wo ìgbéyàwó yẹn wípé. Ok, méjì ń tẹnu bọ́ dùn náà. Ẹ jẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn bàbá wa àti màmá wa kí wọ́n máa dá sí. Tí wọ́n bá dá sí. A mọ̀ bí a ń lọ. 070-69-49-3000 tàbí 070-14-47-57-70 la fi ń dá sítò lálẹ́ tí ní. Hello.
3: Hello.
0: Hello ma.
3: Hello
0: sir, yes sir.
3: Orúkọ mi ni Gani Ọlọ́run Dala Kabẹ́tuta.
0: Ok sir.
3: Ṣé mọ̀ pé ọkọ ẹni kò rò?
0: Bẹ́ẹ̀ni.
3: Dáadáa kó tó lọ.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìdí àti túmọ̀ rí ó.
0: Okay.
3: Tori ba to kini ba do o le gbo okunrin ni lo ma lo fe o. Okunrin yen so fun pe o so mo boju won ni to ohun.
0: Hmm.
3: N to ko yen se so fun ni yen o. To ba je pe mi lo ma ni ko lo. Fun mo sha. N ba so ba do ohun to ika ko ni wo won ni di. Orisirisi iwa lo ma ma wu. Oni pataki oko bi re ko ro daada o.
0: Oko.
3: O fe ni ko sile to ma ma lo. Owo de ni da okunrin yen. Yen se pataki.
0: Okay. Yeah.